0: Gbogbo èdè tí o jo lọ.
1: Bandeja no let you go.
0: Tó di ọ sí yàrá nù.
1: Bandeja nẹ́rù.
0: Àwọn èdè tó di ọ.
1: Bandeja bandi.
0: Sínú ilẹ̀.
1: Ìtọ́jú gáàdà.
0: Sínú omi.
1: Ìtọ́jú wọ́tà.
0: Gbogbo èdè.
1: Every side bandage.
0: Ó máa já.
1: Bẹ́ẹ̀
0: sọ pé wo Olúwa ní fi mí ṣe.
1: The Lord has need of me.
0: Wọ́n ń pè mí lókè.
1: He's calling me as he comes.
0: Ìdè já lára mi. Wọ́n ń pè ọmọ mi lókè.
1: My children are called at the top.
0: Wọ́n ń pè àyàn mọ́ mi lókè.
1: My destiny is called at the top.
0: Ìdè ìsàlẹ̀.
1: Bandeja of
0: gender. Máa já.
1: Gbẹ́sẹ̀
0: gbẹ́sẹ̀. Ìdè ilé bàbá mi. Ìdè ilé ìyá. Máa já. Ìdè ilé àná. Máa já. Máa já. Máa já. Oyo oyo. Rabale gada bi asata. Gbogbo ìdè ilé ìyá. Ìdè bàbá máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Ìdè ilé bàbá máa já. Ìdè ilé ìyá máa já. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Olúwa wa. Tó bá ní omi.
1: If you have water.
0: Gbé sọ́dọ̀.
1: Get to it.
0: Àti òróró.
1: And your oil.
0: Ó fẹ́ pray sí.
1: I have to pray on them.
0: Gbogbo ayé tí ẹ gba òróró.
1: All of that is in
0: my. Ní àwọn ìpàdé tá a ṣe kọjá.
1: In your past program.
0: Àti kọjá àti last month.
1: And last month.
0: Òróró yẹn ní kẹlu.
1: Bring use it.
0: A fẹ́ sin kankan pẹ̀lú ẹ. Ẹyí tí ẹ tí lórí ọ̀fẹ́.
1: You have that grace yet.
0: Last 3 days of the month.
1: Ọjọ́ mẹ́ta tó kẹ́yọ̀ oṣù.
0: Ni àdúrà orí òkè.
1: Ètò brand the market.
0: Màmá sọ ní pẹ̀lá tọ̀la.
1: I tell you more from.
0: Gbogbo ayé tẹ wà ní Ondo state.
1: Just in Ondo state.
0: Àti agbègbè rẹ̀.
1: And the virus.
0: Ẹ má gbàgbé.
1: Don't forget to.
0: Sunday.
1: This Sunday.
0: Anointing service wa.
1: Anointing service.
0: Ni church.
1: At our church.
0: Bọ̀ mo máa sọ púpọ̀.
1: But I'll say more.
0: Àwọn nǹkan tó máa ṣẹlẹ̀.
1: Of what we have.
0: Fún àwọn ènìyàn.
1: To the people.
0: Àwọn Abuja aláwa lálẹ́.
1: We are
0: Abuja. Ẹ jẹ́ gbogbo èèyàn mọ̀ ké.
1: Everybody be sharp.
0: Níbi tí wọ́n bá wà.
1: Anywhere they.
0: Ègún adánidúró.
1: Case of stagnation.
0: Fi ayé mi sílẹ̀.
1: Leave my life alone.
0: Ègún adánidúró.
1: Case of
0: stagnation. Fi ìpín mi sílẹ̀. Oyo oyo. Ìwé ẹ̀gún adánidúró ilé bàbá mi fi ayé mi lẹ̀ fi ayé mi lẹ̀ ẹ̀gún adánidúró fi iṣẹ́ mi lẹ̀ fi ìpín mi lẹ̀ fi ayé mi lẹ̀ ẹ̀gún adánidúró fi ìpín mi lẹ̀ fi ayé mi lẹ̀ fi ìpín mi lẹ̀ fi àyànmú mi lẹ̀ ìwé ẹ̀gún adánidúró ayé mi lẹ̀ lónìí oya lórúkọ Jésù lórúkọ Jésù. Ègún yẹn gbiná gbé ọwọ́ ẹ sókè. Mo gbàdúrà ẹ̀mí mọ́ dìde kó jáde láàmú. Ẹ̀mí mọ́ gòkè kó jáde láàmú. Ó yà lọ dìde lọ dìde tọmọtọmọ lọ dìde tíṣẹ́ tíṣẹ́ lọ dìde ìgbéyàwó lọ dìde lọ dìde lọ dìde. Ẹ̀yin dáná ẹ̀ mọ̀ sọ pé mo dìde lónìí ọmọ mi dìde lónìí iṣẹ́ mi dìde lónìí ṣe àmì mẹ́ta. A wá pàṣẹ ẹn tó yẹ kí n pàdé tí ó fà mí sókè ní kíákíá Olúwa jẹ́ n pàdé ẹ jẹ́ sọ fún pẹ́tẹ́rù ní Luke 5 ó látòní lọ mo change level ẹ ó ní máa pẹja mọ́ ó di apẹja
1: yìí
0: ìṣe changes of level ẹ jẹ́ n pàdé ẹ tí ó change ayé mi ẹ jẹ́ n pàdé ẹ tí ó sọ mí dání
1: òkú
0: oyoyo. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ àwọn tí ó sọ mí dání òkè àwọn tí ó sọ mí dín ńlá ẹ̀jẹ̀ ń pàdé wọn. Bàbá Adáyá gada yasa ẹ̀jẹ̀ àpàdé ara wa ẹ̀jẹ̀ àpàdé ara wa ẹ̀jẹ̀ àpàdé ara wa. Wà á pàdé wọn àdúrà rẹ gbà sórí tó bá ti lè gbọ́ràn òkè ò jìnà. Ohun tí máa ń dí àwọn èèyàn lọ́wọ́ ní ẹ̀mí tinú mi ni màá
1: sùn
0: ẹ̀mí ẹnìkan ò lè bá mi sọ̀rọ̀ ẹnìkan ò lè bá mi
1: wí
0: ẹ̀tinú mi ni màá sùn ẹ̀mí yẹn kò gbiná lára ẹ̀ kò gbiná kò gbiná kò gbiná kò gbiná kò gbiná ẹ̀mí agídí Olúwa lẹ jáde àti ìrírí àtijọ́.
1: And the past experiences.
0: Pé mo ti fẹ́ lérí náà.
1: I tried this I
0: fell. Bíbélì pé ẹ má ṣe rántí nǹkan
1: ṣáájú. I remember not the former days.
0: Ẹ mọ̀ ro.
1: Don't even think
0: of it. Máa ṣe ń tútù.
1: I will do a new
0: thing. Ìsinmi ó wù jáde.
1: And it is pretty
0: much. Àkókò ìdìde náà pé àkókò
1: yìí. This is the time of lifting.
0: Gbàgbọ́ nínú ọlọ́.
1: Believe in God.
0: Kó dẹ̀rú ẹ bọ́ ìdìde.
1: I make a sacrifice of lifting.
0: Ohun tí mo bẹ́ kó ṣe lẹ́yìn ni.
1: Olúwa ní weekend. I love this weekend.
0: Mo rú ẹ bọ́ ìdìde.
1: I make sacrifice of.
0: Torí àṣẹ ìbẹ̀rẹ̀ àdúrà ilé
1: ni.
0: Láàrin 9 days.
1: Within 9 days.
0: Ẹ gbọ́ ẹ̀rí àwọn
1: èèyàn. You will help me testify.
0: Àfi tó bá.

0: náà ti gbọ́ àwọn ẹ̀rí kan lórí ètò yìí táwọn èèyàn ṣe tán fi di ńlá. So bó ṣe wulẹ̀ kó kéré tó pé olúwa mo sọ síìdì sí orí òkè ògo
1: yìí
0: ká tún lè fi ṣètò lọ́la mo ṣe torí ètò ọ̀túnla ok èmi nìkan gbé programme rédíò kan lẹ́ni nìkan mo send owó yìí olúwa gbé mi náà dìde wà á dẹ̀ dìde
1: Psalm
0: 121 o lẹ́ máa kà lẹ́yìn
1: 121
0: Psalm
1: 112
0: Psalm
1: 112
0: o lẹ máa kà so pẹ̀lú
1: Psalm
0: 1 pẹ̀lú
1: Psalm
0: 1 Psalm mẹ́tẹ̀ẹ̀ta yìí 121 112 and
1: Psalm
0: 1 olúwa láàrin ọmọ ìyá ẹgbẹ́ mi dìde gbogbo ọ̀nà ló já sí
1: Abuja
0: ní area 1 mo ń retí èèyàn 25,000 lálẹ́ àfi tó o bá gbó mi lónìí sí nípàdé yẹn aago mẹ́sàn-án alẹ́ nípàdé máa bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yàn wọn
1: Bible
0: school. This is very very important information. Abo fẹ́ join Bible school wa or mentorship school. O fẹ́ kí o fẹ́ gba
1: training
0: látọ̀dọ̀ wòlí tó sọ̀rọ̀
1: area
0: 1 láti máa pàdé yóò dá fún yín.
2: O ti ní kó o kó account number
1: yẹn. I don't write down this account.
2: 09 09 7000 32 32 15 15
1: Ecobank
2: ni.
1: Ecobank.
2: O ti kó Ecobank
1: sílẹ̀. Just write Ecobank.
2: 09 09 7000 32 32 15 15 Ecobank.
1: Ecobank.
2: Ẹlẹ́ẹ̀kejì.
1: The second one.
2: Unity Bank.
1: Unity Bank.
2: 00 00 32 32 39 37 01 00 00 32 39 37 01 01 gbogbo yẹn lọ sọ rẹ yẹn.
1: Ẹ máa gba give that
2: way. Nọmba tẹ máa pè sí.
1: The number to call on.
2: Ẹ fún ọ ní nọmba.
1: The number is 081 123 2 in 5 places 081 123 2 in 5 places I can use 070 81 16 24090 again 070 81 16 40 90 God bless.
0: Testimony ebere.
1: Testimony as we go.
0: No more delay. From glory to glory. So you go. In Jesus.
1: Amen.
0: Má gbàgbé lálẹ́
1: yo.
0: Area 1.
1: Area 1.
0: Gariki.
1: Gariki.
0: A tó bá súnmọ́ yẹn sọ fún
1: mi. So that I talk to you tell
0: them. Pé ní alẹ́ yìí.
1: That tonight.
0: Mo ní omi kan tí mo máa fún ẹ. Mo ní òróró kan tí mo máa fún ẹ. Pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe lọ tẹ́lẹ̀.
1: With our ongoing work.
0: Mi lè má sọ yẹn lórí afẹ́fẹ́. O mọ̀ lálẹ́
1: yìí.
0: Ọlọ́run wà láyé. Ògo yín Adébújá. Èkó.
1: Lagos.
0: Àárọ̀ Sunday.
1: Sunday morning.
0: Lágbára Ọlọ́run.
1: Gbogbo
0: ẹ̀ ń tẹ́ bá rí.
1: Anyone you see.
0: Ẹ sọ fún ọ pé.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ́nà wá tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alàyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdí ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ará mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi Baba Zion olùdásílẹ̀ ìjọ ìmọ́lẹ̀ àlàyé. Mo fi àkókò yìí sọ àsọtẹ́lẹ̀

pẹ̀lú Psalm 103. Gbogbo ìwọ tó jẹ́ oníṣòwò látòní lọ, gbọ́ gbogbo àmì má lákojọ, àmì àìlákojọ, àmì kò ṣeéṣe. Mo pàṣẹ lónìí, ẹ̀jẹ̀ Jésù kò parẹ́ nínú ayé rẹ. Ẹ gbọ́ látòní lọ, ọfà gbèsè kó jáde kúrò lára rẹ, ọfà ìní kó jáde kúrò lára rẹ. Ẹgbẹ́ ẹ̀yin ènìyàn, mo dúró mi ò dàdúró, mo sọ̀rọ̀ àṣẹ, bẹ́ẹ̀ mi ò dá sọ. Béèyàn bá ń tajà tó bá ń ṣiṣẹ́, ẹgbẹ́ ẹ̀yin ènìyàn, ó yẹ kó gbé nǹkan rẹ ṣe, kó dẹ̀ rí nǹkan àrítọ́ka sí. Ṣùgbọ́n ẹ gbọ́ná, gbogbo ẹni tó lóun ti mú èrè kúrò nínú iṣẹ́ ẹ, ta ni alágbára náà? Ṣé ibi tó ti lọ́kọ ni, tàbí ìdílé bàbá ẹ? Èyí tó tilẹ̀ la ẹnu rẹ̀, tàbí tó lérí lọ́kàn rẹ̀, tó ní kíni? Mo ti mú èrè kúrò nínú iṣẹ́ ẹ. Ẹ má dẹ̀ jẹ́ ń tọ̀ yín, àwọn kankan ṣiṣẹ́ nínú ayé ni èrè ti kúrò nínú iṣẹ́ wọn tipẹ́tipẹ́. Ọkàn mọ̀ ni, wọn ò tilẹ̀ mọ̀ ni. Èrè ó ti kúrò nínú iṣẹ́ wọn, ọ̀nà ti jìn. Èmi wá gbàdúrà gẹ́gẹ́ bí wòlíì tá a fi ṣe àsìkò yìí rán. Lónìí èrè kó padà sínú iṣẹ́ rẹ. Ọjà tó ń tà yẹn, èrè là ń pè ní profit, ní orúkọ Jésù kó padà sínú iṣẹ́ rẹ. Gbogbo ẹni tí ẹ nílé iṣẹ́ lórúkọ Jésù Kristì, ilé iṣẹ́ yín Jésù kó yà sí mi mọ́. Mo wá gbàdúrà bẹ́ẹ̀ mo súre ní orúkọ Jésù Kristì ti Nasareti. Ẹgbọ́ ẹ̀yin ènìyàn wọ̀nyí, gbogbo ìwọ tó kọ́lé dọ́nà tí wọn ò jẹ́ parí ẹ̀ lórúkọ Jésù, ó yá ẹ̀mí mímọ́ bu àṣírí ẹ. Ọlọ́run ìpè mi kó bu àṣírí ẹ, wá parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà, torí pé ìfòyà kò sí, torí pé ìwọ jẹ́ ọmọ Ọlọ́run. Gbogbo ẹni tí ń lé ọ pé kó má bàa ṣe é ní àṣeyọrí, ojú kó tì wọ́n. Mo wá pàṣẹ látòní lọ, ẹ ní mọ ìdààmú mọ́, ẹ ní mọ ẹkún o, ẹ ní mọ òṣì. Jésù Kristì Olúwa wa, àmì. Gbọ́ ọmọ tó bí pátá lórúkọ Jésù, wọ́n máa jẹ́yàn, wọ́n sì tayọ. Jésù Olúwa wa, àmì. Oúnjẹ tí o fẹ́ jẹ, tó jẹ́ pé o kàn ń jẹun tó orí ni, oúnjẹ rádaràda, oúnjẹ múnúkún tí ń ṣe ohun tí ẹ̀dá rẹ fẹ́ jẹ, ìyanu tó máa gbà lọ́wọ́ ẹ, ìyanu owó yẹn, gbọ́ ó máa ya lù ẹ lónìí. Wàá rí ìyanu yẹn, ọmọ yẹn á dẹ̀ rí ìyanu yẹn lórúkọ Jésù. Jésù Olúwa wa, àmì. Ará mi olùfẹ́, mo gbàdúrà láti gun mẹ́rẹ̀ẹ̀rin àgbálẹ̀ ayé, àánú dìde sí ọ. Ẹ má gbàgbé o, lónìí ni a máa pín omi, ẹnìkan omi kan, ẹnìkan omi kan, ọ̀fẹ́ dẹ̀ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń wá tipẹ́tipẹ́, tẹ́ ti ríṣẹ́ tó dàbẹ́ ni pé iṣẹ́ ò jẹ́ kẹ́ wá mọ́. Mo fẹ́ kẹ́ wáyè lónìí o, ẹ wáyè lénìí jímọ̀, ẹni Friday, ẹ wáyè, ẹ mẹ́sọ̀ pé wà níbi ìpàdé àdúrà yẹn. Bí àwẹ̀ àti inú àdúrà ti kọjá lọ lórí ẹ̀. Ìwé Isaiah ni mò ń lò 55, òun lolúwa ní kí n lò. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ò ń gbẹ ń gbẹ. Ìwọ tí ò ń gbẹ ilé kíkọ́ ń gbẹ, ò ń gbẹ ìrànlọ́wọ́ ń gbẹ, àlàáfíà lórí ọmọ, mọ́tò rírà, o fẹ́ lọ sí lóyìnbó, ò ń gbẹ rẹ̀ ń gbẹ. Ò ń pòǹgbẹ fún àlàáfíà nínú àgọ́ ara rẹ, ò ń pòǹgbẹ fún ìfọ̀kànbalẹ̀ nílé ọkọ, ò ń pòǹgbẹ fún ọkọ tàbí ìyàwó, àbí ò ń pòǹgbẹ fún ìlọsíwájú iṣẹ́ nínú iṣẹ́ rẹ. Gbá gba omi lónìí. Ibi méjì láti fẹ́ pín omi lónìí o. Ibi àkọ́kọ́ òun ni ìlú Mosin. Gbogbo ẹ̀yin tí Mosin ẹ múra sílẹ̀, ẹ̀yin ará mi olùfẹ́ ní ẹgbẹ́ dá àkówọ́jọ aboru ìyànà pájà abúlẹ̀gbá oṣòdì pwd odi olówó agége. Ibi tá a ti máa pàdé òun ni mo ṣe láàárọ̀ yìí, ẹ sì gba omi yẹn. Gbogbo ìwọ tó jẹ́ pé ayé ti sọ ẹ́ di apàtẹ ọjà mátà, àṣìṣe àṣìṣe má rowó àrówó má fi ṣe nǹkan gidi, ẹ jẹ́ àpàdé ni mo ṣe. Níbo ni ní mo ṣe? Tẹ́ ẹ bá ti dé mo ṣe, ẹ béèrè onílé gogoro bus stop lónìí láàárọ̀ yìí. Tẹ́ bá ti dónílé gogoro bus stop yẹn, ẹ wá béèrè ìdẹ̀ra sinimá hall. Hall ni mo pé o, ìdẹ̀ra sinimá hall. Ẹ gbọ́, lóòótọ́ àti òdodo, Ọlọ́run bẹ láàyè tí mo gbàgbọ́ bẹ́ẹ̀, má bẹ̀rù. Ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, Olúwa ní àwọn ọmọ ẹ wà nílùú òyìnbó, tó dẹ̀ jẹ́ wípé òun retí kankan ìròyìn ayọ̀ lọ́dọ̀ wọn. Jẹ́ àpàdé làárọ̀ yìí, kò sí ṣọ́ọ̀ṣì ibi tó lè lọ o, ṣùgbọ́n
to ba le wa laaro e ka jo gbadura Jesu yo si gba e ta ba de tu gbadura tan tun le ma lo si church e ba kan na enikan gbo mo ti lo loyinbori sugbon o wa lori ofe ati pada lo mo e wa gbo o te ba ti de onile gogoro bus stop ni mushin e so fa won yan pe en lo si idera cinema hall ago meje laaro yi ni o bi n ba iko nle agbara bayi mo n lo si be niyan ago meje aro yi ni o a de ma pari ni ago mewa laaro yi tori ti n ba ti ko nbe mo n dari si isagamu niyan e ma gbagbe gbogbo eyan ara isaga lati mushin si isaga 45 minute drive ni moto 45 minutes ni so mi ni pe debe now e wa gbo ororo back to sender you are over nbe a de tun jo gbadura iyan ni kokko eyin ti e n bo ni isaga lati oru oderemo iperu ijebu ode epe nkankan sotubo te ba ti de isaga ele n lo si sabo under bridge egbo sabo under bridge onijoku town hall o koju si titi yen ibe ni pade yen ti ma lo ti ma waye lagbara lowo eledumare ago mejo la ma bere a si pari ni ago kan loruko jesu iwo ni ere kan e je so ipade meji to ku ki wa gbadura fun yin ni oruko jesu olorun o olodumare gbogbo eda tin gbo mi idamu ti mu ki igbe aye eniyan ko polukuru mu su ko ma ni tumo idamu yen ni de ba e o orun ka ku olona re ko lo ma ri iyanu egbe eyan eniyan olorun ni on the 15 osu ta wa yi isoji wa ni onijoku town hall ni ilu isaga o inu hall yen na lati ma se ago ago melo ago marun irole egbo ago marun irole ni isoji ma bere a de ma ba pari ni ago melo ago mejo now oruko isoji ni my story must change for good eyi ni wipe ito mi gbudo yi pada si rere ito e gbudo yi pada o to akoko ki ito e ko yi pada now nkan meta ni mo fe fun yin ma fun yin ni ororo e gba mantu onola oluwa tun ni ki fun yin ni pankere emi ni mo ma fowo mi ra gbogbo eleti didi jesu wo sinagogu o le gbogbo emi tin ta tin ra jade gbogbo emi ati ogun ti o fa ye sile lo ma na won bo ba se wu en a ma salaye yen ta ba pade ara wa e ma gbagbe to ba di on the 26 ipade wa ni ogijo nibo ni ni ogijo oni Saint John Anglican Nursery and Primary School Saint John Anglican Nursery and Primary School te ba ti de garage ogijo yen o wa legbe titi ago marun irole la bere a si pari ni ago mejo eyin ara ogijo ita oluwo ikorudru sotubo e murale gbegede gbena God bless you, it is well with you. Pay a right by the sorrow. 070-67-17-0079. Bole kosi 070-67-17-0079. Ara mi olufe, eyin ayin ti ilu Ekiti, nipa ti ororo a kankan yen, mo ti nsalaye lati jo yi, ibi te ti ma ri elobe. Iwo to fe ran ipade yi lowo, jo fi ore adua mi gba ore majemu itesiwaju irere fi ranse si account number yi 00699 36107 bole kan si 00699 36107 access bank oruko to wa nbe Light of the Living Church. God bless you. Lo follow me lori Facebook lale ni ago mewa Prophet Rotimi Elisomi. Ara mi olufe ni ilu Ekiti bi te ti ma gba ororo ati awon iyo yen o na ni Ado Ekiti gbogbo wa la mo be faju yi ni pavilion leno gate yen iyen ni on the 20 osu ta wa July 20 ni ago mejo aro si ago meta osan. God bless you.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Mo kí yín ẹ kú ojúmọ́ ìròyìn ní kùtù àìrè láti lè ṣe Radio Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Laramọ̀kínlá Àwàtà tí ń gbóhùn Ṣátẹ́gùn. Fọlájìn Oyetayo lóníròyìn yín ṣáájú náà. Ẹgbọ́n àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ láti yan nọ́mbà 112 gẹ́gẹ́ bí nọ́mbà ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Ilé ẹjọ́ ní kí alága tẹ́lẹ̀ rí tó ń rí sí ìlànà ìwọ̀wàsí nílé ẹjọ́ Danlade Umar kó wà ní ọgbà ìtorí ọmọnìyàn ṣe kù jìnnà. Àwọn agbẹjọ́rò tó ń tẹ ka ètò ìdájọ́ lórílẹ̀-èdè Uganda gbójú agan síra wọn látàrí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ẹjọ́. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ṣe lálàyé pé wọ́n ṣe ni yóò fi kúnlùkù pọ̀ pẹ̀lú àwọn gómìnà tó fi mọ iléeṣẹ́ tó ń rí sí ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti sọ àsọyàn lórí àbá fún orílẹ̀-èdè yìí láti panupọ̀ mọ nọ́mbà 112 gẹ́gẹ́ bí nọ́mbà eléyìí tí ó wà fún dídáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ ni wọ́n fi léde nínú àtẹ̀jáde kan látọwọ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún ààrẹ lọ́fíìsì igbákejì ààrẹ lẹ́yì ìyẹn Stanley Nwocha. Àtẹ̀jáde ọ̀hún ló jẹyọ lẹ́yìn ìpàdé tó wáyé láàrin àwọn aṣojú iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ lẹ́yì eléyìí tí alága ìgbìmọ̀ ìyẹn olóyè Idris Ibikunle Ọlọ́mbẹ léwájú ẹ̀ nílẹ́gbẹ̀ẹ́ ààrẹ tó wà nílùú Àbújá. Ó fi kún pé ọ̀rọ̀ ń ló jẹyọ lẹ́yìn ìgbà tí ìgbìmọ̀ àpapọ̀ tó ń rí sọ̀rọ̀ ètò ajé eléyìí tí igbákejì ààrẹ léwájú ẹ̀ fọwọ́ sí lílo nọ́mbà ọ̀hún ní 112 gẹ́gẹ́ bí nọ́mbà fún ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní gbogbo àwọn ẹ̀ka ẹlọ́kọ̀ọ́jẹ̀ka tó sì jẹ́ ara ètò láti lè ṣe àgbékalẹ̀ ẹ̀ka tí yóò máa rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Níbi ìpàdé ọ̀hún Ṣètìmá ti pàṣẹ fún iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ nílẹ̀ yìí láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lójú náà ti lè jẹ́ kí wọ́n ṣe àgbéǹde ètò ọ̀hún ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Ilé aṣòfin àgbà ilẹ̀ yìí ló ti buwọ́ lu owó tí rẹ̀ ń lọ bí ₦3.4 billion ó lé kan gẹ́gẹ́ bí owó tó wà fún ètò ìrànwọ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ ọlọ́pàá lójú náà àti lè jẹ́ bí àtìlẹyìn tó ń ti àgbéǹde láti gbógun ti ọ̀rọ̀ ìjínigbé ìgbésùnmọ̀mí àti àwọn ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà fún odidi ọdún méjì léraléra. Ilé aṣòfin àgbà ilẹ̀ yìí ló buwọ́ lu ₦1.9 billion fún owó ètò ìrànwọ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ ọlọ́pàá ọ̀hún fún ọdún 2025 nígbà tó sì buwọ́ lu ₦1.93 billion fún tọdún tá a wà nínú ẹ̀. Àwọn aṣòfin ọ̀hún wá sí lálàyé pé owó ọ̀hún ni yóò tún jẹ́ kí wọ́n lè pèsè àwọn ohun èlò tó fi mọ́ àwọn ohun amúgbàdẹrùn àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ lọ́kàn ọ̀jọ̀kan eléyìí tí yóò ràn wọ́n lọ́wọ́ láti lè jẹ́ kí wọ́n wọ ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ àìsí ètò ààbò tó ń peléke sí nílẹ̀ yìí. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn bí wọ́n ti ṣiṣẹ́ lálàyé pé onírúurú ìwà ọ̀daràn ló ń peléke sí nílẹ̀ yìí níbi àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ti ṣe pè fún kí àwọn aláṣẹ tọ̀rọ̀ kan kó wọ ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò tó ń fi Nàìjíríà lápè. Mínísítà fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ yìí Christopher Musa ló ti ṣe lálàyé wípé owó oṣù ikọ̀ ọmọ ogun eléyìí tó kéré jù báyìí nílẹ̀ yìí ló ti fòfèrè sí ₦100,000 ìyẹn ₦100,000 lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti ṣe àgbéyẹ̀wò rẹ̀ lójú náà ti lè jẹ́ kó mú ìgbáyégbádùn wọn lọ́kùnkúndùn. Nígbà tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ Musa ṣe lálàyé pé fífi ṣe àgbéǹde owó oṣù àwọn òṣìṣẹ́ ikọ̀ ọmọ ogun ọ̀hún kò sẹ́yìn ara ọ̀nà tó sì ṣe lálàyé pé yóò tún jẹ́ kí nǹkan tó dáa sí báyìí tó sì rọ́pò owó oṣù òṣìṣẹ́ ikọ̀ ọmọ ogun eléyìí tó kéré jùlọ tẹ́lẹ̀ ₦1,149. Musa se lalaye pe sise agbekale eton lo je igbese eleto duro re baye to si ton wa pe fun pe ikulere ese fun awon ajinigbe eleto ma ti dajo re ati wipe awon ijiya to lo pon baye lo tuti wa nle fun oro ijinigbe ni tibutoro orilede Nigeria bakan na lo tun se lalaye to si soro lori bi won ti se ji awon akeko gbe ni ipinle Oyo minister wa se lalaye pe awon ajinigbe to sise to wa labi ohun o ni won tun dukokoma iko omo ogun lojina atile ma je kin o dode won si waju si o fi kun wi pe awon to ji awon eniyan gbe lo tun dukoku laja lati pa awon omo kekeke to wa lakata won ti iko eso alabo ba si tempele mo bi won ti se dola won lakata won Minister Bakana foro ito abo Christopher Musa lo ti pa lase fun awon iko eso alabo eleyi toro bakan lori oro gbogbogun ti iwa igbesun mami ati ijinigbe lorilede Nigeria lati ma gbe igbese lo gan lalai se wipe on se ni won ma duro de ase latodo enikeni Musa lo soro ohun ni sakoto lasiko gba to n si so loju awon ohun elo eleyi ti won ijoba ipinle won ti pese loju na ti le je ko je bi agbende lati le gbogun ti oro igbesunmami to n ti oro ijinigbe ati oro eto aiseto abo lorilede Nigeria o se lalaye pe awon eko eso alabo ohun lo gbodo wa ni oju lalakan fi sori papa julo lasiko gba ti won ba n gbogun ti awon agbesunmami ati wipe ati wipe ni igba yowu ti won ma ti nilo ki won gbe igbese ni kankan nse ni kun gbe igbese ijoba ipinle sakoto lo ti siso loju bilionu meta din ni 26 naira bayi gege bi owo kan ti won ti pin ya makale pelu ohun pelu oko eleyi ti o wulo fun awon iko mogun na to fi ma okada Gomina Ahmed Aliyu wa se lalaye pe awon ohun iranwo na ni o tun je ki awon eko eso alabo omo ogun leye ko tete ma dahun se awon isele pajawiri papa julo ki won si tun dola awon eniyan to ba wa ni akata awon agbebon ati wipe won se ni o tun dabobo emi ati dukia awon ara ipinle na Nje be ba se n gbo wa iroyin ni kutu aire lati le se radio Adaba FM 88.9 Yakure ilu Laramokin la wata tin gbon sategun ba ba pada de e gbo bi awon agbejoro to n te ka idajo lorilede Uganda ti se gbojo agan sira won an pada be ma yin kuro nbe e ku kale
2: Egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi. Ise lo n pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu oko lo oko mo ni. O se sukesuke, da towo re le ni. Oda, ti e kan sun lo ni.
3: Aba, ayo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure. Koronjo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode. 24/7 Aba Make Sure. Ko lo tin nu rara. O ka gbo eyin didun, ara riro, afo gede gede jo ti ara danu. Logo lo mo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdak fun tedugba o da lagu ara 24/7 Aba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 Aba Make Sure gbugbu iga ijawa ija osi always guide me
1: e kaabo pada iroyin te siwaju ile ejo giga papo leyi to fi kale si maitama lo ti ni ki won lo fi alaga tele ri ele ton lu si ilana iwa si ni ile ejo iyen danlade Omar so gba itori omo niyan se kujina Omar lajo to gbogun ti awon to ba ko owo ara lo mi bi kalukalu EFCC kawo re panyun lojo lori esun oni gamerin ele to ni se pelu sisi office re lo na si ko gba to wa gege bi alaga ajo na ajo to se lalaye pe won se ni o tun gba million 5 abo ati million 6 kan ni nipase asunwon ifowopamọ iyawo re fun awon latowo awon agbasese agbasese nigba na lohun ajo to fesun kan wi pe won se ni o tun ni ke awon agbasese ohun ko tun san million 2 o le 4 naira fun owo lewe omo re lati ko gba to wa ni fasiti kan nilu Abuja ajo eleto idibo le yi NEC lo ti fi oju awon oludibo eleyi to foroko sile lori ero ayelujara lede fun awon egbe osilu saju eto idibo gomina ti o waye ni ojo 15 osu kejo odun yi nipinle osun ni ngba ton soro ni bi eto awon eleyi to waye lo office ajo eleto idibo nilu osogbo commissioner ajo eleto

wà gbọ́rí fún àjọ elétò ìdìbò nípínlẹ̀ náà. Ó sì ní ìgbésẹ̀ ọ̀hún ló ṣàpèjúwe pé ń ṣe ni gbogbo nǹkan yóò lọ bó ti yẹ kó lọ nínú ètò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ ọ̀sùn bákan náà. Ǹjẹ́ a ò ní rí jù báyìí lọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní lórí ìkànnì àdàbà 88.9 FM Àkúrẹ́ tá a fi kalẹ̀ sílùú Láràmọ̀kẹ́n. Adéyẹmí là wà lólòtú ìròyìn. Fọlájìn Oyetayo ló mú wá sí ti gbọ̀yìn. Akọ àjẹ́ òde sẹ́wọ̀n nídìsẹ́.

0: Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 Òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.

ọjọ́ ńlá lónìí ọjọ́ jimọ̀ ni ẹ tún káàbọ̀ sábàlá ìròyìn eré ìdárayá àdàbà náà ń pẹ́ bí o. ẹ kú ti mọ̀ mímọ̀ sí mi á gbé wa débẹ̀ já wa tán kalẹ̀kalẹ̀ gbogbo bí nǹkan bá tún ṣe lọ nípa ìròyìn eré ìdárayá ọ̀ra ń dà ní Fọlájìn Oyètayọ̀ orúkọ mi rèé o. Fakao Sports gbogbo lẹ̀kílẹ̀ kátígórí eyín rèé ibo la bá ti mú sẹ́yẹ kó látilẹ̀ ibẹ̀ gangan ni ẹ jẹ́ ń lọ bẹ̀rẹ̀. ọ̀gá àgbà àjọ National Sports Fair National Sports Commission Kọ́lá Ọlọ́pàdé ó ti jẹ́ ká mọ̀ ó ní gbogbo àwọn tó ń sojú wa lọ́dún tá a wà yìí nínú ìdíje ti Commonwealth Games eléyìí tí ó wáyé ó ní wọ́n ó ṣe dáadáa ó sì rí nǹkan mú bọ̀ kódà ó jẹ́ ká mọ̀ ó ní sẹ́ rí lágbọ́nrin àwọn àkàndá ẹ̀dá yẹ ìyẹn lágbọ́nrin tiwọn gbígbé paralifters àtàwọn eléré ìdárayá mìíràn níbi tá a ti rí ìjà ìṣẹ́ kíkan àwọn ọmọwẹ̀ olùwẹ̀ nìyẹn ó ní wọ́n ṣe dáadáa o. ó lọ nígbàgbọ́ pé gbogbo àwọn wọ̀nyí wọ́n ó ṣe dáadáa ẹ má sì gbàgbé tó bá ti di ọjọ́ kẹtàléní ogún oṣù tá a wà nínú ẹ̀ òun gangan ni wọ́n ó kópa nínú ìdíje ti Commonwealth eléyìí tí ó wáyé o ìyẹn ní Glasgow yóò parí ní ọjọ́ kejì oṣù kẹjọ ọdún tá a wà nínú ẹ̀ bó ṣe wà sí ó ní mo sì jẹ́rìí pé wọ́n ò tún pa àkọọ́lẹ̀ wọn eléyìí tí wọ́n ní nínú ìdíje ti Commonwealth Games lọ́dún 2022 wọ́n ó parẹ́ o àkọọ́lẹ̀ wo gangan ni wọ́n ní lọ́dún 2022 gbogbo àmì ẹ̀yẹ tí wọ́n gbà yẹn medals ó ń lọ bíi 5 35 medals ó ní tọdún tá a wà yìí wọ́n ò tún gbà jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí Bùkọ́lá Ọlọ́pàdé gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ ó lèmi náà tún já wa tán bẹ́tà láti bẹ lọ ẹ jẹ́ ń balẹ̀ sọ́dọ̀ wark àti Christian Prenger àwọn méjèèjì gangan ni Anthony Joshua Tyson Fury ó bàjá lópin ọ̀sẹ̀ tó bá ti di ọjọ́ 24 àti ọjọ́ 25 oṣù tá a wà nínú ẹ̀ àwọn méjèèjì tí wọ́n lérí léka o wọ́n ti ń lérí léka pé gbogbo ohun tó bá gbà làwọn ó fi fún un láti lè jẹ́ káwọn fìyà jẹ àwọn méjèèjì nínú ìfigagbága tó máa láǹfààní àti wáyé wark yóò máa kojú Tyson Fury nígbà tí Christian Prenger yóò máa kojú Anthony Olúwafẹ́mi Ọlásinní Joshua ẹ mọ́ sí gbàgbé àwọn méjèèjì ó kojú ara wọn tó bá ti dínú oṣù kọkànlá ọdún tá a wà nínú ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn ìyẹn Tyson Fury àti Anthony Olúwafẹ́mi Ọlásinní Joshua òun tẹ̀ síwájú ó ti ń débi kòókòdú báyìí ìdíje ti Wimbledon Open lágbẹ̀rin ti men single àti women single ẹ jẹ́ ń sọ fún wa pé ìpele semi final lágbẹ̀rin ti men single yóò máa wáyé tó bá ti di òní ato very yóò máa kojú Alexander Verev aago kan àbọ̀ sọ́ni ló máa wáyé o second semi final Yannick Sinner yóò máa kojú Novak Djokovic ògbóǹtarìgì lágbẹ̀rin ìdíje nìyẹn Novak Djokovic ò kéré nú ayé o aago mẹ́ta kọjá àṣẹ́jú mẹ́wàá ní òwáyé o agbẹ̀rin ti women single tó bá ti di ọ̀la àṣekágbá ò máa wáyé láàrin Carolina Muchova àti Linda Noskova gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn mo tún gbẹ̀yìn tiwa débẹ̀ òótọ́ ni o ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé ń tẹ̀wájú èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá rèé kò jẹ́ tuntun mọ̀ torí pé orílẹ̀-èdè France náà àwọn náà ló já orílẹ̀-èdè Morocco dànù nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé tètè tó lọ lọ́hùn ní ìpele semi final a máa wá bẹ̀ méjì sódò lọ̀rọ̀ bá dé níbi tí Kylian Mbappé Lutin ó ti gbá góòlù kan wọlé ó gbà kan lọ sí Troyes àti Ousmane Dembélé àwọn méjèèjì tọ́lọ̀ ń lò lánàá rèé orílẹ̀-èdè France tí wọ́n fi fẹ̀yìn orílẹ̀-èdè Morocco janlẹ̀ a jẹ́ pé orílẹ̀-èdè Morocco orílẹ̀-èdè kan tó kù láti ilẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ bá sì gbàgbé àwọn sọ pé àwọn ò sojú ilẹ̀ adúláwọ̀ pé orílẹ̀-èdè Morocco làwọn ń sojú mi ò wá mọ ibi tí Morocco wà bóyá Europe ni ọ̀rọ̀ wóróworó ń gbèrú ẹnu àwọn náà sáti wálé ojàre a jẹ́ pé orílẹ̀-èdè France wọ́n máa kojú orílẹ̀-èdè tó bá gbégbá orókè láàrin orílẹ̀-èdè Spain àti Belgium lónìí ní first semi final torí pé tó bá ti dagun mẹ́jọ alẹ́ òní Spain àti Belgium wọ́n máa kojú ara wọn
tó bá dọ̀la láago mẹ́wàá Norway àti orílẹ̀-èdè England ọjọ́ Sunday láago méjì òru Argentina ọmọ kojú orílẹ̀-èdè Switzerland gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn àfarabalẹ̀ bá dọ́gba ẹ tún já kó ń bẹ̀ pàápàá. Ibo ní ń balẹ̀ sí ẹ kú jẹ́rìí ẹ̀ ń tẹni. Ìròyìn pọ̀ ńlẹ̀ ẹjẹ́ ń balẹ̀ sínú ọkọ̀ àgbà òjò orílẹ̀-èdè ti Portugal àwọn Cristiano dos Santos Aveiro Ronaldo nìyẹn pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí. Wọ́n ti kéde akọ́nìmọ̀gbá tuntun nẹni àjẹ́ àbalẹ̀ eléyìí tí ó máa kó wọn jẹ bẹ́ẹ̀ bá gbàgbé. Kété lẹ́yìn ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé tàbí kí n sọ pé kété lẹ́yìn tí orílẹ̀-èdè Portugal jádànù kúrò nínú ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé. Òun gangan ni Roberto Martinez òun ló ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbá àgbà òjò orílẹ̀-èdè Portugal. Àná ìròyìn jí ó yé mi pé orílẹ̀-èdè Portugal ti kéde George Jesus. George Jesus ògbóǹtarìgì akọ́nìmọ̀gbá ọmọ bíbí orílẹ̀-èdè Portugal náà ni bàbá 71 wọ́n ti kéde ẹ̀ lánàá. Àdéhùn tó sì tọwọ́ bọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Portugal àdéhùn ọdún mẹ́rin ni àdéhùn yóò parí nínú oṣù kẹfà ọdún 2030. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn a jẹ́ pé George Jesus òun ni akọ́nìmọ̀gbá tuntun nẹni báyìí fún orílẹ̀-èdè Portugal. Bó ṣe wà sí ẹ bá sì gbàgbé bàbá yìí gangan òun ló kó ipò ẹgbẹ́ agbóhùnlà Nazar eléyìí tí Cristiano dos Santos Aveiro Ronaldo ti ń lo dáwùlà lórílẹ̀-èdè Saudi Arabia. Òun ló kó wọn gba ìdíje ti Saudi Pro League lọ́dún tá a wà yìí. A jẹ́ pé bàbá yìí náà orí ọwọ́ tó wà kàtìgòrì A ni. Bí nǹkan ṣe wà sí àgbèsẹ́ yìí ti wà létí ẹ já kó ń bẹ́ẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gédéńgbé nìyẹn ibo ní ń balẹ̀ sí. Ẹ jẹ́ ń balẹ̀ sórílẹ̀-èdè Algeria wọ́n ti gbójú kó ń bẹ́ẹ̀ o lọ́dọ̀ Eric Chelle. Eric Chelle ẹ bá sì gbàgbé akọ́nìmọ̀gbá orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ tá a wà nìyẹn. Orílẹ̀-èdè Algeria ti gbójú kó ń bẹ́ẹ̀ wọ́n ti wá ń fojú wo ta ni. Wọ́n ti ń fojú wo Karim Belouchene gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbá tuntun torílẹ̀-èdè Algeria gbé lọ́wọ́ tá a wà yìí o. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn a jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Láti bẹ lọ bó o la bá ṣe ẹ já sáré dojú ọjà náà ká lọ polówó bó ṣe yọkan àbí méjì látúmú yẹn náà kò lọ́nà. Bí n bá dé ẹ tí ì gbọ́ nǹkan kan a farabalẹ̀ gbé yín débẹ̀ tán fáínálì. Mò ń lọ wá mò ń bọ̀ wá gbogbo ara mò fi ń padà bọ̀ mo kí yín o ẹ kú kalẹ̀.

0: Vivo 3-in-1. O mini kaloku ko fi kun
1: Vivo
2: Gary Mix.
3: Lopo iba awon eyan ke mo bi data won se mantiti joton emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re ti gear 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh n temi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji e gbo n to ma nwi
0: ye mo gbe o data ti mo sese se ma ti tan
3: se mi o so fun e
0: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
3: ero ibanisoro la so le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amoju to data re
0: je igbadun data re ni welemu leave it 100 mtn
4: Eje mbale sodo rube na muri Ako ni magba tutuninu kwa tiye simila Oti jako yewa Olo nilo samwe chukweze Yowa Ninu alakale minisa atumbolo na ninu yuko ibi agbaba luo Beba agbagbe samwe chukweze Ade olo nlomo walo feo nlondi Ongangelo senu kwa fula minisa atulo ninu DJ English Premier League Ruben Amori, oni mo nilo makuni yo. O wa nwa la kale minisa atombo lona kwa kwa julo. Enu indije Italian Syria. Ajakwe amakuni yo morile de wa Nigeria. Yo kwa da sinu kwe gbi agbaba lure lorile de Italo. Binka se wa sini ye, ole mina to farabale jeke yinti wama. Okwa lokwa anwa itan. O gangani kili amba peluti unkolo wata wa yo. Enu indije fe ya agban la ye ni. Eme asima sokuri ya wato bati wa. Manto unse. Oloba mi lo ni ajo ma lu na ni gege bo se wa si niyan won le mi na to farabale je keyin ti wo mo e ja ku nbe to tu ameni agbabalu ko turi amade won ni oni bi gaga tin lo yo te control pisinu ko egbe agbabalu won na ni o a nri gbo pa won agbabalu meta kan le mo wa nkale fun orilede England o emi je ati riri se James Declan Rice ata won mi ati wa mo boya won gbadun dada ko to di wipe won koju orilede Norway enu idije fe ya agbanlaye to nlo lowo lasiko ta wa yi bi nkan tun se wa si niyan o le mi na to farabale je keyin ti wo mo e ja tun ku onbe yen tun lo be ati Bukayo Saka e ja ku onbe papapa ako ni mo gba orilede Spain o ti je ka mo o ni gbogbo n to ba gba la won o fi fun papa julo orilede Belgium ta won fe koju ni ipele ti ipele ti quarter final yi orilede Belgium na okere nu aye ta ba si ni ka lo wo score di won awon agbabolu to ti lami la ka kakiri agba nla aye ibi ti a ti ri Romelu Luku we Romelu Lukaku Bolingoli o wa nbe Kevin De Bruyne na ogbeyin ati Yuri Tillemans gbogbo won kunu ko Belgium o ba gbogbo nbi kan se nlo bayi gbogbo n to ba gba la fi fun o la le oni nigba ta ba n koju orilede ti Belgium gege bi akoni ma gbo orilede Spain gege bo se je ka mo o le mi na farabale je keyin ti wo mo e je lo sinu pe gbe agbebolu Manchester United eda sinsiva iroyin je ko je wa o gbe won ati fori oko so odun lori omo yi ṣùgbọ́n gbogbo ohun ti Manchester United ní laka o ni wọ́n fẹ́ fi gbé ọmọ yìí o gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó wà lọ́wọ́ wa ó dàgbọ́n bá fẹ́ nu ọ̀rọ̀ jóná síbì kan náà àdéhùn ọlọ́dún márùn-ún ní òṣè pẹ̀lú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United kódà ó tó di ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tá a wà náà kó tó parí yìí yóò darapọ̀ mọ́ ẹkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó kàn wá kú o lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀ ẹ tún já kú ọ̀nbẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀ o lọ bí àwọn gédéńgbé ni ibo ní ń balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀ ẹ jẹ́ ń balẹ̀ sínú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea àá ti rí sabi alonso ara ibi ti balẹ̀ bàgẹ̀ sínú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea òun gangan ni ó mọ̀ múra wọn lẹ̀ láti mọ gbogbo bí nǹkan ó ṣe lọ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea nínú ìdíje ti preseason tournament bó nǹkan ṣe wà sí a gbọ́dọ̀ má tún jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀ láti bẹ lọ ẹ jẹ́ ń sáré lọ sí abala bóyá lẹ̀ mọ́ láàárọ̀ tòní kí n tó máa fìyẹ́ ṣe lọ jẹ́jẹ́ mọ̀ a bá ń sọ nípa Novajukofi gbóǹtarìgì ni. lagbarin ti tennis kaakiri agbanlaye je jamo e je n gbe sin leti o odun 2014 ninu idije fe agbanlaye eleti orilede Germany gba je jamo pe no faju coffee oun lo gba idije ti Wimbledon open lagbarin tawon okunrin Sunday odun 2018 orilede France lo gba idije fe agbanlaye lo faju Djokovic lo gba ife eye ti Wimbledon lagbarin ti men open se n ba mi ka odun 2022 orilede Argentina gba idije fe agbanlaye lo faju Djokovic kan na lo faju Djokovic kan na oun lo gba idije ti Wimbledon open lagbarin tawon okunrin odun 2026 idije fe agbanlaye lo lowo o ti wo ipele semi final iyen lo faju Djokovic se n ta yin na ro nti mo nro leyin na nro pe so n gangan ni o tun gba idije ife eye ti Wimbledon open lagbarin tawon okunrin iyen la ti mo o so yi mo duro folajin oye tayo mo ti fe so kankan nipa Tyson Fury o ṣùgbọ́n tó bá di ọjọ́ Tuesday mo se le ri fun yin ma mu wa kini n to se Tyson Fury awon nkan ramanda ele to ro mo ibi re ni wala omo ti o ba semi ko yo semi ni o ko si challenges to le ni yo pada semi ni kini n to ro mo ibi Tyson Fury e gbo lenu mi lọjọ Tuesday fun ikede ati ipolongo ọjà yin 09021077719 namba mi niyẹn fun ipolongo ọjà 09021077719 ẹja jọfọ mi lo bẹ titi ọjọ Tuesday ẹja ma gbìyànjú ka ma ṣeré ìdárayá aku ọjọ nla òní ọpọ ẹ láṣẹ lókè pẹ ẹ kú kalẹ.
1: Báwo máa tẹ ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun ń sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti ẹ̀ wá sú mi.
5: Àgbo yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣe wòsàn.
6: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bọyọ fẹ béèrè kankan bọ fẹ béèrè oní ìmọ̀ràn kan tó fẹ béèrè lọwọ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ bẹ́ẹ̀ lẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ọkàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nìrẹ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gege bi epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sayin oro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia arawo ni bi fi afia
7: aje ki ama ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa 39 fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala ofera nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wono di en ti o ni awon dukia ta masi properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni city care kini won ki e fun gan kini won duro le lori je la fi ni asoju city care ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunola e ba mi ki gbogbo awon ara ile
8: e ku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunola gege bi olotu se daruko application asiriola oni agbo abayin ti a mo si CDCARE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
7: gas
8: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die lai ni ele kankan ninu ati wa ma fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
7: kini o ko ma se pe fe gbe won mara o
8: ni ki won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati osemeji titi di 40 weeks
7: ogoji ose
8: lati mo

0: Dídùn dídùn ni ìrántí olódodo ní gbogbo ọjọ́ ní gbogbo ìṣẹ́jú àti wákàtí ni a ṣe ìrántí yìí bàbá wa dáadáa Bishop Olamide Moses Ilemoboye omijé tuntun ní ojú wa ní ìgbà tí ẹ juwọ́ sí ayé òṣìṣẹ́ yìí ní ọjọ́ keje oṣù keje ọdún 2006 ó pé ogún ọdún lé òní tí ẹ dágbére títí láíláí ó máa ṣe ìrántí yín o ẹni wa ọ̀wọ́n Bishop Olamide Moses Ilemoboye 20 years of missing you our dear father Bishop Olamide Moses Ilemoboye gbọ́ bí àwọn ẹbí ṣe ń ṣèdárò rẹ̀
1: ọmọ láyé láyé lú ọmọ láyé lọ́pẹ́ ọmọ jàrọ̀ pẹ̀ṣẹ̀ mọ́ ọmọ pẹ̀ṣọ aládé ọmọ arọ̀wà igi lílá ìjọ́rùn pọ̀jà ẹ ìwúlé ẹgbẹ́ àdé ẹ̀ ọmọ àhẹsàgbọ̀gbọ̀ bí ẹni ṣọdún ní ilé ikú lála.
0: Ayẹyẹ wẹ̀jẹ wẹ̀mu ìrántí bàbá wa ni a ó ṣe ní Zion compound òde ayé ní ọjọ́ Saturday 11th July 2026 ní ilé wọn ní ẹgbẹ́
2: Bob Black filling station
0: òde ayé sórí o bàbá dáadáa.

0: fíríjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́
0: káṣá sọ pé ò tí ì rà wọ́n àbí.
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà.
2: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
0: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Ẹ pè CDK sórí 0707 454 3005.
4: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: MIG. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì kàní lára. Kàn sí MINL Limited ní number 21-23 Òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́.
5: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èmo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
8: CDK, sọ díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: o ti de ti gbo ijoba ipinle ondo labe ile ise to ri si oro ise agbin ati gbo oba pe awon kan gbe oparun lona ito kaakiri ipinle yi laisi tele ofin ewo ni lati gbe oparun lai gbase tabi gbonte lowo ile ise to ri si oro ise agbin ati gbo oba ni ipinle ondo ijoba ti koroju si irufe awon eyan to ba nwo iru iwa yi ki won tete lo towo omo won ba so enikeni to ba fe sowo oparun tabi ta oparun gbodo lo gba iyonda ati ase lowo ile ise agbin ati gbo oba ko to le wo igbogi oparun bibe ko irufe eni be to ba wo gbo oba lo gbe oparun lai gbase ti tapa si ofin ti o si fi mu keruku ata ofin igboran sanju ebo riru lo eje ka tele ofin lori wiwo gbo oba lati lo gbe oparun ka ma ba se lufin ijoba ikede yi wa lati odo commissioner foro ise ogbin ati gbo oba nipinle yi honorable engineer leye akinola
1: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
2: eto igbeyawo laye
3: ejowo eduro na jare
4: ki lo sele
3: ki won to so wa po nje o ranti po oseleri television fun mi fridge nko ero fosho ise ile wa ma fowo fosho nle ni 2026
1: ni tuto
3: ka sa so pe o ti ran won abi
1: ta lo ti so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so nibi ti cdk e wa
4: e won lo tun je cdk e bayi
1: be ni o cdk ele ra fridge yin ero ifosho ati bebe lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: ah lati osu to koja ni mo ti ra won
3: oluse agun kan so wapo
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
5: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
6: CDK sórí ẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn
7: lọ́dún
8: ayọ̀dé
7: àjọ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ lánàá ọjọ́bọ̀ náà sọ pé wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́rin lẹ́yìn tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú làásìgbò àti dàlúrú tó wáyé ní agbègbè tó gbajúgbajà nílùú ìbàdàn tó ń jẹ́ ọjọ́ níjọba ìbílẹ̀ akínyẹlé nípínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ó ṣe ṣe àlàyé àtẹ̀jáde ọ̀hún náà ta rìsítà láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ Láyínká Àyànládé léyìí tí ó sọ pé àwọn afurasí náà lọ́wọ́lọ́wọ́ iná ń wò papọ̀ ní akóló ọlọ́pàá o tán sì wà lẹ́ka tí ń fi múfilẹ̀ ìwà ọ̀daràn ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ tó wà ní ìyàgànkù nílùú ìbàdàn iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló bẹnu àtẹ́ lu ìwà fífi òfin àti ìdájọ́ sí ọwọ́ ara ẹni tó sì lo agogo ìkìlọ̀ fún aráàlú wípé kí wọ́n yàgò lórí fífi ìdájọ́ ṣíṣe ìdájọ́ ọwọ́ fún àwọn tí wọ́n bá funra sí gẹ́gẹ́ bí oníwà ọ̀daràn lóní lábẹ́ àṣẹ abótí wò rí nígbà tí ó ń sọ wípé ẹ̀tọ́ gbogbo àwọn ènìyàn ni láti fi ìwà ọ̀daràn tó àwọn agbófinró létí kí wọ́n sì pe àwọn agbófinró láti ṣe ìrànlọ́wọ́ fún wọn ó ní èyí gan ń lòun sì ń tẹnu mọ́ pé afurasí káfurasí tí wọ́n bára mu kí wọ́n fà á lé ọwọ́ ọlọ́pàá láti jẹ́ kí wọ́n fi ọwọ́ òfin kí wọ́n fi ṣe ìwádìí ọ̀rọ̀ rẹ̀ tó bá yẹ ní ẹni tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ kí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ kí ilé ẹjọ́ kó ṣe ìdájọ́ rẹ̀ ó ní ẹnikẹ́ni tí ilé ẹjọ́ tí ó rẹ́sẹ̀ walẹ̀ ò bá ti ṣe ìdájọ́ rẹ̀ wípé ó jẹ̀bi a kò lè pé ní ọ̀daràn nítorí afurasí ṣe ni àtẹ̀jáde ọ̀hún wá kà wípé àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni wọ́n ti rí mú o léyìí tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú làásìgbò tó wáyé ní ọjọ́ nílùú ìbàdàn tí wọ́n sì ti tata tòpọ̀ wọn lọ sí orí kò tí ń fi múfilẹ̀ ìwà ọ̀daràn ní yàgànkù nílùú ìbàdàn ọ̀hún níbi tí ìwádìí tó lóòrìn tí ó ti wáyé tó sì jẹ́ wípé wọ́n ti ń taná wádìí gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún láti ṣe àlàyé àti wípé ohun tó ṣe okùnfà làásìgbò tó ṣẹlẹ̀ lórí wípé ẹnìkan gbìyànjú àti ṣe ìdígunjalè tí ọ̀pọ̀ àwọn òbínú tí wọ́n sì bò ó léyìí tí wọ́n sọ pé ó da omi àlàáfíà agbègbè ọ̀nà tán pátápátá ní ọ̀rọ̀ náà tí ó sì ti farakọ́ ìwà ọ̀daràn iléeṣẹ́ ọlọ́pàá wa bẹnu àtẹ́ lu gbogbo ìwà tí wọ́n hù náà àti bí àwọn èèyàn bí wọ́n ṣe ń fi ìdájọ́ sí ọwọ́ ara wọn ọ̀hún ó wá ń fi dá àwọn èèyàn lójú pé gbogbo ẹ̀tọ́ ọmọnìyàn ní láti fi ẹjọ́ sun agbófinró kí wọ́n sì lọ kí wọ́n fi ẹsẹ̀ òfin tọ ọ̀rọ̀kọ́rọ̀ tí ó bá ṣẹlẹ̀ lẹ́yìn náà ló rọ gbogbo àwọn tó wà lágbègbè ọ̀hún pé kí wọ́n sì mẹ́dọ̀ kí wọ́n sì gba àlàáfíà láàyè kí kálukú wọn kí wọ́n máa lọ gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà tí òfin tí ó bá dúró ní agbègbè ọ̀hún àwọn olórí ìlú àwọn olórí ọ̀dọ́ àti àwọn ẹgbẹ́ ọ̀dọ́ gbogbo pẹ̀lú àwọn ẹni ọ̀rọ̀ kan ẹni ó sọ fún wọn wípé kí wọ́n má ṣe fi ààyè gba ìwà ọ̀daràn o àti wípé kẹ́ ẹ lọ kàyúkù o nínú ìwé ìròyìn punch daily post vangard àtàwọn ìròyìn míì tó jáde lónìí
5: Káyọ̀dé.
7: Jọdún.
5: Ìkan lára àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí lè tó ń sojú ẹkùn gúúsù ìpínlẹ̀ Bọ̀nú Àlì Ndúmẹ̀ lè tó mọ̀ ń sọ̀rọ̀ dáadáa nílé-ìgbìmọ̀ asòfin àgbà náà. Lánàá òde yìí ni wọ́n mọ̀ sọ pé ó ti lọ sí ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì bá ṣe ìpàdé papọ̀. Wọ́n ní ìgbà àkọ́kọ́ rèé lè tí Àlì Ndúmẹ̀ tí ó bá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìpàdé papọ̀ láti ìgbà tó ti di ààrẹ orílẹ̀-èdè yìí. Ẹ̀mẹ̀ pé Àlì Ndúmẹ̀ ló mọ̀ ń sọ̀rọ̀ dáadáa tó sì jẹ́ pé ó máa ń tako ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìjọba tó bá ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n lánàá báyìí ó lóun béèrè lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó jọ kó fóun láàyè láti pé kí òun ó lè rí. Ó ní wọ́n sì gbà pé kóun ó rí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní nígbà tóun sì rí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ohun tí wọ́n jọ sọ̀rọ̀ lójúkojú. Ó lóun sọ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ó ti jìnà gédégédé sí àwọn èèyàn ìlú púpọ̀ jù. Kó má sọ pé bóyá ó dìgbà tí àwọn agbẹnusọ ohun tí wọ́n bá sọ̀rọ̀ sí àwọn ará ìlú kó tó di pé àwọn ará ìlú yóò mọ nǹkan tó bá ń ṣẹlẹ̀. Ó ní ṣe ni kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó máa wá lóòrèkóòrè láti pé kó máa bá àwọn ará ìlú sọ̀rọ̀. Ó nítorí ọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ lẹ́nu Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan fúnrara ẹ̀ ni yóò lè máa fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ lóòrèkóòrè. Ó ní ṣùgbọ́n káwọn kan kí wọ́n dédé wá kí wọ́n máa gbẹnusọ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣe. Ó ní ìyẹn ò ní dáa rárá o. Ó nínú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì dùn gan gidi sí nǹkan tó ń sọ ọ̀hún. Ó ní torí ó sọ fóun pé òun gbọ́ nǹkan tó ń sọ àti pé òun yóò ṣe àtúnṣe sí i. Òun yóò sì máa bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ tààràtà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó bá ṣe kókó dé tó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa gbọ́. Oníkọ́dà ó ní òun sọ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé nǹkan mọ̀ nira kókó fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti pé ọ̀rọ̀ ààbò ní orílẹ̀-èdè yìí ó ti kọjá nǹkan tí à ń fi ọwọ́ hẹ̀ mú o. Ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé òótọ́ ni gbogbo nǹkan tó ń sọ. Ó sì ṣèlérí pé ṣé ẹ rí irú ìpàdé tí wọ́n jọ ṣe yìí kí wọ́n jọ máa ṣe lóòrèkóòrè o nítorí pé kì í ṣe gbogbo nǹkan ni ààrẹ nìkan lè mọ̀ àti pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ó

ẹ̀kúnrẹ́rẹ́ wọ̀ ló wà kú oríire ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Nàìjíríà, Kudi Berries International ló ń pàkódà gbé ire wọ ìpínlẹ̀ Ondo. Student loan fún Masters program ní UK àti Canada. Bákan náà ni a ní student loan fún undergraduates ní Canada. Ẹ wá gbọ́, guaranteed admission processing, study visa processing assistance. Kò tán síbẹ̀, Kudi Berries Moringa Man ń ràn ni lọ́wọ́ láti dá oko ọ̀gbìn organic moringa sílẹ̀, tí a ó tún rà lọ́wọ́ yín ní gbogbo ìgbà ìkórè tó ẹ̀mẹ́jọ nínú ọdún, tí ó sì máa rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lórí éka kan láàrin ọdún kan. Kí ló wá ń dúró de? Kudi Berries International Study Loan Pagoda pẹ̀lú Kudi Berry Moringa Man. Wọ́n wà ní Akure Tech Hall, Futa Southgate ní ìlú Akure, telephone 08020814434, lẹ́ẹ̀kan sí 08020814434. Ọ̀rẹ́

0: garaga bayin lo mo o are ile igbimo asofin na to soro yi oni ta ba wo a ri pe orilede nigeria korogbo kule pe boya owo epo rara ati rara ni bayi o oni tori pe gbogbo nkan ti are bola me tinubu to nfi nuro to si nfi opolo oro iro n lo tin je ki orilede nigeria ko ma tesiwaju daada oni ewo oni daye isijoba are bola me tinubu ibayi eyin ete wa so fu wa e so boya ri ipile kan to dede so pe ohun lo ya owo ni ibikan oni asiko ti awon eyan ijoba ipile ti won ya owo o lo ti koja lo oni tori lososu nkan bi trillion meji naira ni ile ise are ile yi lo npe fun awon ipile gbogbo oni opolopo awon gomina to si wa nbi to n tin soro yi bi gomina kefas ati gomina dauda oni awon na oni won le seri si oro to n so na oni gbogbo won pata ni won le so pe ko si pe boya won tun ya owo mo ni ipile kankan o oni latari bi are bola me tinubu bi o se gbe igbese lori oro epo ti o si se pe boya epo nikan ni arobo kule ni orile ede nigeria oni se lo ye ka ma dupe lowo are bola me tinubu pelu gbogbo awon ogbon ati nda eyi to je pe o gbe kale lati pe ki orile ede nigeria ko ba le tesiwaju dada oni ti won ba fi le se ti are bola me tinubu to tun pada jawe olubori ninu eto idibo gbogbogbo eyi to ma waye lodun 2027 oni nigba to ba fi ma pari isejoba re tan e ri pe ojo waju orile ede nigeria yo ti mole garaga e wo e koja lo sinu we iroyin daily post ka
1: biodun
0: ayode
1: ile se olopa nipinle bayesan lo ti bere iwadi lori iku to pa arakunrin eni ogoji odun tin tu ero ibara ni soro se le tan poruko re ni felix andede ba oku re ni ile itura kan ni yenagoa nigbati arabirin ti won so yi pe won jo wole si ile itura on lowo ale ohun lo ti se be di awati oku to di pe won ri oku arakunrin ohun erun to tonu ilowo ni pe olugbe na ni won ni o wa lati ipinle cross river le ti o si wole si ile itura diko le to wa ni popuna asikoro ni agbegbe ekeki ni yenagoa pelu arabirin kan ti won o mo oruko re ni ale ojo ru ose yi won ni ihu goloto ni won ba oku arakunrin na nigbati eni tin tu yara se to wole si yara ohun ni aro ana ojobo lati gbanu ile in lo ba figbeta nigbati won wo oku arakunrin on nile gbalaja gege bi ro ni to gbajo lati le itura ohun lati owo enikan to te ba ruin forojewo la lori bọ́rọ̀hún bí ó ṣe rí n ló sọ pé arábìnrin tí wọ́n jọ wọ ilé ìtura ní alẹ́ ọjọ́rú ẹni wọn ò bá mọ̀ tí ó ti bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bí ó ṣe wá sọ ìròyìn tó níròyìn gbàjọ ni wípé àwọn oníṣòwò àti gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún iná ya wọ ilé ìtura náà kẹ̀tíkẹ̀tí o pàápàá jùlọ láwọn tó wà ní ilé ìtajà Seriake Dixon Shopping Complex ẹni wọ́n sá wá wo arákùnrin tó jáláì sí ọ̀nà nítorí wípé ilé ìtajà ọ̀hún ibẹ̀ ni arákùnrin náà wà tó ní ìsọ̀sí tó ti ń tú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ṣe ó ṣojú mi kúrò sọ fún oníròyìn wípé wọ́n bá ọtí líle ti ń bẹ nínú ọ̀rá iná bá ní orí tábìlì kan ti ń bẹ ní ẹ̀gbẹ́ ibùsùn nínú yàrá ọ̀hún nígbà tí ọlọ́pàá sì gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́ sí ẹnìkan tó jẹ́ oníṣòwò ní ilé ìtajà náà lè tó tẹ̀ bá ròyìn ìfọ̀rọ̀jẹ̀ òun ló sọ wípé ọ̀rọ̀ náà mú wọn bí ìwárìrì ó sì mú wọn bí ojú nígbà tí wọ́n gbọ́ pé felix ló ti jáláìsí onílé ìtura òní ó fi obìnrin kan sílẹ̀ ṣùgbọ́n ohun tí ó kàn wá jọ wọn lójú ni wípé inú yàrá ọ̀hún ẹni wọn bá obìnrin wọn bá ẹnikẹ́ni bẹ́ẹ̀ láàárọ̀ ọjọ́ kejì nígbà tó jẹ́ pé wọn àtobìnrin iná jọ wọlé síbẹ̀ o ẹ wo tẹ bá fẹ́ kàyókù ẹ mú wulẹ̀ rìn jìnà ìwé ìròyìn punch daily post vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí ní kẹ́ ẹ náwó sí.
2: I don't know. Roko, kogba agbe ile.
3: Toya fe gbe mi. Abe ope anuya leri jiyin ikiti.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ìwò tọdún 2020 máa ti wọlé dé. Adúpẹ́ wípé àkàlà máa gbówó àwòpọ́dún jẹ.
2: A lọ tán ìgòmọ̀.
1: Kí ni wọ́n lè ṣe ọjọ́ kẹjọ oṣù kẹjọ 2026 yìí?
2: Tó ń ṣe ọjọ́ kẹsàn oṣù yìí gan.
1: A máa lọ la ọ̀nà akọ́gun ugbó òkè ugbó odò.
2: Ugbó dandan dẹ́gbọ̀n tá a máa wọ̀ àti bẹ̀rẹ̀.
1: Láti máa bẹ̀rẹ̀ sí ijó ọdún ìwò.
2: Wá sí ojú ọwá
1: gbàgede gálájọ ọmọtọ́sọ̀
2: ọlọ́jà tilé toko ilẹ̀ ọmọtọ́sọ̀
1: kábíyèsí ìṣúyá hanẹ̀
2: onídèrètò ọmọtọ́sọ̀
1: balógun akíwé máa wà nkálẹ̀
2: àfẹ̀mọ́jú sátidé ọjọ́ kọkànlá oṣù tá a wà yìí
1: ìwọ́n máa gbòde kẹ́rin onílẹ̀ ìṣòro
2: ara àwọn èèwọ̀ ọdún ìwò ni pé
1: àwọn obìnrin gbọ́dọ̀ wà nínú ìyẹ̀wò
2: obìnrin ò gbọ́dọ̀
1: rọ́rọ̀
3: akíyẹ̀yẹ̀ yan apẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga ẹnìkan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
4: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ara lé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
3: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
4: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nílùú gbogbo pé iléèwé Cedar Seductional Consult a ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa ń bì báyìí tí ọmọ bá fẹ́ lọ.
3: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
4: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbọ́dọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
3: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni iléèwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
4: Gẹ́gẹ́ bí a ṣe mọ iléèwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó iléèwé wa kò gún pa rárá o. Àkíní àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí, a ń fi ẹrọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì ń fi owó iléèwé àti owó stẹ́ẹ̀, a kì í fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033313794 lẹ́ẹ̀kan sí 08033313794 iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
3: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
4: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. A ti ní yunifásitì ní country 4 ní Europe. A dẹ̀ ti ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, a dẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kiní kò gún pa rárá torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí, so wọn ò fi ní anybody lára nípele nípele. Bí o bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wàá máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Iléèwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún, nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí iléèwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí iléèwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
3: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí?
4: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí iléèwé wa ní Cedar Seductional Consult. Ibẹ̀ la ti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele ní ìpele, torí ìpele mẹ́ta ni ètò yìí ní ìpele ẹ̀já sí. So one step after another bó ṣe wà nìyẹn. ti Olorun se ma ran wa lowo tun wa fi release iwe teniyan fi ma lo si ilu bi ti won ba ta ba se admission e se o ilu bi to ba fe ninu awon country merin ni Europe tabi ni UK yi
3: awon ojo opo ni won le lo lati ma ba yin soro bere bere kan tabi keji
4: lekan si ero ibanisoro wa ohun ni 08033312794 lekan si 08033312794
3: imoran yin ni soki fun awon obi atalagbato
4: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani tari gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
3: to won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
5: mi won ni nkan ma rin kaakiri are bi kokoro tabi bi aran ara tun ma yin o leyin we egbe kan re ma nku tai tai ah ijafara lewo
6: ore mi oja paja nko iso ara fifa so owo adese to nku riri nku tai tai
5: gogo gogo okun teyan le lo ko royin e fe lo

0: ìkejì ni ṣíkò. Ẹ rí i pé ìpín kan tá a bá mọ dúró tá a yọ ìpín kejì kúrò ńbẹ kò tí ì pé. Ìyẹn ń túmọ̀ sí pé ìtànàbí ń sọ fún wa ni pé bí ọkùnrin ṣe jẹ́ compliment fóbìnrin bẹ́ẹ̀ náà lobìnrin jẹ́ compliment àṣepé fún ọkùnrin. Ìyẹn ń túmọ̀ sí pé gbogbo nǹkan tí ọkùnrin bá fẹ́ ṣe nínú ìgbésí ayé rẹ̀ kò tí ì lè pé àfi kí ti obìnrin kò kún. Bákan náà gbogbo nǹkan tí obìnrin náà tóun náà bá fẹ́ ṣe nínú ìgbésí ayé tí yóò fi nítumọ̀ nínú ayé àfi kí tọkùnrin náà kò kún. Kódà nínú ẹ̀sìn gan tí yóò fi lè pé àfi kí ti ọkùnrin náà ò kún. Ìtumọ̀ rẹ̀ ni pé anisao ṣakọ ikú rìjàl. Àwọn ọkùnrin tí àwọn obìnrin tí ẹ rí yẹn àwọn náà ni abala àṣepé fọkùnrin gẹ́gẹ́ bí ọkùnrin náà ṣe jẹ́ abala àṣepé fún obìnrin. Láyé mi inú Alkùrán kẹ̀rí ọlọ́run ọba dé kámọ̀ wípé àdùbíláì mìíràn ṣe tọ̀nà ìrọ̀jí ọlọ́run ọba ní ó nà lèbá sùn lákún wà á ń tún lèbá sùn làhún. Ọlọ́run níṣẹ́ ráwọn obìnrin tẹ́ rí yẹn àwọn ìyàwó yín aṣọ ọ̀bùra ni wọ́n jẹ́ fún yín o nígbà tí ẹ̀yin náà sì jẹ́ aṣọ ọ̀bùra fún wọn. Ẹ wo ọ̀nà tí Alkùrán tó fi júwe ìbágbépọ̀ láàrin ọkùnrin àtobìnrin. So léyìí tó ń túmọ̀ sí pé tá a bá wo àfiwé tí ọlọ́run ọba mú wá ń bì ṣé ẹ mọ̀ pé aṣọ tá a máa ń wọ̀ oníṣiríṣi ọ̀nà ló pín sí. Aṣọ tí a fi ń bora òun náà laṣọ tí ń dáàbò bò wá kúrò níbi òtútù. Ẹni tí ò bá lásọ ọ̀bọra tó tútù bá dé yóò mọ ìtumọ̀ aṣọ ọ̀bọra. Bákan náà aṣọ yìí tí ẹ̀fọn tó bá ń jẹni èèyàn arọ borí tí ẹ̀fọn ò fi ní jẹyàn. Ìyẹn túmọ̀ sí pé àkàwé tọ́lọ́wọ́n bá ń sọ nípa ipò tóbìnrin wà nínú ìgbésí ayé ọkùnrin àti ipò tí ọkùnrin wà nínú ìgbésí ayé obìnrin àpéjúwe ààbò gẹ́gẹ́ bí aṣọ ọ̀bọra ṣe dáàbò bò wá níbi òtútù àti níbi kẹfọn oúnjẹ wá bẹ́ẹ̀ náà ni obìnrin gẹ́gẹ́ bí oyàwó ló ṣe jẹ́ ààbò fún ọkọ níbi àbùkù àti níbi ìyẹpẹrẹ. Ọlọ́run sì tún wà pé wà á ń tún lè bá sùn làhún. Bẹ́ẹ̀ náà lẹ́yìn ọkùnrin náà ẹ̀yin náà jẹ́ aṣọ ọ̀bọra fún wọn náà o. Ọkọ ó jẹ́ ààbò fún obìnrin rẹ̀ níbi àbùkù àti níbi ìyẹpẹrẹ. Abẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ọkọ àti ìyàwó Ọlọ́run jẹ́ ká pẹ́ fúnra wa lórí dáadáa. Àṣírí a máa bẹ láàrin ọkọ àti ìyàwó tí ò sẹ́nì kankan tí ó máa. Ṣùgbọ́n ọjọ́ tí ọkọ yìí bá jáde láyé àṣírí yìí yóò hàn sáyé. Bẹ́ẹ̀ náà ni tí ìyàwó bá jáde láyé àṣírí ọkọ yìí yóò hàn sọ́wọ́ ẹlòmíì náà. Ìdí nìyí tó fi jẹ́ wípé Ọlọ́run ṣe wá ní àṣepé iṣẹ́ láàrin ara wa. Èyí ni kọ́kọ́. Ó nà lèbá sùn lákún wà á ń tún lèbá sùn làhún. Aṣọ tá à ń wọ̀ ó ló fi iyì àtàpọ́nlé sí wa lára. Tí Ọlọ́run bá pe àwọn ìyàwó ní aṣọ fún ọkọ a jẹ́ wípé iyì rẹ àpọ́nlé rẹ níbi ìyàwó rẹ ló wà. Ìwọ ìyàwó náà iyì rẹ àpọ́nlé rẹ níbi ọkọ rẹ ló wà. Ẹ̀yẹ já tìbí kan kíyèsí. Obìnrin tá a rí dáadáa tí ò sámi ìyà lọ́wọ́ lára rẹ̀ tí ò sámi ìdààmú lára rẹ̀ tí kì í ṣe obìnrin tí ń fòrò kó tó jẹ tí ì ṣe obìnrin tó ń dààmú kó tó mu. Tí ẹ bá rí obìnrin mí subhanallah ẹ̀rọ Ọlọ́run yóò báyàn. Tí wọ́n bá ní wọ́n ń ṣe àwọn ń kọ́lé ni wọ́n ń da dẹ́kì ni àwọn tí ó pọ̀ jù ń bẹ̀ àwọn obìnrin ni. Kódà obìnrin mí ń bẹ ọmọ àkọ́bí tó kọ́kọ́ bí láyé rẹ̀ orí dẹ́kì ló bí sí i. Ọkọ sì ń bẹ ńlé tó ń ṣe fáàrí káàkiri tí ń mutí kiri tí ń ṣe fàájì. Ìtumọ̀ ẹ̀ ni wípé bí ọkùnrin bá ṣe rí ara ìyàwó rẹ̀ láti máa mọ̀. Torí pé Ọlọ́run bá pe ìyàwó ní aṣọ fọkọ ìyẹn túmọ̀ pé iyì ọkọ òun ni ìyàwó rẹ̀. àpọ́nlé ọkọ òun náà ni ìyàwó rẹ̀. Gẹ́gẹ́ bí ìyàwó náà ṣe jẹ́ iyì àti àpọ́nlé, gẹ́gẹ́ bí ọkọ náà ṣe jẹ́ iyì àti àpọ́nlé fóbìnrin. Anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Anabi ni khayrukum khayrukum li ahlihi wa ana khayrukum li ahli. Ojíṣẹ́ Ọlọ́run ọba ni ẹni tó dára jùlọ nínú yín, ẹni tó níyì jùlọ láwùjọ nínú yín, kì í ṣe ẹni tó ṣe pé ayé ń polongo rẹ̀, wọ́n ń pò kìkì rẹ̀ níta pẹ̀ni rè ni o, ṣùgbọ́n nínú ilé kò dáa. Anabi ni rárá o. Ẹni rejù nínú yín, oníyì alápọ̀nlé nínú yín, òun náà lẹni tó bá dáa síyàwó rẹ̀ nínú ilé. Tó ṣe pé tí wọ́n bá bi ìyàwó rẹ̀ léèrè nípa rẹ̀ yóò ní ẹ̀gán ni ẹ̀ èèyàn rè ni baálé mi. Ọkọ mélòó ìyàwó rẹ̀ lè sọ nípa rẹ̀ báyìí? Bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá bi ọkọ rẹ̀ náà léèrè wípé irú èèyàn wo ni ìyàwó rẹ̀ jẹ́, kó ní àwọn obìnrin rinu mi ò kábàámọ̀ pé mo bá pàdé nínú ìgbésí ayé mi. Irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ẹni yìí ẹni àpọ́nlé ni níwájú Ọlọ́run. Ọkọ níyàwó òun ọ̀dà ìwọ sọ pé máa kíyàn ládùúgbò. Ìyàwó lọ́kọ̀ òun ò wúlò, ọ sọ wípé lẹ́nu iṣẹ́ ń máa dọ̀wẹ́kẹ́ máa bá gbogbo èèyàn ṣàwádà. Mélòó mélòó ni ọkùnrin tó ṣe pé lọ́fíìsì gbogbo èèyàn ni yóò máa rẹ́rìn sí, ṣùgbọ́n tó bá dénú ilé yóò fọ̀jú rọ fíyàwó rẹ̀ ni. Mélòó mélòó ni ìyàwó tó ṣe wípé gbogbo ọkùnrin ni yóò máa bóyín sí, ni yóò máa bá wọn ṣàwádà, ṣùgbọ́n tó bá wà pẹ̀lú ọkọ rẹ̀ nínú ilé àti gbẹ́nu òkè kí ọkọ gan yóò dì sọ̀rọ̀. Sò yẹn túmọ̀ sí wípé bọ́lọ́run ṣe to ọkọ àti ìyàwó, mọ̀rẹ́ ni kejì ni Ọlọ́run pè wọ́n, gẹ́gẹ́ bí Ànábì sọ́lá sálàmù ti sọ. Ìyẹn túmọ̀ sí pé tí abala kan bá ti ní ààyè, abala kejì náà ní ààyè. Àpèjúwe tó súnmọ́ ẹwo ojú wa méjèèjì. Ojú kan ṣíkù ló jẹ́ fún ojú kejì. Tí ojú kan bá ti ní ààyè, ojú kejì náà padà láàyè. Tí ẹsẹ̀ kan bá ní ààyè, yóò lapa lórí ìrìn, bẹ́ẹ̀ni tó ń ṣe máa rìn, kò ní ṣe gẹ́gẹ́ mọ́. Bẹ́ẹ̀ náà ni ọkọ àti ìyàwó. Ojú tí Islam tó fi wò ó, òun ni pé mo rẹ́ni kejì ìsẹ̀mí ayé wa làwọn ọkọ wa. Mo rẹ́ni kejì ìsẹ̀mí ayé wa ni àwọn obìnrin wa. La gbúdọ̀ fi ṣẹ̀ṣà ta la fẹ́ fẹ́ níyàwó. A gbúdọ̀ ṣẹ̀ṣà ta la fẹ́ fẹ́ lóbìnrin. Àpèjúwe tó tún súnmọ́, ẹ̀yin ẹ jẹ́ ká ya nǹkan kan tó ń pè ní sákò, nǹkan rogodo bí òdo báyìí ká yà. Ká wá fa ìlà kan sí àárín rẹ̀, kí láyé kó ṣe dọ́gba ń dọ́gba, kó pín sákò yẹn, kó pín sọ́nà méjì. Ẹ wá fi ọ̀bẹ àbí blade kẹ́ ẹ fi là á láàrin, ẹ rí pé yóò pín sí méjì. Tẹ bá tún tò ó sẹ́gbẹ̀ẹ́ ara wọn, ẹ rí pé yóò ṣe déédéé ara wọn. Àmọ́ tó bá lọ jẹ́ wípé nígbà tẹ fẹ́ pín ìkejì yẹn, ẹ tún kọ́ nínú àbí ẹ tún bẹ́ẹ̀ lórí, tẹ bá padà tó sẹ́gbẹ̀ẹ́ ara wọn, kò ní ṣe déédéé mọ́. Ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá ṣe déédéé ẹni lóbìnrin lèèyàn fẹ́, ẹni tó bá ṣe déédéé ẹni lọ́kọ làáfin ṣọkọ. Àwọn olóyìnbó ń pè yẹn ní compatibility. Tí ẹ bá ti wà compatible nípa ẹ̀ẹ́dọ́gba pẹ̀lú ara yín, nípa ìgbàgbọ́, nípa mímọ Ọlọ́run, nípa ìbẹ̀rù Ọlọ́run, ẹ̀ẹ́dọ́gba pẹ̀lú ara yín nípa ipò tí kó wá wà láwùjọ, ìwọ̀n onímọ̀lẹ́ èèyàn mọ̀, èèyàn máa mọ̀ wọn ara ẹni. Obìnrin tó ti fi gbá àyàjó káàkiri, tí wọ́n fi ń polówó sáná láàrin ọjà, tó ṣe pé igbá àyà rẹ̀ ló fi ń polówó ìṣáná, ìyẹn túmọ̀ sí pé bí ìṣáná ṣe mọ̀ ọ́n, ó ní value ju igbá àyà rẹ̀ lọ, torí pé nǹkan tán bá fi polówó nǹkan, nǹkan yẹn yẹpẹrẹ sí nǹkan polówó. Obìnrin di ta fi ń polówó abẹ́rẹ́, obìnrin di ta fi ń polówó spaghetti, owó obìnrin di ta fi ń polówó indomie. Tó bá fẹ́ fẹ́yàwó, ṣẹ̀ṣàrú obìnrin tó fẹ́, ẹni tó bá dọ́gba, ajáta kó fàjáta, ọmọ ọ̀tá kó fẹ́ra wọn, kí olùbẹ̀rù Ọlọ́run kó wọn jọjọ papọ̀. Eléyìí ni ìtumọ̀ ọ̀rọ̀ tánàbí ń sọ wípé anisa ó ṣàkọ́ ìkórèjà. Àwọn obìnrin, mo rẹ́ni kejì ni wọ́n jẹ́ fun okunrin won gbudo dogba eleyi ni to le bi ore sinu igbese aye omo niyan bakana ti a ba wo oro ti olorun oba subhanahu wa ta'ala to so na alquran o fi oko ati yawo o fi won we aso obora iyan tumo si fi pe iyi te eyan ma ni nita nigba mi bo ba se mura si laye o se pon ole olorun oba se aso o se ni irinse iyi bubu yiku ni la fi ma n pe awon tailor ni amunidara iyan tumo si pe ko si bo se burewa to bo ba ko sinu aso to da a si fi se olara olorun wa fi obirin we aso o fi oko o fi we aso fun iyawo iyan tumo si pe ko si bo se ku si to ba ti da lodo oko re to da lodo iyawo re o je ni dida lodo awon ana re se bi iyawo re na lo lo so pe o da lodo awon baba re ni gbogbo ara ile won fi wo leni ti o da so iyan tumo si pe iyi wa o nbe lara awon iyawo wa iyi eyin obirin o nbe lara awon oko te fe a wa ni joko kan bi seminar kan ẹni tó wọ́n sì dánilẹ́kọ̀ọ́ yìí nípa ètò ìgbésí ayé lọ́kọláya ó wá ń bi gbogbo wa léèrè wípé kọ́níkàlùkù mú fóònù rẹ̀ jáde ẹ wá send message sí ìyàwó yín nílé wípé I love you káwá retí èsì tí ó wà gbogbo wa bá ṣe bẹ́ẹ̀ ó wá ní kọ́níkàlùkù bẹ̀rù ọlọ́run o reply èsì tó bá wá látọ̀dọ̀ ìyàwó kó wá kọ́níkàlùkù kò mú jáde ká gbọ́ ìmọ̀ṣẹ̀lẹ̀ ẹlòmíì ń bẹ èsì tiẹ̀ náà ni pé I love you too my sweetheart mo nífẹ̀ẹ́ rẹ náà ìwọ adùn ọkàn mi ẹlòmíì ihun tó wá látọ̀dọ̀ tiẹ̀ ni pé sẹ́ẹ̀ yá wèrè ẹlòmíì èsì tó ń gbà ni wípé sẹ́ẹ̀ jẹ owó ni abẹ́ rówó he ẹlòmíì èsì tó gbà ni pé kí ló ṣe yín bí gbogbo ẹ̀ ṣe lọ nìyí olùdarí ìjókòó yìí wá sọ wípé ìyẹn túmọ̀ sí wípé ẹni tí máa ń sọ gbólóhùn I love you sí ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ èsì tí ó wà látọ̀dọ̀ ìyàwó rẹ̀ náà ni pé I love you too kódà ó tún lè kún jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹni tí kìí sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nìyàwó rẹ̀ ó máa béèrè wípé kí ló dé o ṣé ò sí o àbẹ́ni tó ṣe pé wọ́n jọjọ jà wọ́n jọjọ yanra wọn lódì tó wá sọ pé I love you pé ṣé ẹ̀yà wèrè so yẹn túmọ̀ sí wípé bó ní ilé bá ṣe pèlè rẹ̀ sí bó nígbà bá ṣe pègbà rẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ayé ò ṣe bá pé ìwọ ọkùnrin iyì rẹ̀ àtàpọ́nlé rẹ̀ ò ń bẹ níbi ìyàwó rẹ̀ kò sí àpọ́nlé níbi kọkùnrin máa sọ̀rọ̀ ìyàwó rẹ̀ láì dá lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ ìwọ rò pé o níyì ni abuku ní nǹkan yìí ó jẹ́ bí ò bá bọ̀ wọ́n ní afẹ́fẹ́ lápẹ́rín ọjọ́ kan ṣoṣo ní iyì rẹ̀ mọ́ ẹ jẹ́ ká wo àpèjúwe ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀kan náà àwọn ìyàwó òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ìyàwó aisha kọ́lọ́wọ́n bá kó bá a yọnu sí wọn wọ́n ń bẹ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́wọ́n ọba nínú ilé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ wàyí yàrá ọ̀fẹ́ àtún sáwùtà ha alárọ̀sọ́lẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n wá ń gbé ohun wọn sókè gẹ́gẹ́ bí obìnrin ohun wọn lọ sókè ju ti ànábì sallallahu alayhi wa sallam lọ wọ́n sì jẹ́ ìyá wọn jẹ́ ọmọ fún àfáà abubakar siddiq bàbá wọn wá wà lẹ́nu ọ̀nà wọ́n wá ń kẹlẹ̀kùn ó nílé òjíṣẹ́ ọlọ́run ṣé kí n wọlé ànábì nìkan wọlé ngbà tó wọlé ọ̀gágan ọ̀dọ̀ ọmọ wọn tí a mọ̀ sí ìyàwó aisha radhiyallahu ta'ala anha ni wọ́n lọ pé òjíṣẹ́ ọlọ́run ọba lòún bá sọ̀rọ̀ tó ń gbé ohun sókè báyìí ṣàdédé ni àfáà abubakar siddiq gẹ́gẹ́ bíi bàbá wọ́n bá gbé ọwọ́ wọn sókè wọ́n fẹ́ bá ìyàwó aisha lójú ẹsẹ̀ ànábì dì wọ́n lọ́wọ́ mú ànábì kó sáàrin wọn kí ni ànábì sallallahu alayhi wa sallam kí ni ànábì ṣe ànábì kó sí àárín ìyàwó aisha àti bàbá rẹ̀ abubakar siddiq ànábì ni abubakar jáde báyìí ni fàhálà nàbí yorùbá yìí náà huwà báyìí náà ha fọlọ́mà kọ́rọ̀jà abubakar gbàtà fún abubakar siddiq tí wọ́n wá jáde yakulu laha yatarabdoha anabi wa nba yawo re soro wipe leni to n wa iyonu re wi ala ta'ina anni qad hultu bayna ar-rajuli wa baynak anabi ni wo wari wipe emi ni mi je karakunrin ona o baba re ni anabi n toka si pe baba hun o fe gbowo ki o fe bo anabi ni o jade jama to ba se wo ni o so pe ka gba leta o ti e kere iyawo re si o o soro si o aburo re si wole lo gba eti iyawo e o wa so fun yes se mi o so fun e baburo mi o ni take care easy la baburo ba ti e farata laarin ti n sele laarin wa taburo re ko seyi to kan be o ko kan rara bo ti wole ko ma nitori pe bi ti wo ati iyawo re o ti pari oro aburo re o ni si nbe ewu ẹkọ lára anabi sallallahu alaihi wasallam bàbá ìyàwó gan anabi ni jáde bọ síta fèmí àti ìyàwó mi lẹ kò tún pẹ sásìkò yìí afa abakre tún padà wá wọn tún kalẹ kún báwọn fẹ wọlé anabi ni kò wọlé wọn wá bá anabi wa muhammad sallallahu alaihi wasallam àti ìyàwó aisha tí wọn bẹrẹ sí ní ṣàwádà tí wọn ń rẹrìn afa abakre wa sọ wípé fakola lahu abubakar ya rasulallah onire ojise ọlọrun ọba ashirikani fi silmikuma kama ashraktumani fi harbikuma to se mo le bayin da serin te rin yi na tori pe lawọn ko ti mo ko wa nkan ogbona ngba mo wole eleyi ti mo tun pada wa se mo le bayin da si anabi wa bu serin sallallahu alaihi wasallam eleyi tuma si wi pe bo ti wule kori okunrin gbudo da bo bo iyawo re kuro ni bi abuku ati ni bi esin kìí ṣe ọkùnrin rí ó ṣe ìyàwó kò tí ì ju ọ̀sẹ̀ kan lọ iye kọ́ọ̀lù tó ti pe bàbá ìyàwó rẹ̀ ó ti lé lọ́gọ́rùn-ún ẹ ló sá ọ mo ní kí n fẹjọ́ ìyàwó mi sun yín ní o ẹ tún gbọ́ pé ó fi ọ̀jọ́bẹ́ o nítorí tó bá ṣe ọbẹ̀ tó dùn sọ pé bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ ọkùnrin ìwọ obìnrin náà ọkọ rẹ ò níyì má lọ́dọ̀ àwọn àbúrò rẹ̀ kódà a gbọ́ wípé níjọ́ kan àwọn àbúrò rẹ̀ wà na ọkọ rẹ̀ nínú ilé gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àrùn àwùjọ nìyí bẹ́ẹ̀ sì ni tídìlé bá ti bàjẹ́ àwùjọ ò lè lójútù ló fi jẹ́ pé ipò tí islam tó fi ọkọ àtìyàwó sí ipò mọ̀rẹ́ni kejì ni ẹ jẹ́ ká wo anabi adam ẹni tọ́lọ́run kọ́kọ́ dà nínú athar látọ̀dọ̀ afọ́ abdullahi ibn abbas wọ́n nígbà tí ọlọ́run dá anabi adam sínú ọgbà àdẹ̀rà àlìjẹ́nà adam ó nìkan ló ń rìn kiri kò rẹ́ nìkankan ọlọ́run bá kun lóorun gbà tó sùn gbà tí ó jí ọlọ́run ti dá obìnrin ó ti mú obìnrin jáde látara ẹ̀fà rẹ̀ ó wá rí ẹni tó dúró kò rírí wọn mẹ́n ant ta ni rẹ̀ yìí ó ní ana hawa ó lè mìíní hawa tí wọ́n ń pè ní efa ó lè mìíní hawa obìnrin lèmi kò lè kutu le tẹ́sùkúnà ìlàyà adami nítorí tiẹ̀ kó o bá lè rí fọkànbalẹ̀ títí a fi dá obìnrin nìyẹn ìyẹn túmọ̀ sí pé nǹkan tá a wá fẹ́ rí fọkànbalẹ̀ látara rẹ̀ náà a gbúdọ̀ ṣe kí ni o a gbúdọ̀ tún ṣe ni kódà láàyè míì ọlọ́run ní nìṣá oko muharithun lakun àwọn ìyàwó yín tẹ rí yẹn oko yín ni wọn o ẹ máa lọ sínú oko yín bó ṣe wò yín ṣé àmọ kí n tẹlẹ mi ò gbọ yín ni pé ọlọrun ní àmọ kí wọn mọlẹ kó ṣe wà rárá oko èèyàn kì í wù yàn lọ tí kò bá dáa oko tá a tún ṣe tá a ro dáadáa ni máa ń mú èso gidi jáde orí wa máa wú láti lọ sínú gáàdì wa èyí tó dáa sò yẹn túmọ̀ pé gáàdì ni àwọn obìnrin jẹ ẹ tún wọn ṣe tí ẹ bá tún wọn ṣe ẹyin náà yẹ ẹ rí ìfọkànbalẹ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe sọ nínú alukoran so látara àdé eléyìí èyí tá a fẹ́ fà yọ́ ń bẹ̀ ni pé atẹ́kọ̀ọ́ àtìyàwó ọlọ́run ọba fi wá ṣe mọ̀rẹ́ ní kejì ara wa tí ẹnu bá ti kò tí inú konú eléyìí yóò làpá lórí àwọn ọmọ tí ó jáde lára yín ìgbà míì ń bẹ ọ̀tọ̀ ni tí bàbá ò ní ọmọ ó ṣe ọ̀tọ̀ ni tí ìyàwó ni ó ṣe ẹ kó ọmọ yìí sínú dààmú sínú wàhálà n tí bàbá kà sí n tí ò dá lọ́dọ̀ tìyá n tó dá ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ìjọjọ tó gba pẹ̀lú ara ẹni láàrin lọ́kọ láyà tí kò bá ti sí aburu yóò máa ṣẹlẹ̀ láwùjọ gẹ́gẹ́ bá a ṣe ń rí lénìí. Abẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó bá wa kíyèsí ìdílé wa, kó sì bẹ́ni kankan àmójútó ẹbí wa, kó bá wa tún àwùjọ ọtí, kó bá tún lè dé wa ṣe. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Waaleykum salaam wa rahmatulahi wa barakatu jazakum allah khairu jaza. Abẹ́lọ́run bá tó bẹ̀rẹ̀ kó bá sọ yé dáadáa fún àwọn afá wa. Fadlatu Ustaz Dr. Lukman Yusikoni tí wọ́n jẹ́ olùdásí ilé ẹ̀kọ́ Darus Sunnah ètò ìtàkùnmọ́lẹ̀ sí Ìgbòba. Abẹ́lọ́run bá tó bẹ̀rẹ̀ kọ́lọ́ kó bá ṣe dáadáa fún wa. Fáǹfààní àwa tí a bá fẹ́ pè wọ́n láti béèrè ìbéèrè yálà lórí ilé tí wọ́n bá sọ láàárẹ̀ àbí nǹkan mi tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ sí wa, ẹ jẹ́ pé wọ́n sí orí nọ́mbà 0603-64-54-55.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land, oh.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, oh. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Keep it locked on Adaba FM.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: Prince Ademola Adegoroye is one such exemplary human being whose presence in your life adds value to it. We, the friends of this noble prince of Akure Kingdom, therefore wish to congratulate a gentleman on the occasion of his birthday. Prince Adegoroye, may your stars never go dim. May you and your family never lack help, and may blessings locate you always. Happy birthday, God's favored. Aseyi Samado, Loruko Jesu, Mrs. Murray Olanipekun, Ajoroba Boye Adigbemisoye, Honorable Ifesomi Ajiwoye, and Honorable Femi Adekambi announce us on behalf of Prince Adegoroye's Committee of Friends.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwá máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ́gbẹ́ ayé ìrọ̀rùn.
6: Hello, ṣe ìgbẹ́dọ̀
7: àdàbà?
6: Mo ń gbádùn àdàbà.
8: Ó ń gbádùn àdàbà.

0: ṣe ẹ̀yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórí ìṣelọ́sẹ̀ jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò ní ìmọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gun eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yamilem opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ya dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa agbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yami len opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise joko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa neje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa tolorun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 60 64 60 64 19 da la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi len opposite oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: ore a o ma ti eri eni gboro lenu ojo meta yi
1: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
2: agbori isi lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogbulugbo ode to fi wi ategun so mo ara aye lore lori eyi ke yi isoro to yo mo eda lenu iwo na gbiyanju uko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi ategun se wo san

0: Bàbá tó ń ṣe Golden Herbal Mission tó wọ́n tó wá jẹ́ ẹlẹ́yin jù àánú wọ́n gbé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ kalẹ̀ láwọn ọ́fíìsì wọn gbogbo nílẹ̀ Yorùbá.
1: Ó ṣe mú
0: nígbà wọn rí pé owó ta fi ń ṣàyẹ̀wò nígbà míì ń ka àwọn èèyàn láyà kò jẹ́ kí wọ́n kíyèsí ra nípa ìlera wọn mọ́. Èyí ló fà á tí wọ́n fi wò pé kí làwọn lè fi ṣèrànwọ́ fáwọn aráàlú àwọn. Ohun tí wọ́n lè fi ṣèrànlọ́wọ́ náà ni pé kí wọ́n mú owó yẹn kúrò kò sówó káàdì kò sówó àyẹ̀wò. Ẹ ṣá lọ ṣàyẹ̀wò ara yín lọ́fẹ̀ẹ́ láwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Ẹ rántí pé oògùn tí Kẹ́hìndé lò tàbí ohun tí Kẹ́hìndé lò tó ṣiṣẹ́ fún Kẹ́hìndé ó lè má ṣiṣẹ́ fún Dòwó. Ìdínú tó fi yẹ kẹ́ ẹ ṣàyẹ̀wò ara yín kẹ́ ẹ tó lo oògùn èyíkéyìí. Wọ́n ń kìlọ̀ lórí self medication ó léwu.
1: Akọ̀tún ṣe ti yẹ lápò má bọ̀kan jẹ mọ́.
2: Ayẹ́wò aládùn ó, ó pẹ́ bóyá ìbáàgbọ́.
0: Ohun tí bàbá Golden Herbal tó tún fi yàtọ̀ sáwọn akẹgbẹ́ wọn ni pé gbogbo ìgbà tẹ bá pè wọ́n ni wọ́n máa da yín lóhùn. Ẹ pè wọ́n lálẹ́, ẹ pè wọ́n láàárọ̀, ẹ pè wọ́n lọ́sàn-án, wọ́n ṣetán láti farabalẹ̀ gbọ́ yín. Téèyàn bá wá síbi tẹ́ ti lè ṣàyẹ̀wò ọ̀fẹ́ ńkọ́ ẹ lè pè wọ́n sórí aago wọn tó máa fi ilẹ̀kùn tó kúrò lórí ètò yìí lónìí torí wọ́n wà pẹ̀lú mi nulẹ̀ agbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin tẹ wá láǹfààní láti máa gbómi lọ́wọ́ bóyá fún ìgbà àkọ́kọ́ mú kí n pẹ́ ẹ kú oríire àlejò yòówù kágbó ara yín ti gbà. Bóyá iṣẹ́ ẹ̀yìn ni tàbí tẹsẹ̀ ló ń fà yín sun ni àìró oorun sun ni ti yín ni ká jẹun díẹ̀ kó máa ṣe ni bí ẹni jà jẹ́ kì.
1: Gbogbo bóyá ìbá àgbọ̀ wá dára fún wa.
0: Àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́, ìdádúró ọjọ́ pípẹ́ fún obìnrin, ìtọ̀ ṣúgà tàbí ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú ń tọ̀sán tòru fún ọmọdé tàbí fún àgbà. Ojú tí ò lè mú nọ́mbà mọ́.
1: Má bọ̀kan jẹ́ má bọ̀kan so ọ̀la ń bọ̀ wá dá lágbára Olúwa.
0: Ìwọ́ tó ní high bp tó tiẹ̀ ti wá yọrí sí stroke ńkọ́ ọkùnrin tí kọ́rẹ́ǹtì ẹ̀ ti wá lò kọjá bó ṣe yẹ lọ.
1: Ó gbọ́dọ̀ dọ̀, ó gbọ́dọ̀ payọ̀ ká.
0: Iléeṣẹ́ Golden Herbal Mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí lohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kó páńpẹ́ sọ́wọ́ àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
1: Ìrọ́dún ọ̀dà ọ̀kọ̀ọ̀kọ̀ ayé aládùn ó títí dalẹ́ ó ìbá ń bọ̀ wá dára fún wa.
0: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù ó yẹ kí transformer ẹ̀ jí pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbọ̀n ara yìí.
1: Ọjọ́ kì í pa ṣe kì í ṣe má la o ọ̀nà rẹ̀ má la o.
0: Tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ tí ẹ bá wá lò ó kí lohun tó máa ṣe pé bàbá Golden Herbal kan gbà ẹ̀ nímọ̀ràn.
1: Àmì ìrètí ọ̀nà ẹ̀ máa lásẹ̀.
0: Golden Herbal Mission oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ tá a lè rí láyìíká wa àtẹ̀lé tó jẹ́ foreign tó jẹ́ èso natural tọ́lọ́run dá fún ìwàláàyè wa tàbí fún oúnjẹ wa ni.
1: Agbára Olúwa o.
0: Àfi ọtí àfi pèlò oògùn yìí o, gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
1: Bóyá oṣù náà ládùn, akọ́lọ́lọ́, apẹ́bàbà.
0: Mo sọ pé wọ́n tún nawọ́ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí iléeṣẹ́ wọn. Tẹ́yìn bá wá wà níbi tó jìnnà sí iléeṣẹ́ wọn ń kọ́ báwo lẹ ṣe máa jàǹfààní. Orí ọ̀fẹ́ wà fún láti pè wọ́n. Ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín. Báyìí ló ti ń ṣe mí, báyìí kàsá, báyìí kàwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín. Bóyá olóúnjẹ kan tí ò yẹ kẹ́ máa jẹ àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ máa fi sínú oúnjẹ yín mọ́ tàbí olóúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ́ dídì máa jẹ lójoojúmọ́ gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú tẹ́yìn bá jìnnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò. Ẹ gbìyànjú ẹ pe nọ́mbà wọn ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Tẹ bá sì wà níbi tó jìnnà bóògùn ṣe máa dọ́wọ́ yín ọmọ àlàyé yín.
1: Ọba tó gbọ́ àdúrà wọn kan a ṣe ti yẹ tọmọ kan bá tẹ o.
0: Mo lè fọwọ́ ẹsẹ̀ dáadáa pé àwọn to ti gba moro lodo baba yi nipa ilera won won dupe lowo lowo won ni testimony lori sirisi ki se gbogbo e lale ma so lori ategun tori akoko wa oba to se tawo won yen a tun se teyin na e ma so re tinu boya isan lojo pipe ni teyin ro pe boya won fe si yin ni ki se gbogbo e la fe si o imi wa to ye pe awon nkan ta nje lo sakoba ninu ago ara wa imi wa to ye pe ai tete kiyesira ka tete boju to lo ti wa da ohun ti gbe bo kanka bi ti roko lowo wa e gbiyanju e pe baba gudi haba e salaye bo tin se yin won gba yin ni moran bo se le ise won na le lo lati lo sayewo won so fun yin ohun to ye ke se ati ohun ti o ye ke mo se mo won salaye gbogbo e fun yin imoro le ninu lati gba ke le ni alaafia je mo tun loyo lati so fun yin pe baba gudi haba ti kale sinu yara ti mo wa yi lati ki awon omo yoruba ati lati so awon ibi ti awon ofisi agent won wa gbogbo te ti le ri ni ile yoruba wa nbi tabi ni agbegbe wa nbi bako na fa awon to ba ngbo wa fun igba kokko e ma gbo ohun baba gudi haba
3: igba gbo mi ni romo baba gbo temi
0: baba e kaabo sori eto e ba mi daruko yin fa awon ara le
4: fun eyin te ngbo wa fun igba kokko oruko mi ni Dr. Martin Sakinboyewa olùdásílẹ̀ ilé iṣẹ́ Martin's Herbal Products tọ́lọ̀ fún lórí ọ̀fẹ́ láti ṣe Golden Herbal Mixture.
0: Ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń gbọ́ wa ẹ sọ ní ṣókí báwo ni Golden Herbal Mixture ti jẹ́.
4: Golden Herbal Mixture jẹ́ research ọdún 12 nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ́ tó yàtọ̀ sí àwọn bàbá ńlá wa láyé àtijọ́. A wá rí pé nǹkan tí à ń jẹ láyé òde òní ló fa okùnfà àwọn àìsàn wọ̀nyẹn ìyẹn la wá ṣe rìsáàṣì lè lórí kí là ń jẹ kí náà bàbá wa ń jẹ a rí pé èso ewébẹ̀ ni àwọn bàbá ń jẹ ìyẹn ló wá mú wa lọ bẹ̀rẹ̀ sí kó èso àti ewébẹ̀ fọ oríṣiríṣi tó fi lọ sí nǹkan bí 45 tó jẹ́ natural component òun là ń pè ní Golden Herbal Mixture.
0: Iṣẹ́ ńlá lẹ ṣe.

0: baba mo wo ye pe a tin ri testimony lorisirisi nipa omo tuntun te se ko jade laipe iyen ni ogunju te se se laipe yi si e se clinical test e lowo je le so fun wa se awon agent yin gbogbo ni won ti ni ni won ti le ri ogunju ya ti pe ki le ro debe te tu fi gbe yen na kale
1: se ri ngba ta ti godin aba jade la wa ri pe isoro kan wa awon eyan kin lo nse ayewo ayewo ton se yen to je pe atete mo pe iru esun bayi lo wa lagbo ara atete mi gbese so yen la wa ni pe e je ka ra awon eyan wa lowo la ba ra awon ipin ka kiri gbogbo ibi ti orile ise wa nile Yoruba six states so kan lo ma se ayewo ofe nibe ngba ti won tun be se ayewo ofe yen la wa ri pe aisan oju po ki lo tun ma nfa aisan oju la ba lo sun se research yẹn ló mú wa gbé golden herbal eye drop jáde adé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ọpẹ́ ni fọlọ́run ẹ ṣeun bàbá.
2: ìtàbọ̀ bàjára fún ẹ ó yàwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀.
0: sábà fẹ́ gẹ̀ẹ́tì ogun ojú yìí kí ni processing ẹ̀ sà.
1: golden herbal eye drop ọ̀dọ̀ àwọn ejẹ́ǹtì wa lẹ́tí máa gẹ̀ẹ́tì ẹ̀ náà process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial là ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra páàkì golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà ló máa lo eye drop kan ẹ̀ tán àwọn méjì jọ ṣiṣẹ́ pọ̀ ẹ lè dánìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: yẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa ma kó síta
0: tẹ́lẹ̀ a máa kó ìdọ̀tí ẹ̀ jáde
1: síta ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tání wọn ní irú glycoma pé wọn ò kí ń rìbáṣẹ gbogbo àwọn tó ní glycoma tán ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpayà
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue.
0: ṣé ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún àgbo tó ní àwọn iṣẹ́ míì tó ń ṣe.
1: golden herbal gbogbo nìṣe ni gẹ́bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé nǹkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
1: ní òkè àrò modern child ní opposite modern child a wà ní alágbàtà níwájú central bank àwọn shopping complex kan wà nbẹ àwà nbẹ a wà ní àròtúnṣì layout a wà ní futa south a wà ní mọ̀fọ̀n a wà ní ọba afúnbíowó road ní ọ̀nà ìdánrilọ́hún a wà ní valentino ní ondo city a wà ní ẹ̀kí fm ní tahun ẹ̀kí fm ẹ̀dẹ́ tahun ẹ̀rẹ́gà a wà ní ètí ń ṣe àkúrẹ́ garage àwọn ẹ̀jẹ̀tì wa kan wà ní agbègbè àkúrẹ́ garage a wà lókìtìpá a wà ní ọ̀bà àkókò a wà ní ìpè àkókò a wà ní ìfira a wà ní kàrẹ́ àkókò a wà ní ọ̀wọ̀ a wà ní ọ̀rẹ́ a wà ní ìdánrẹ́.
0: nọmba yín ẹ bá mi jù síta fáwọn ọmọ nàìjíríà ní pápápá.
1: a dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
0: ìyẹn ni bẹ́ẹ̀ ṣe ń wá àwọn alágbàtà sí.
1: a sì ń wá àwọn alágbàtà sí. ẹni tó bá nífẹ̀ẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́.
0: láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
1: ká pè mí sí orí
0: 0806 98 69 98 tẹ́bá wọ́n whatsapp wọn ẹ fẹ́ mẹ́sẹ̀jì wọn 090 61 66 65 38 ní nọ́mbà whatsapp wọn tẹ́ lè bá wọn sọ̀rọ̀ lórí.
2: má ṣe ta àgbọ̀gbọ́ ni wà ló là bó.
0: àwọn tó náà ń fi iṣẹ́ ìrìnà tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́ ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ fún ìlera wa.
2: láàkójọ má ronú ọ̀
0: jẹ golden herbal. níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò lọ́fẹ̀ẹ́ wọ́n máa sọ fún yín kí làwọn tẹ máa jẹ kí làwọn tẹ máa mú kí ni ò sì yẹ kí ẹ jẹ tàbí kí lóhun tó yẹ kẹ yẹra fún nísàn bákan náà ètò lè pe nọ́mbà wọn bàbá gbódín àbàwọn máa gbé tóun bá sì gbé ó ṣeéṣe kó jẹ mánéjà wọn ẹ bá wọn sọrọ ẹ sọ tọkàn ní ẹ sọ má ìdíyín fún wọn kí lohun tó ń ṣe yín àtìgbà wo ló ti bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá bẹ́ẹ̀ ṣe lè mọ̀ lọ́fíìsì wọn ni tàbí oríkò ibi tẹ́yìn wà ẹ̀fẹ́ wá sí ọ́fíìsì ẹ kò fẹ́ lọ ra gbódín àbá mission ni nọ́mbà tẹ lè pè wọ́n sí 08086 98 69 98 tó bá jẹ́ WhatsApp ni 09061 66 65 38 ni nọmba tẹle pe wọn sí. Gbódín àbá mission program ti tẹ̀síwájú ẹ má yí kúrò ń bẹ́ o.
3: Gẹ́dẹ̀ tí ò wúlò lára inú nínú wa bí wọ́ sí tó bá doni ti bí ẹgbẹ́lura kẹ́ ẹ sọ jí tapanpa tapanpa tapi ìrépalẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Gbódín àbá mission nìyẹn NAFDAC ti fòǹtẹ̀ lójìgà ó sì ti wà káàkiri iléeṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán Ìkòròdú ìpínlẹ̀ Èkó ló ṣe é pẹ̀lú Gbódín àbá mission wà lálàáfíà.
4: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún méjìlá tá à ń ṣe nípa ìlera ara wa. A wòye pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú. Eléyìí tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì í máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wọ 90 tí wọ́n wọ 100 and something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá rí pé nǹkan tí à ń jẹ òun ló mú àìsàn oríṣiríṣi wá sí àgọ́ ara wa tí ó máa ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa légbodò. A wá bèrè pé kí ni àwọn bàbá ńlá wa ń jẹ ńgbà yẹn lọ. A rí pé kò sí kan tán jẹ ju pé ká jẹ èso, ká jẹ ewébẹ̀, ká jẹ ewé àti páàlì. Àwa ni ò dà bẹ́ẹ̀. A wá tún lọ sórí àyẹ̀wò kejì. Pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ́ ara láti orí dé ikùn ẹsẹ̀. Fún àpẹẹrẹ, rírorí báyìí, ẹ̀fọ́rí túlò, àìlèsùn tàbí àìsàn ojú, ojú máa ríran kedere.

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ kọrin kése àdìtú ńlá ẹnikẹ́ni ò lè tú ìbà rẹ o ẹ káàbọ̀ sí orí ètò tòní orúkọ mi ò yí padà èmi ni victor samuel mc kọdínyìnrè coordinator ni ohun mo tí ó wà lọ́kọ yín bẹ́ẹ̀ yẹn coordinator of peace ni ẹ o ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ christ miracle world evangelical ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú àkúrẹ́ ń bí ibẹ̀ náà ni wọ́n wà bàbá wa apostle prophet olúwaniyi samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ẹ jẹ́ kí gbogbo ń farabalẹ̀ láti jóúnjẹ ẹ̀mí.
1: Orúkọ Jésù ní agbára Jésù mo gbàdúrà fún yín lọ́sàn-án ìbẹ́ òṣèlú agbọ́rọ̀ yìí ọ̀rọ̀ náà kó ṣe ìwòsàn kó ṣe ìsúsílẹ̀ kó ṣe ìgbàlà orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀mí mọ́ kó là á kọjá ayọ̀ ìdùnnú kó bẹ̀rẹ̀ sí jọba lórílẹ̀-èdè Nàìjíríà tàlàáfíà àmì. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ìjìyà nítorí ìwà èké ẹ jẹ́ ká wo ohun tí ìwé mímọ́ sọ Hosea orí keje ẹsẹ̀ kínní ẹ gbọ́ ohun tó sọ nígbà tí èmi ìbá mú Ísírẹ́lì ní ara dá nígbà náà ni ẹ̀ṣẹ̀ Éfrémù fi ara hàn àti ìwà búburú wọn Samaria nítorí wọn ṣe èké olè sì wọlé ọwọ́ olè sì kóni lóde ṣe gbọ́ lónìí ṣe gbọ́ ohun tí ibẹ̀ yẹn sọ ó nígbà tó òun bá mú bẹ́ẹ̀ ni Éfrémù bẹ́ẹ̀ ni àti Samaria lára dá òun náà ó ní ìgbà náà bẹ́ẹ̀ ni ní ìwà búburú wọn bẹ́ẹ̀ ni àti èké wọn ó farahàn bẹ́ẹ̀ ni níwájú òun ẹ wò lónìí tẹ bá wo orílẹ̀-èdè lónìí orílẹ̀-èdè tí ọlọ́run bẹ́ẹ̀ ni tí ìbá ti máa rìn fún àlàáfíà ayọ̀ ìdùnnú ní gbogbo ọ̀nà ni ṣùgbọ́n ìwà èké irọ́ pípa gbogbo ohun pátápátá tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lónìí torí pé èké ti gbélẹ̀ ìwọ̀nba ni òtítọ́ tó ń lè rí lórílẹ̀-èdè Nàìjíríà lónìí kò dẹ̀ síbi tí wọ́n ibi elétan kìtì ń gbàdúrà àwọn gan tó wà ní ipò abẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run mọ́ra wọn ni kò máa gbàdúrà ṣùgbọ́n òótọ́ òjọba èké ló ń fara hàn torí tá a bá rẹ́ ẹni tó sọ pé orílẹ̀-èdè tó tùbà ó tùṣẹ́ lè nírọ́ ló ń pa ṣùgbọ́n nǹkan tá a kàn lè máa bí èèyàn nínà ni pé àwọn tó tukọ̀ ìlú amálàáfíà wọ́n jíyàn gbé wọ́n ń pààyàn ikú ń gbilẹ̀ sí lójoojúmọ́ wàhálà ń ṣẹlẹ̀ ibi ń pa ọ̀pọ̀lọpọ̀ kú àwọn èèyàn dẹ̀ ń sọ pé àlàáfíà ń jọba ipò ààrẹ àbí ipò gómìnà kì í ṣe pé by force kì í ṣe pé dandan ó wà fún ẹni àwọn tó bá ní àánú àwọn tó jẹ́ pé a fi bẹ̀rọ ọlọ́run ṣé kì í ṣe pé dandan ni tó bá jẹ́ dandan tó bá débẹ̀ tó bá ṣe dáadáa ó dà ṣùgbọ́n tó bá débẹ̀ tó ní dandan tàbí ṣe kínní tó ń fara ní àwọn ènìyàn má gbàgbé bí nǹkan tí mò ń sọ bí ẹnikẹ́ni ò lè mú ọlọ́run a máa mú anybody láìlẹ̀ kúrò níbi tó wà torí wípé ọlọ́run ó fẹ́ mú orílẹ̀-èdè lára dá ní gbogbo ọ̀nà orílẹ̀-èdè yìí ọlọ́run fẹ́ orílẹ̀-èdè gan ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńkọ́ àti ìwà èké àti irọ́ pípa bẹ́ẹ̀ ni èké níbi gbogbo èké òun náà ló mú kí àwọn kan kóra jọpọ̀ kan ní kan máa kidnap èké òun ló mú àwọn kan ń fara ní àwọn ènìyàn o gbúdọ̀ sọ pé ihun tó fẹ́ dandan ni kò ṣe pé tí ohun tó fẹ́ ò bá ti ṣẹlẹ̀ wàá máa kírètì wàhálà tó bá jẹ́ yẹn ló ń ṣe ojú bí ojú ènìyàn tó ẹ ojú ọlọ́run tó ẹ kò dẹ̀ sẹ́ni tí ọlọ́run ò lè mú mò ń sọ fún ẹ kò sí kò sálágbára náà kò ta la lágbára níwájú ọlọ́run ta lẹni tó ń sọ pé àfẹ̀mí orí ẹni tó pera ẹ̀ ni tó ń sọ pé kí lorúkọ ẹ̀ tó láàfẹ́ ọlọ́run ló ń jẹ́ èmi ni tí ń jẹ́ èmi ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ta lágbára tó lè pera ẹ̀ ní èmi ni tí ń jẹ́ èmi ni níbikíbi tó bá ti mọ̀ pé ò lè pera ẹ̀ ní èmi ni tí ń jẹ́ èmi ni ó yẹ kí o mọ̀ pé ilé ayé fún ọgbà díẹ̀ orile de da olorun fe wa pupo pupo sugbon ibi sele ju lorile de oniruru sele awon eyan gba adura sugbon won rin ninu ilanu adura bibeli ni pe onitani yo goro ko oluwa lo eni to ni o mimo ataya funfun eyan le ma eje le kowe eniyan ni ko ma so pe owo mimo ataya funfun lo ni eje le kowe eniyan ko gbe bibeli ni ko pe ni bo ba kan ti le fi doro awon eyan loju ipo pe un eni to laye atorun a so pe ko pe eyin le so pe awon kan lo olorun dara ni gbogbo ona ko se eni to date o le mu tori wi pe ese oju olorun ko ro fun ese ese lo ye ki gbogbo eniyan pe ko ko ese sile lo ye ki o je preach ti gbogbo eyan ma ma se gbogbo ibukun ibukun ibukun ibukun ibukun o da olorun fun yan ni ibukun ni gbogbo ona to ba jo owo olorun sugbon ibukun to ba ti late je lo bi pe ko pa eyan kan se ke iyan se bukun inira ni gbogbo ona te eyan ba ti gba to je ona bi to so pe mimo lo gbo mi ade da se danwo o be ni tori pe ma be a bi olukaluko a bi mi ti mo wa bi gbogbo ise te eyan se pata olukaluko ma je won ni bere jeep o mi jeep to ni won ni bere plane to ni opo loni okuku brimu brimu brimu brimu brimu ni sugbon ni mimo lo se o da o le ton eyan o le ton olorun plane ko la soro fun en nigba ti idajo ba de mansion yen ko o ti reni to kuri ni to le so repete awon to nso kakakiri ba se mo se question ti kon de sin kon de sin kon lara won abi meji lara ti pe ko ma le da lo won le nisun won ati yawo won olukaluku ni wa gbe sinu koto ti e iwo ran ti ojo eku ran ti ati sun bere lo wa re nibi to wa be ni ojo to ma lo ibolo nlo sorin dada ibe ni o gbogbo eda lele ba we o gbogbo ipo kipo to wa ran ti pe wa fi le aye nle o se se lojo to ba ku ki won pa malu repete ki gbogbo ri ki gbogbo awon are le wa sibe ki gbogbo awon eyan kon wa kon wa mu kon wa jo kon wa yo ki won wa sinku yen sugbon ni ti won pon lebe ti won sinku e ibolo nlo ohun to ye ko ma ro ni ko ma ro ki lokan olugbo mi to ngbo mi ni osan ti tori wi pe olorun dara ni gbogbo ona olorun dara ni gbogbo ona olorun dara ni gbogbo ona e ba ronu piwada e ba yi pada tori pe olorun dara eke ma mu ijiya wa ni oruko mi na ni apostle prophet samuel oluwani baba ori okogo yanu ni otegbeye nibi ti oda pari si number mi na ni 08265176771 08265176771 ni keji 08259785015 08259785015 odi jo mejo
0: ha o le ti gbo yen ki gbogbo eni to ba le ti ko gbo on ti emi so fun ijo e ma gbagbe awon alakale eto wa ni gbogbo ojo Wednesday a ma se oso kan oruko besi ni lojo Friday isoru wa ni ori oke ogo iyanu ti a wa bere ni dede ago mejila e ma gbagbe bakan na awon akanse eto ti ani bi gbogbo ojo Wednesday Thursday ati Friday to keyin lososu wa ba olorun pade ki olorun le se ise iyanu ninu aye re mo fe ko mo pe ko si ohun ti olorun le se olorun to laju afoju to ji oku dide to mu aro larada to rin lori okun ohun na wa nibi awon ipade woni to duro di o fun ebe adura igbani ni iyanju tabi ohun kan abi mi ti ko ba yi o te fe ri baba fun e kan si awon number ti a fe pe fun yin 0806517671 ati 0059785015. Oruko mi o yi pada emi na ni Samuel Victor MC Kodi Yinre te ina ba fe pe mi fun kohun bo sa laga ni o bo de se MC yin ni o ka jo se ki gbogbo e ko dun ko se bo leti e kan si number yi 09063684392 a ma fi e se ilo lori eto yi o tun di ose to nbo ire o

0: Ṣé ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
1: Wò ó, bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọwọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà, èrò òórùn sùn dédé. Wò ó, ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. Ìkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba okeogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je ni ilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo wa kuro yi o ri pe lọgun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won ni o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be olohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsakoba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun elomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbasese ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi kọ wa jafani egbogi mo wa kuro o mo yi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wa le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
5: awon ma ti eri eni gboro lenu ojo meta yi
6: o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
7: agbon yi si lo si je lobe se wo po ni pa baba oke ogun ni ogulu gode ton fi wi atego somo ara aye lore lori eyike yi isoro ton jo mo edalenu ibo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode ton fi wi atego se wo san

0: àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yé àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707 454 3005.
4: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: ṣùgbọ́n èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ọ̀gbẹ́yàwó láyé.
2: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707 454 3005.
3: CDK, sọ́yẹ́.

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes o. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí mà ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes o. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
5: Mo ń gbádùn àdàbà.
6: Gbogbo wa
5: là ń

0: ẹkú lé gbogbo ọmọ ajíroko àrókò bọ́dúdé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ṣé dáadáa mo bá yín nírọ̀lẹ́ tòní? Ẹgẹ́ mọ̀ kí yín tọba tọba ti jòyè ti jòyè sórí ètò ìtẹ̀síwájú àwa àgbẹ̀. Eléyìí tí iléeṣẹ́ Sunbelt Global Concept tí wọ́n ṣe agbátẹrù ẹ̀. Ẹ ti mọ̀ pé lórí ètò yìí ńlá ti mọ́ ń dára wa lẹ́kọ̀ọ́. Àwọn ọ̀nà tó yẹ á gbé kókó kòkó wa ó ba lè dáa. Bóyá ṣáájú ìkórè ní ìgbà tá à ń gbìn, ìgbà tá a kórè tán bíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin àgbẹ̀ tí sẹ̀ ń bọ̀ lọ́nà oko báyìí, òjò pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, a kí yín ẹkú iṣẹ́ ìlú. Torí iṣẹ́ ìlú làwọn àgbẹ̀ ń ṣe. Ẹ mọ̀ já tanra wa. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Iléeṣẹ́ Sunbelt ń lọ ṣàgbékalẹ̀ ètò yìí. Ẹ mọ̀ pé bá a bá fẹ́ pé ká ṣe kòkó kó dáa wípé kó jẹ́ ojúlówó kòkó ni ó jáde. Kó mọ̀ sí eléyìí tí sílẹ̀ tí ó mọ báke tàbí kí tí kòkó ní gbé wọ̀n. Sunbelt ni mọ̀ ń polongo ẹ̀ dáadáa wípé ẹ já ṣe báyìí já ṣe báyìí. Akinyin ni Sustainability Department Sunbelt. Bákan náà la Akinyin ni Cons Department. Pẹ̀lú gbogbo àwọn tó kù náà ẹ kù ṣẹ́. Mi ò ní wà wí járe lọ́pọ̀ lónìí torí nǹkan tá a fẹ́ sọ. Ẹ mọ̀ pé inú oṣù kéje la wà yìí. Inú oṣù kẹfà a sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nípa ohun tó yẹ ká ṣe kó tó di pa kórè. Àwọn ọ̀nà tá a gbà kí kókó wa lè dáadáa. A sì sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n nínú oṣù kéje yìí, àwọn ìgbésẹ̀ tó yẹ á gbé lẹ́yìn tá a bá kórè tán. Òun là á mọ gbéyẹ̀wò simply because a fẹ́ kó jẹ́ ìtọ́sọ́nà àti ìgbáradì kó lè wà nínú ìṣe wa kó lè wà nínú bá ti mọ ṣe gan gbogbo ìgbà kí oko kòkó wa lè dúró dédé lẹ́yìn ìkórè àti wípé kí kòkó wa tí ó jáde náà kó ba lè dúró dáadáa. Ẹgbẹ́ rìn bí eléyìí. Adégbòye ga Àlàní ló kọ témi ń jẹ́. Àlàní tí ò gọ̀ ẹni tó ń bá rìn ní ògbọ́n. Ó wọ́ kẹ̀m̀bẹ̀lẹ́ tódùmọ́lé ọkọ̀ lọ́mọkẹ́. Radio Boyfriend yan rèé olùayé tanatana wa. Ọmọ kan ṣoṣo tí ìyá ń pè ní My Children Ọlọ́run ló pé ó rí bẹ́ẹ̀. Ẹgbẹ́ lọ sí iléeṣẹ́ Sunbelt. Bàbá padà dé, máa wá gbé àlejò mi wọlé gan nísàn. Ẹ kú kalẹ̀.
1: Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àti ìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbelt Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀gẹ́ asan gbó fóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹ rántí láti mọ yípo lọ́jọ́ méjì méjì síra wọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wá. Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbelt Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá àdúró re. A ò ní sòwò àìjẹrẹ o. Àmì. Sunbelt.

0: ẹ̀yin alára wa ẹ káàbọ̀ padà mo ti gbé àlejò mi wọ́n ti wà ní kalẹ̀ láti lè ṣe sunbet global concept wọ́n ti dúró déédéé pẹ̀lú wa ẹ jẹ́ kí wọ́n dárúkọ wọn àlejò wa mo kí yín ẹ kúrọ̀ lẹ́.
1: ẹ ṣe olóòtú mo kí gbogbo aráalé gbogbo etí tó ń gbọ́ mi pátápátá ẹ kú àtàárọ̀ òṣẹ́ òní.
0: ẹ bá a dárúkọ yín fún àwọn aráalé kán lè mọ̀ pé yín lè wà lórí ètò.
1: ẹ ṣe orúkọ tèmi ni ọpẹyẹmí oyetunde láti iléeṣẹ sunbet global concept.
0: ọgbẹni ọpẹyẹmí oyetunde láti iléeṣẹ sunbet àwọn ló wà pẹlú wa lórí ètò nírọlẹ yìí a sì gbádùn ara wa gan dáadáa ohun táwọn pẹkẹlù lónìí lórí ètò yìí ó ní í ṣe pẹlú yíyagi kòkó. ọgbẹni ọpẹyẹmí kó tó di wípé màá fún yín láwọn ìbéèrè lórí ọ̀rọ̀ yíyagi kòkó àtàwọn nǹkan míì tá a lè gbà láti lè jẹ́ kókó.

0: kòkó wa o mọ lẹyìn ìkórè yìí sinima àgbélégbọ kan àti ní ká mọ pé lágbélégbọ àbí bẹẹ kọ sinima àgbélégbọ kan láàrin àlọlá àti àgbẹ kan ẹ já lọ gbọná kálẹ kẹkọọ nínú ẹ kó tó di wípé a kan lu agbami ètò gangan ní rẹgẹjẹ fìhìn ẹ kú kalẹ ẹ mọ kú bẹ.
1: Ìkórè ti wá parí báyìí ó ti tó àkókò láti sinmi ṣe rí yíya àwọn ẹ̀ka tí ò dá kúrò lára gí ẹ wo yóò mọ dúró bóyá di sáà tó ń bọ̀ járe.
2: Túnde ṣé wo mọ̀ wípé lẹ́yìn ìkórè àkókò tó dáa ni láti ya gbogbo àwọn ẹ̀ka tí ò dá kúrò lára kòkó àti wípé o nílò láti tọ́jú oko rẹ̀.
1: Lọ́lá bí o ti ṣe mọ́ ń sọ lọ́dọọdún rèé oko mi sì ń so bọ̀bì ní í sí lọ́dọọdún ọ̀hún náà.
2: Ó dà lásìkò tá a wà yìí ṣé o mọ̀ wípé àwọn ẹ̀ka kan tí wọ́n ti lọ́jú pọ̀ àwọn ẹ̀ka kan tí wọ́n ti kú kódà àwọn kòkòrò jẹkojẹko àti àwọn àrùn mìíràn wọn máa ń sinmi.
1: Wo máa mójútó ńgbà tó bá yá jàre jẹ́ ń sinmi díẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé àwọn igi kan ti gbẹ ṣùgbọ́n ara igi kòkó mi rèé àwọn pádi sì pọ̀ lára ẹ̀ kò sí wàhálà àwọn pádi mi ń sobọ̀.
2: Wò ó Túnde mo tún ti yọ gbogbo àwọn ẹ̀ka tí ò dá kúrò lára oko mi mo ti yọ gbogbo àwọn ẹ̀ka tó ti ní àrùn mo ti mú gbogbo àwọn ẹ̀ka tó ti lọ́pọ̀ mo ti kó o kúrò kódà gbogbo àwọn ìdọ̀tí rẹ̀ pátá ni mo ti kó kúrò mẹ́ẹ̀.
1: Lọ́lá àlọ́ mọ́ ń dààmú ara rẹ púpọ̀ kò pọ̀ jù ó ti mọ́ ń ṣe ìyọnu ju oje.

0: Kí ló dé táwọn pádi kòkó mi ń dínkù báyìí?
1: Ṣé o ti yẹ gbogbo àwọn kòkòrò jẹkojẹko àtàwọn àrùn? Ṣé o ti yẹ ẹ wò? Àti wípé àwọn ewé rẹ àti àwọn igi rẹ ṣe é ṣe pé wọ́n ti pọ̀ jù báyìí?
0: Wo mi ò ráyè àti mọ ya ẹ̀ka kankan kúrò lára igi oje.
1: Ìṣòro tó wà ńbẹ̀ náà nìyẹn. Ṣé o mọ̀ wípé yóò mọ rẹ oko rẹ sí ni?
0: Mo gbé ẹ wo òjì bó ṣe pọ̀jù nínú oko mi torí àwọn igi tó lọ́pọ̀ mọ́ra wọn. Ìwà àwọn igi kòkó mi ti gbẹ o. Kí ló ṣẹlẹ̀? Kò mọ̀ sí pádìmọ́ lára igi kòkó mi. Kí ni ìṣẹ̀lẹ̀ dákọ̀ ẹgbà mi?
1: Káàbọ̀ Túndé, ṣó rí yàtọ̀ báyìí?
0: Wo igi rẹ, wo bí gbogbo rẹ ṣe dúró déédéé. Ó ní àlàfo dáadáa, bẹ́ẹ̀ ló sì wá sobo bìnì.
1: Túndé, ṣé wo ò mọ̀ wípé lẹ́yìn gbogbo ìkórè ni mo máa gbìyànjú láti mú gbogbo àwọn ẹ̀ka tí ò dá kúrò lára oko mi? Mo máa kó gbogbo àwọn eléyìí tó ti ní àrùn, mo máa kó wọn kúrò. Kódà pábánbárí rẹ̀, mo máa ń rí wípé oko mi wà ní mímọ́ tónítóní.
0: Èmi sì wá rèé, ṣe ni mo máa ń fọdún wọdún o lọ́la.
1: Ṣé wo mọ̀ wípé títọ́jú oko kòkó lẹ́yìn ìkórè yóò mú kí oko rẹ kó dàbí titun, yóò mọ dán yanranyanran?
0: Lákòókò ìbáyìí, wo mi ò ní fọdún wọdún mọ́. O gbọ́dọ̀ fọ̀nà hàn mí kó o fi yé mi dáadáa lọ́la o.
1: Tẹ́lẹ̀ ńkọ, ìwọ má ṣèyọnu, a bẹ̀rẹ̀ padà lẹ́yìn tá a bá ti kórè.
0: O ṣeun, a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ padà o.
2: Ẹ̀yin àgbẹ̀, ẹ súnmọ́ bí? Kété lẹ́yìn ìkórè ló yẹ ká ti máa gbáradì fún sáà tó ń bọ̀. Ẹ ya gbogbo ẹ̀ka tó ti ní kòkòrò àtàìsàn kúrò lára igi. Ẹ gba oko yín mọ́ kí ẹ sì dènà kòkòrò lójú ẹsẹ̀. Oko tá a bá tọ́jú ní dúró déédéé láti pàjẹ èrè fún ni. Má dúró o, fún oko rẹ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún lọ́dọọdún.
3: Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
4: Wọ́n ní ká ṣe é bó ṣe yá, ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí.
5: Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá a gbé ló ń ṣàkóbá fọ́kọ́rọ́ kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹja asán gbó fọ́kọ́ wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹni tí láti máa yípo lọ́jọ́ méjì méjì síra wọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí, ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wá. Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín, ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá àdúró re. A ò ní ṣòwò àìjere o. Àmì.
3: Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
6: Ọ̀gbẹ́ni Ọpẹyẹmí Oyetunde láti iléeṣẹ́ Sunbet Global Concept. Ọ̀rọ̀ láti gbọ́ láti ẹnu Túndé àti Lọlá yìí. Kí ni ìdí tó fi ṣe pàtàkì? À ń sọ̀rọ̀ nípa pruning, ìyẹn yíya igi tí ò da kúrò lára igi kòkó. Kí ni àwọn ìdí tó fi ṣe pàtàkì lẹ́yìn tá a bá kórè tán?
7: Ṣé olóòtú, ètò pruning nínú oko ṣíṣe kòkó àbí dídá oko kòkó ó ṣe pàtàkì. A rí pé kò sí bí a ṣe lè dá ìdàgbàsókè igi dúró. Àwọn a máa dàgbà lọ ni ngbà tí igi gbòǹgbò wọn tó wà nínú ilẹ̀, wọn a máa dàgbà lọ, wọn a máa pẹ̀ ká. Ojúṣe àgbẹ̀ ni láti rí pé òun tọ́ àwọn ẹ̀ka yẹn sọ́nà láti ran èrè oko lọ́wọ́. Ngbà tí àwọn ẹ̀ka yìí tán bá gùn àbí tán bá dàgbà ní ọ̀nà tí ò tọ́, a rí pé ó máa ń mú àdínkù bá nǹkan tó yẹ kí igi kòkó kọ̀ọ̀kan tó yẹ kí ó mú wá. Fúndìí èyí, ìdánilẹ́kọ̀ọ́ yìí ó ń pe àkíyèsí àgbẹ̀ kọ̀ọ̀kan pé tọ̀ lẹ́yìn ìgbà tí a kó èrè tán, ìyẹn ò ní pé àsìkò ti wá tó láti lọ sinmi àbí láti lọ sùn. Ó léwu púpọ̀ torí igi ò sùn, igi ò sinmi, òun ń dàgbà lọ ni. Fúndìí èyí, a gbúdọ̀ tọ́ ẹka kọọkan sọnà láti rí pé a rí nkan tí ó yẹ ká rí níbẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ igi lákàn kò sí oko àtẹwé lámà ní pé a ní igi kòkó lóko fún díẹ̀ yìí a gbúdọ̀ han wẹ̀ bàbá ṣe han wẹ̀ sí ni yóò ṣe mú èso wá sí.
6: ó dà ẹ sọ̀rọ̀ nípa pé ká han wẹ̀ ká han wẹ̀ ká han wẹ̀ ìran wọ̀ yìí nìkan ni ẹ ń tẹpẹlẹ mọ́ jùlọ a sì mọ̀ pé àwọn igi kòkó bá dénú oko kòkó wa àwọn igi kòkó bó bá dúró bí eléyìí ó máa ń yọ àwọn ọ̀dọ́dọ̀ kọ̀ọ̀kan láti ẹ̀gbẹ́ tàbí láti ibi ilẹ̀ níbi tó súnmọ́ mo mọ̀ pé ó yé yín bí mo ṣe ṣàlàyé sí yí àwọn àgbẹ̀ wa irú àwọn eléyìí ṣó wà lára àwọn nǹkan tá a gbọ́dọ̀ yà kúrò lára igi àbí ká fi ilẹ̀ kó lè máa dàgbà lẹ́yìn àgbà igi gangan.
7: ẹ ṣe pọ̀ lóòtú èyí tí ẹ mẹ́nuba yẹn ni àwọn eléyìnbó ń pè ní chupon pruning gan fúnra rẹ̀ ó pé ló ó wà ní ọ̀nà ní oríṣiríṣi ọ̀nà àkọ́kọ́ a mọ ìkan sí structural or formational pruning léyìí tó túmọ̀ sí pé bí mo ṣe fẹ́ jẹ́ kí oko mi rí ara rẹ̀ ni ti èyí tí ẹ mẹ́nuba yìí àwọn ọ̀dọ́ tí ó ń
6: sọ
7: lẹ́gbẹ̀ẹ́gbẹ́ a rí pé fún igi kòkó kọ̀ọ̀kan ohun tó tọ́ fún igi kòkó ni kó jẹ́ pé ẹyọ kan dondo
6: ni
7: yóò dádúró láti ilẹ̀ bóyá bí mítà kan sí méjì sókè kó tó di pé yóò máa pẹ́ ká ṣùgbọ́n àgbẹ̀ ó kúndùn wọ́n fẹ́ràn pé kí bó bá ṣe ń sọ sí bẹ́ẹ̀ ni yóò ṣe pẹ́ ká sí kò rí bẹ́ẹ̀ rárá a rí pé gbogbo nǹkan tó yẹ kó fi so ọmọ oni o ma fi mu ọdọ jade lẹgbẹgbẹ eyo wa tumọ si pe eyan kan kogi ka
6: inu oko
7: ko si ọmọ koko rárá eleyi o de le mu ere wa anise lasan
6: ami ọrọ pruning nikan ko ni ohun ta fẹ tẹpẹlẹ mọ loni a sọrọ nipa imototo inu oko pruning ati ọna ta gba lati le fi tọju oko wa tẹ ba wo dáadáa nínú sinimá àgbélégbọ́ tá a gbọ́ tán yìí túndé ó láwọn nǹkan kan tí ò ṣe inú oko rẹ̀ tí lọ lásìkò kì ń lọ pé ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí tó fa kòkòrò sínú oko túndé kí ni àwọn nǹkan tó jẹ́ wípé ó lè ṣokùnfà irú àwọn kòkòrò jẹkojẹko tí ò ní jẹ́ kí èrè oko wa ìyẹn kòkó wa kó lókun ìyẹn lẹ́yìn ìgbà tá a bá kórè tán tó sì yá mójútó kí ni àwọn kiní wọ̀nyí.
7: ẹ ṣe ní inú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ nípa structural àti formational pruning abala kan nìyẹn abala kejì
6: ẹ bá wa ṣàlàyé structural àti torí ìbólẹ̀ sọ
7: bí mo ṣe fẹ́ jẹ́ kí oko mi rí ìyẹn ni structural pé mo han ọwọ́ kòkó mi mo mú èyí ọ̀jẹ̀ tí ó ń sọ lábẹ́ mo mú kúrò a rí pé tí oko bá wà dáadáa tí gbogbo àwọn nǹkan bá wà yóò rọrùn fún àgbẹ̀ gan láti rìn káàkiri inú oko kì í ṣe pé tí a máa bẹ̀rẹ̀ tá a máa nọ̀rọ̀ torí pé à ń sá fún ẹ̀ka kòkó nínú oko ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan tí èkejì ó ní sanitary pruning èyí tó túmọ̀ sí wípé gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìdọ̀tí pàǹtí lára igi èèyàn mú kúrò tá a bá wá ń sọ̀rọ̀ nípa yẹn kí ni àwọn nǹkan tó jẹ́ bíi pàǹtí àbí ìdọ̀tí lára igi èyí gan fúnra rẹ̀ gan tó lọ́tọ̀ láti kó ogun bá igi kòkó a rí pé lára àwọn pádi kòkó lẹ́yìn ìgbà tá a ti rò pa a ti kórè tán àwọn pádi kọ̀ọ̀kan sì wà tó kù lára kòkó tó jẹ́ pé bóyá ó máa ń bàjẹ́ sí ara igi àwọn èyí tó bàjẹ́ sí ara igi yìí ọ̀pọ̀ ìgbà ló máa ń jẹ́ pé ó máa ń jẹ́ ilé fún kòkòrò ìgbà tó bá jẹ́ ilé fún kòkòrò tó dẹ̀ wà lára igi síbẹ̀ tí àgbẹ̀ kọ̀ láti mú kúrò
6: ó lè máa dààmú kòkòrò
7: kódà kì í ṣe pé ó lè máa dààmú ogun gidi ni fún igi kòkó kọ̀ọ̀kan yóò rọra wà ń bẹ ẹ rò pé bóyá kan wà ń bẹ ni
6: pé kò sí yóò gba rúmà palẹ̀ síbẹ̀
7: bíi pé kò ní ìtumọ̀ ṣùgbọ́n ó náà ra dóde yìí ẹ máa wò ó náà máa wò yín ó máa wá dóde irú àsìkò báyìí tójú bẹ̀rẹ̀ sí ní rọ̀ tí àwọn kòkó tuntun bẹ̀rẹ̀ sí ní jáde lára igi náà ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní tójú bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ òjò wa bẹ̀rẹ̀ sí ní fọ gbogbo ìdọ̀tí gbogbo kòkòrò tó ti fi ara pádi kòkó yìí tó ti fi ṣelé a wá bẹ̀rẹ̀ sí ní fọ sí ara kòkó tuntun tẹ̀yìn gbọ́kànlé pé igi yín fẹ́ mú jáde tẹ̀yìn retí láti mú èso lára rẹ̀ ko ojo yi a bere si ni fo idoti yi fo kokoro yi you know
8: si afosara ara koko
7: opo igba dere opolopo awon koko to ni kokoro yi oke tente lo ma nwa
8: se n to se se ko mo mu korikori wa re
7: a ni ohun gan funra re gan funra re o je ile fun kokoro so o ti di dada orisirisi ni o pe si ara koko tuntun to ba sese n so jade korikori ti e menu ba yen o tun ni se pelu bi inu oko ba se tutu
8: bo ba se tutu
7: tinu oko ba tutu a ri pe ogun gidi ni ti orun o ba raye wo inu itansan orun ti o raye wo inu oko inu agbemodun pe inu oko mi
8: ti ko mi gbogbo e bo se mo ti so lojo si opolopo eyo ni mo se wo inu oko koko mi ara mi tutu elomi o ti e tun te ewele yo sun ti e die
7: e ri pe ninu oko koko ta ba wo inu oko koko o ye ki o dabi kinu oko koko dabi inu awo amotekun ni kapa bi kan ko ni mole
8: kapa bi kan ko dudu
7: kapa bi kan ni mole sugbon ngba ti gbogbo e ba wa dudu lo wala ti
8: soro ni
7: wala ti
8: a soro kan l'office yin nipa igbese meta kan to yen ka awon agbe o gbe lopin ose ta wa yi ti won le fi ada won ti o to ya gbe ada nikan won lo ti o ti se pe boya won lo soko lati lo won lo soja lati lo ra gba abira wo to si je bi pe igbese meta yi o se pataki lori ati le je ki oko koko wa ko lokun leyin ikore e ba yanan na awon ta le fi to je pe adane kan la kan samulo re ti se pe boya a lo a se lo mo ragba abi rawo ile bo pe ni 3-step action plan if a man can start on Saturday morning lati le je koko koko wa o wa dada
7: e se e ri pe awon ohun elo wa o se pataki
8: be ni
7: a gbudo ri wi pe a pon ohun elo wa ko mu yanran yanran o se pataki
8: ko mo je oku ada
7: tori oju apa ki joju ara
8: akika
7: ta ba lo ohun elo ti ko mu abi boya eyi ta fi nka ni abi ada gangan fun ara ara a ri pe a da egbo si
8: aragi
7: to ba de ti da egbo saragi a pe a fi aye gba kokoro laye lati ba igi wa woyaja e ri pe opo igba a kan ri ti a eka igi koko to kan ku ara won sanitary pruning ta
8: ni je bi pe ara igi o si wa dada anti ti eka re o ti ku
7: eka re o ti ku kokoro ti raye gba ibo wole niyan iru eka be e ja mu kuro ara pruning niyan e je ka mu kuro because ta ba ko lati mu kuro o na tun se kini yo tun di ile fun kokoro ni
8: ti o si mo se be se akoba fun igi wa
7: beni
8: eyin gaga bi ile se Sunbet Global Concept be ba lo se ayewo si oko awon agbe yin kini awon afojusun yin kini awon nkan te nreti bo le se mu ro wi pe o ye koko iri ti o le ba iwe eri RA ti o le ti o le ba mu e mo lana te ntele
7: beni e se fun oko kokan akoko bi mo se so le kan itanson orun gbudo wo inu oko na iyen ni eji gbogbo emi ni omo igi koko to nso legbegbe ko gbudo si lara igi koko ikankan tun ma wa ta tun ma npe ni afomo lori igi koko a ri pe ko ni gbongbo titi e ara igi koko lo tin se kini lo tin sola iru eleyi ngba to ba nsola lara igi koko a ma gba gbogbo anfani ti igi yen nilo lati fi pese koko
8: fura re
7: so but to ba ti raye tagbe ba ti gba laye lati duro nibe o ti di dandan igi na ko ni mu eso kankan wa e kan tun wa to dabi carpet bayi bi green bayi agbudo ma fa kuro
8: awon carpet ati rug ara
7: ni agbudo ma fa kuro igbo de gbudo gbanu oko mo wa lowo inu oko wa gbudo ma se kini o gbudo ma mo toni toni
8: se eyin ara ale ibi ta abade yi e ja fun yin lori ofe bo seyan meji meta lati pe wole sori eto amo baabo amo se sisi tele ojo opo te le pe si re 0816 251 9991 be ba ni bere kan te fe bi asoju le se Sunbet 0816 251 9991
6: 251-9991 bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ àti wọlé ọgbẹ́ni ọpẹyẹmí Oyetunde ẹja mọ̀ sín sísẹ̀ ntẹ̀lé báyìí ìgbà tá a bá ń gbìyànjú láti pé ọ̀dà àti níbi hello
9: hello ẹ kúrọ̀ náà o
6: ẹ ṣe ẹ kúrọ̀ lẹ orúkọ yín láti bo
9: láti ọwọ́ ni o láti ọwọ́ mi sá dé wò ó
6: à ń gbọ yín
9: nípa ti pé ara kòkó tó ṣe kúrọ̀ kọ̀rọ̀ yẹn bíi carpet yẹn ọ̀gá yẹn ni pé kan fa kúrò iṣẹ́ wọn fàdá fa ni àbí mọ̀ ló ṣe fẹ́ fa.
6: ó ti dà ó ti dà ẹ bá dá ìbéèrè náà.
7: ẹ ṣe àdálẹ́ máa fi fa ẹ lè lo òkòsóògùn kan tó lè yanjú ẹ ẹ rí pé tí kápẹ́ẹ̀tì bá ti wà lára igi kò kí ń gba igi láàyè láti yọ òdòdó tí ó bá dẹ̀ ti sódòdó kò lè yọ mọ́.
6: hello ẹ kásán o ẹ ṣe orúkọ yín láti bọ̀ ó yẹ ìṣúnlẹ̀ ìbéèrè yín.
10: ẹ kírun ẹjọ mo fẹ bèrè lọwọ atọkùn pé ṣé kòkó nìkan ni àwọn iléeṣẹ yẹn mójútó.
6: ó dà wọn ní ṣé kòkó nìkan làwọn iléeṣẹ yín mójútó.
7: Fún àkókò yìí ọ̀gbìn kòkó nìkan ni àmójútó báyìí.
6: àwọn èèyàn ń pè wọn fẹ bèrè ìbéèrè ṣùgbọn àkókò wa ti lọ. tẹ bá ní ìbéèrè síwájú tẹ fẹ bí wọn níléeṣẹ sunbet nìsàn ojú òpó tẹ pé tẹ fi dé iléeṣẹ sunbet lélẹ ẹgbà yìí ẹgbà ojú òpó ìkẹkọọlẹ 08147121004 bẹ́ẹ̀ bá ti pè é ẹ bèrè ìbéèrè yín iléeṣẹ́ sunbet ló já sí ọgbẹ́ni ọpẹyẹmí Oyetunde láàrin ìṣẹ́jú àyà kí ni ọ̀rọ̀ yanjú yín ká mọ́ lọlé.
7: ẹ ṣe ọ̀rọ̀ yanjú mi fún gbogbo àwọn tó ń gbọ́ mi náà ni wípé kò sí ìgbà kan tí èèyàn gbúdọ̀ fi oko ẹ̀ sílẹ̀ tá a bá ti kéré tán ẹ jẹ́ ká tún padà lọ ká lọ múralẹ̀ fún ọdún tó ń bọ̀ torí tá a bá ta à ń tọ̀ ni
6: kó má bàa dẹrun onídìí
7: kó má bàa dẹrun onídìí.
6: ẹ ṣeun wọn ní bàbá kórè tẹ já lọ mọ múra fún sáà tí ń bọ ibi náà là á fàdàgbà ẹrọ sí fún tòní dégbè ga àlàní ló kọ tèmi ń jẹ ìyókù tún dọjọ mẹjọ láṣẹ ọlọrun ọba àní jẹun tí ò tẹ wá lọrun o sunbet ìtẹsíwájú àwọn àgbẹ.
11: wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá a gbé ló ń ṣàkóbá fúnkóró kòkó wa torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí lójúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe god why me torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ sunbet global concept limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹja san gbó fóko wa ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á ẹ̀rẹ́tí láti mọ iye pọ̀ lọ́jọ́ méjì méjì síra àwọn kó lè bà wọnú ara jẹ́ kí kòkó gbẹ kó tó tà á nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú ṣètò kòkó torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o.
12: ṣé ń gbádùn àdàbà.
13: mò ń gbádùn àdàbà.
12: mò ń gbádùn àdàbà.
13: mò ń gbádùn àdàbà.
12: mò ń gbádùn àdàbà.
13: gbogbo wa là ń gbádùn àdàbà.
14: bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo chaichaichai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kàn lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni kì í ṣe ti bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
15: mo kí onílé mo kí àlejò àní fàìsàn lògbà orúkọ tí èmi ni babangana tí gbogbo ayé a máa pè ní bàbá kẹrẹwà aláṣẹ àti olùdarí stand action kòbókò èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wà lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
16: níléeṣẹ́ wa tó wà ní ìfẹ́lódù street off continental street nílùú àkúrẹ́.
15: fóònù nọmba mi 08164 12 27
17: 7-7 kí la mọ̀ sí Stand Action Koboko. Àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ baba ńlá wa ni. Baba wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gunlá. Bàbá kéré wà.
16: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
17: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gunlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 08164122777 bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún rọ ẹ́ ni oríkèríkè ara ń rọ ẹ́ ni àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣan ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kọ sí mi.
18: Bàbá ń gana bàbá kéré wà.
16: Kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
17: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
18: Phone number mi 08164122777
17: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀ gbogbo irú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ àṣìṣe tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ a kì í ṣe èyí a kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
16: kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
18: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777.
19: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
20: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
19: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
20: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
19: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
20: Me and Maggi,
19: so good together.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: For number one radio. Akaba FM. Akaba FM. 88.9.
2: Ogun jẹ́ o, ogun ayé rẹ̀ kan dẹ̀gbà. Lọ́wọ́ Ọlọ́run ajagun ṣẹ́gun ní májẹ̀mú ọ̀sùnmarè tó kalẹ̀ sórí òkè àlùyọ. Débi tó ogun ti ṣẹ́, ìdílé ti ń já. Bí ogun kan bá mú ọgbà torí òkè kan dómi, àlùyọ ti dé. Ní kájọ pàdé lórí òkè àlùyọ, ìpàdé àdúrà lágbára ńlá tí àwọn ènìyàn ti ń gbàgbà jọ ní àdúrà. Ọ̀gọ̀rọ̀ àwọn áńgẹ́lì ti ń jẹ́ bí àdúrà gòkè rọrùn ló ti wà ń kalẹ̀ láti fìdáhùn sádùá rẹ ní kíákíá. Gbogbo ọjọ́rú Wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán nípàdé àdúrà orí òkè àlùyọ. Bákan náà nípàdé àdúrà àlùyọ for second tour ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́ta òru. Lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọ́jọ́ kẹta oṣù tuntun orí òkè àlùyọ wà ní Christ Glory Breakthrough Covenant Mission tó wà nínú Parliament Estate Alágbàká Àkúrẹ́. Kété tó o bá ti wọnú Parliament Estate, orí òkè àlùyọ ni wàá kọjú sí tààrà níbi tọ́lá ò ti lo ìyá wa Prophetess Felicia Olúwa Yẹmí Ayaba Jésù wà fún ẹ̀bẹ̀ àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rì àlàyé pẹ̀ sórí 0803-471-5490. Ó yá o, lórí òkè àlùyọ níbi tí gbogbo ayé ti ń gbàgbà yọrí àdúrà.
3: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
4: Hallelujah.
3: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò yìí àti fún ìyanu rẹ̀ àti fún ògo rẹ̀ tó mú wa wà láyé, tó mú wa wà láyé, tó tún mú wa wà láyé wa. A dúpẹ́ fún etí tó ń gbọ́ wa. A dúpẹ́ fún ẹnu tó ń sọ̀rọ̀. A dúpẹ́ torí pé àlàyé ló ń gbọ́, àlàyé náà ló ń sọ. Ẹ dá gbogbo wa sí, ẹ dá ẹ̀mí wa sí, ẹ mú wa wà láyé. Ẹ jẹ́ kí ogun ayé kó gbé wa lọ, ẹ jẹ́ kí ìjà ayé kó ti gbá wa lọ sókun ìgbàgbé. A dúpẹ́ Ọlọ́run àlàbò wa. A dúpẹ́ Ọlọ́run olùfẹ́ wa. A dúpẹ́ Ọlọ́run agbára wa. A dúpẹ́ Ọlọ́run tí a ń sìn. A dúpẹ́ Ọlọ́run tí ń kó wa yọ lójoojúmọ́. Ọlọ́run gba ọ̀pẹ wa. Ọlọ́run gba ìyìn wa. A tún lọ sínú ọ̀rọ̀ míì lénìí. Ọlọ́run ẹ darapọ̀ mọ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ darapọ̀ mọ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ darapọ̀ mọ́ wa. Rábì olùkọ́ni ẹ wá kọ́ wa. Ẹ wá kọ́ wa. Ẹ wá kọ́ wa. Ẹ sọ̀rọ̀ jáde. Ẹ sọ̀rọ̀ iyì. Ọlọ́run ọlọ́gbọ́n ti fọ̀ nínú ọ̀pẹ fọ yín jáde. Ògo ni forúkọ mímọ yín. Jésù olúwa wa. Ògo ni fọ Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ fọ Ọlọ́run pẹ̀lú ọdún fún wa ní àǹfààní ìkànsí ní àkókò yìí láti tún bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Kí ló ń tá fẹ́ sọ lénìí? Òun ni Ọlọ́run ẹ̀sìn. Ọlọ́run ẹ̀sìn. Ọlọ́run ẹ̀sìn. Ọlọ́run ẹ̀sìn. Ẹ bá mi lọ sínú ìwé Psalm. Psalm 94. Ẹ bá mi wo láti verse 1. Psalm 94. Ẹ bẹ̀ láti verse 1.
4: Olúwa Ọlọ́run ẹ̀sìn.
3: Olúwa. Olúwa Ọlọ́run ẹ̀sìn. Yes.
4: Ọlọ́run
3: ẹ̀sìn fi ara rẹ hàn. Ọlọ́run ẹ̀sìn fi ara rẹ hàn. Yes.
4: Bí ara rẹ
3: sókè.
4: Ìwọ
3: onídàájọ́
4: ayé.
3: Ìwọ
4: onídàájọ́
3: ayé. Sẹ́ ẹ̀sán fún àwọn tó ń yọ ayé wa lẹ́nu. Ọlọ́run ẹ̀sán. Dìde rú ara rẹ sókè. Gbé ara rẹ sókè. Sẹ́ ẹ̀sán fún gbogbo àwọn ìka ènìyàn. Sẹ́ ẹ̀sán fún gbogbo àwọn ọ̀dájú ẹ̀dá. Sẹ́ ẹ̀sán Ọlọ́run ẹ̀sán. Ọlọ́run ẹ̀sán. Kí ló fi pẹpẹ Ọlọ́run ẹ̀sán torí nígbà míì? Ọlọ́run sọ ní ìwé Isaiah 42:13 sí ìsàlẹ̀. Ó ní láéláé ni mo ti dákẹ́ tí mo para mi mọ́ra tí mo sì gbé jẹ́ tí mo sì gbé jẹ́ nígbà tẹ́ ẹ pè mí sọ̀rọ̀ èmi náà ò ní dáhùn sí. Nígbà tẹ́ ẹ pè mí sí nǹkan èmi náà máa wò yín nì. Òun náà pè ní òwò ni wo ni ká yọ ni wó mọ́lẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá ti pé òun náà pè ní ọ̀gbani gbani tí gbani lọ síbi gíga alápá gbọgbọrọ ti yọ ọmọ ẹ̀ náà fìn alápá ńlá ṣáṣí alápá kábíkábí alápá kábíkátẹ̀ Ọlọ́run ìyanu ti gbani lọ́wọ́ ogun ti gbani lọ́wọ́ ibi ti gbani lọ́wọ́ ọ̀tá ti gbani lọ́wọ́ àwọn ìka ènìyàn. Nígbà tá bá ti ké pé Ọlọ́run ẹ̀sán tó bá mu orúkọ tọ́lọ́run jẹ́ orúkọ yẹn náà ló máa fi gbàdúrà tó bá fẹ́ gbàdúrà. Nígbà tí àwọn kìnnú ìbẹ̀rù bá dìde sí ọ tabi nigba ti ogun kan ba ariwo awon malu basha ni ba yi oka tabi won ti e ti se kan ti o danu aye re o de lagbara lati gbesan wa pe olorun esan ru ara re soke olorun esan o dara ko pe olorun esan ko gbe ninja ju pe iwo fun ara e wa gbe gigbe opo e wa fe lo fi ja emi o fe lo fi ja tara boye nikan re mole o mo o le dagbara e ni irupo ki irupo be ogun dabi afefe eniyan lo de kogun sinu aye eniyan ogun dabi afefe to ba ma wonu aye eniyan ki paruwo to ba si ma jade ki paruwo enikan lo de lo ma gbe bibeli pe nigba te eniyan sun ota re wa o fi epo si alukama o si ba ti e lo nigba ti o ba ri epo nu alukama e ohun to ma pe olorun na ni olorun esan ru ara re soke ru ara re soke wa gbe san mi lara awon to ju aye mi lenu wa gbe to ba sa lo olorun a mu ko si bi to le sa wo ko olorun ma mu bibeli so fa nu we inu we naamu chapter 1 verse 2 naamu chapter 1 verse 2
4: olorun woju
3: ehn
4: oluwa si gbe san
3: oluwa jowu oluwa si gbe san o ma gbesan lara won to mo fi ya jeyan awon juni lo to so pe won ju e lo won fe fa julo hen ajulo olorun mi ju aye lo o ajulo olorun mi ju aye lo o ajulo olorun mi ju aye lo o gbogbo agbaye apoti ti se olorun mi ni ti enikan ba lo nju e lo to ba lo fe se bo se wu olorun to ju lo na a tun fa ju lo han olorun to ju aye lo a tun fi ju lo han ohun to need lakoko ni lati poruko olorun loruko to nje oruko to olorun je kan na ni olorun esan o dide ko fi ara re han olorun esan o dide ko ru ara re soke bibeli po olorun jowo si gbesan ni dida sile ko ni da awon ota wa sile ko ni da awon oluse buburu sile lofe ko ni da awon ika eniyan sile lofe o ma gbesan wa olorun ma gbesan wa awa ni ka kepe olorun esan dide ru ara re soke ru ara re soke ma se dake ma se dasi ma se dake olorun akoko to kide ko gbe wa nija ko gbesan wa lara awon ota wa awon ota to rin e mole loju orun awon ota nigba to olorun ba de lati gbesan eru a ba e olorun akoko se iwosan fe na akoko woju ogbe re san akoko woju ogbe ipalara re san akoko wo bi ti won ti pa e lara akoko wo san na nigba to ba koko toju e na tori mo pe ori e o bo ogun yen lo tori mo pe eda e o ba ija yen lo olorun a wa dide esan adidi esan olorun esan a wa ru ara re soke a wa jowu fun oruko mimo re a wa ru ara re soke bi olorun esan olorun esan olorun esan e ba mi lo sinu iwe rome iwe rome chapter 12 verse 19
4: olufe
3: e
4: ma se gbesan ara yin
3: e ma se gbesan fun ara yin
4: iba fi aye sile fun ibi
3: e ma se gbesan fun ara yin te ba ti gbesan fun ara yin eyin le ma jebi ore da mi mo da ore oda le di meji nigba ti e ti jo dara yin to ba le ba lo si court 50-50 ni ko se ni to jare ko se ni to jebi sugbon to ba da e ti wo da gege bi beli so pe firere segun buburu ma je ki buburu o segun re ti wo sore to nro rere to gbegbe se rere to soro rere to sore fun gbogbo eniyan to fi inu kan n ba eyan lo to wa fi inu odi to fi n be lo to fi inu buburu n be lo to fi inu ika n be lo to fi inu idode to dode die mi re to fi n be lo number 1 olorun ko ni fi aye sile ko dere ko mu e olorun ko ni fi aye sile buburu to ti kare na okan eyen ko olorun faye sile ko fi bori e to ba ti e be ja ko ni bori e tori bele o so pe won ni ba wa jo ni won o ba wa ja sugbon won ni bori wa toru po won wa pelu wa lati gba wa be ja won ni bori e nigba ton ba dake o ni wa banije ti a ko si baje ton wa ika ti a ko si wa ika se ton wa arekereke ti a ko si se arekereke pelu re nigba ti wo ba dekun ati banije a o ba o je nigba ti wo ba dekun iwa arekereke a o se si wo na nigba ton ba dekun iwa ika o ika ni e a tun pada sori eni ton se ka ika ponika o rere abeni rere lo ika ponika o rere abeni rere lo o daju eni gbebu ika laye omo re aka aya re aka oko re aka o na gwe o na gwewu ika o na gbebu ika yen o na ma ka o na ma ka aya ti jo na ti so pe en to ba gbe wuro saye amu gba kan nisin ohun fun ai lamu o lamu 90% so nigba to olorun esan ba de ibi to ti lu e to ro po ndu eyan olorun ati mo oju e jina apa e gan oni ri nigba to olorun ma dide fun esan nitori na e ma se gbesan fun ara yin e ma se fi ebu so ebu e ma se fi kasan ika e ma se fi buburu so buburu e faye sile fun olorun esan e faye sile fun olorun to gbeja won alaile nikan e faye sile fun olorun esan se nigba to olorun esan ba de wa tun ma ba bebe tori ko le lo ko si eniyan ka kan to ma sa mo lo egberun samuel won ko le sa mo olorun lowo ko si bi to sa lo to olorun o ni le won ba to olorun o ni gbesan aya ju ti iwo fura e ba ti gbesan fura ara re olorun o ni soro mo toro ti iwo na ti se nkan to ye ko se e ti go fi ese won ra yin bo ba de je lo lu e to lu e bo lo olorun te ni dahun to ba de je iwo na lo lu to lu pa olorun o ni soro ṣùgbọ́n tó bá fi àyè sílẹ̀ fún ẹ̀sán tó fi àyè sílẹ̀ fún ẹ̀sán ẹni tó rò pé òun rẹ̀ jẹ yẹn ṣé ni nígbà tó ọlọ́run bá máa dìde ìdájọ́ ẹ̀rù á bà ẹ́ nígbà tó ọlọ́run máa dìde ìgbẹ̀san ẹ̀rù á bà ẹ́ bí ènìyàn bá tiẹ̀ dá kẹ́ẹ̀tì kó lọ sí kóòtù kan ti dá ìwọ ló járe o ṣùgbọ́n wọ́n dá ẹlẹ́bìí ọlọ́run tún máa tù dá ó lè má ìjọjọ́ yẹn o le ma jo osu kan ire o le ma jo odun kan sugbon gba to olorun ba ma tu da eru aba e iwa mo po olorun si wa laye iwa laye olorun ko yi pada iwa laye olorun ko so nko to le di lowo olorun esan e ma gbeso fura ara yin e ma gbeso fura ara yin oni gbogbo kan fi daru bayi to fi daru oni kaluku ku be si dide esan fura ara e yes
4: nitori ati ko pe oluwa wi pe temi le esan
3: ati ko wi pe olorun wi pe to ni esan ohun yo gbesan wa oluwa se ni ko gbesan mi lara ota mi oluwa se ni ko gbesan mi lara ota mi ko joko laarin eniyan ko faso ara re ya oluwa se ni ko gbesan mi lara ota mi gbesan gbesan o oluwa se ni ko gbesan mi lara ota mi oluwa se ni ko gbesan mi lara ota mi ko joko laarin eniyan ko faso ara re ya oluwa se ni ko gbesan mi lara ota mi o ma ri be mo ti riru e ri mo ti riru e ri olorun gbesan yen igba to wa ma gbesan ara iya to bi lo ti gbesan ìyá ẹ ló fa pèpè láti lóyìnbó so ní kó wá máa roko nígbà tí àdúrà dé gèdè tí àgbàdúrà débi ọlọ́run ẹ̀sán nígbà tó di ọjọ́ kẹta ná ń ránṣẹ́ pé ó lóun mọ̀ pé báyìí làdúrà ṣe ń gbà bẹ́ẹ̀ lọ́lọ́run ló tú ẹnìyẹn sílẹ̀ kó ní ìgbèkùn ọjọ́ pípẹ́ tó bá fi àyè sílẹ̀ fún ọlọ́run láti gbẹ̀san àgbẹ̀san nígbà tó bá ti ké pé ọlọ́run ẹ̀sán dìde ìfẹ́ ara rẹ hàn má ṣe sun má ṣe dákẹ́ bàbá má ṣe dákẹ́ má ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ mi tó bá ti ké pé kó dìde kó má dákẹ́ kó má ṣe gbẹ́jẹ́ ọlọ́run á dìde á dìde á gbẹ̀sọ̀ wa lára àwọn ọ̀tá wa.
5: ẹ wá mi lọ sínú ìwé job 33
3: 34:11. Job 34.
4: Nítorí pé. Ẹ̀san iṣẹ́ ènìyàn ni yóò sọ fún.
3: Ẹ̀san iṣẹ́ oníkálukùkù lọ́lọ́run yóò sọ fún.
4: Yóò sì mú olúkúlùkù kí ó rí gẹ́gẹ́ bí ipa ọ̀nà rẹ̀.
3: Yóò mú kí olúkúlùkù kó rí gẹ́gẹ́ bí ipa ọ̀nà rẹ̀. Rere abo ni ìka apo níka o. Rere abẹ́ ni rere. Ìka apo níka o. Rere abẹ́ ni rere. Ó dájú ẹ ní gbẹ̀bù ìka láyé. Ọmọ rẹ̀ á jẹ́. Aya rẹ̀ á jẹ́. Ọkọ rẹ̀ á jẹ́. Òun á gbẹ̀bù ìka yẹn padà. Nítorí náà, oníkálukú ni yóò gba èrè iṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kò sẹ́ni tó wọ́n ń di. Bó bá ṣe ya fọ́tò ló ṣe máa bára ẹ. Ìwọ tó ń ṣe búburú tètè yí padà léni. Yípadà kó ní ọ̀nà búburú òtorí Ọlọ́run ẹ̀sán ti kanlẹ̀kù. Ọlọ́run ẹ̀sán ti kanlẹ̀kù. Ìwọ tó mọ̀ọ́mọ̀ pọ́n ọmọ nìkejì rẹ lójú torí pé ó lágbára jùlọ. Yípadà léni o, Ọlọ́run ẹ̀sán kanlẹ̀kù nínú ilé rẹ o. Ìwọ tó dídí ń ṣèkà sí ẹnìkejì, tó dídí ń ṣèkà sí ọmọ nìkejì ẹ, nítorí pé kò ní agbára tí ìwọ ní. Yípadà léni o, Ọlọ́run ẹ̀sán ti kanlẹ̀kù ẹ o. Ó kanlẹ̀kù ẹ o. Ó kanlẹ̀kù ẹ o. Ìwọ tó fi ipò tó wà tó fi jẹ èèyàn níyà. Tó fi jẹ arákùnrin tàbí arábìnrin tàbí àwọn tó yẹ kó ṣàánú fún tó ń jẹ wọn níyà. Yípadà léni o. Ọlọ́run máa kanlẹ̀kù ẹ o. Ọlọ́run kanlẹ̀kù ẹ. Ìwọ ba lélẹ̀ tó jẹ́ pé ṣe lo fẹ́ sọ̀rọ̀ di Ọlọ́run lórí gbogbo ìdílé. Yípadà léni o. Ọlọ́run tó ju ẹ lọ máa kanlẹ̀kù o. Yípadà léni. Ìwọ ìyálé ilé tó jẹ́ pé ṣe ló ń fẹ̀mí búburú nú ẹ, tó fi ń ba yé ọkọ̀ ẹ jẹ́, tó fi ń ba yé aládùúgbò ba yé ọmọ jẹ́. Yípadà léni o. Ọlọ́run ẹ̀sán ó kanlẹ̀kù. Ó kanlẹ̀kù. Ó kanlẹ̀kù ilé rẹ. Ó kanlẹ̀kù ọkàn rẹ. Ó kanlẹ̀kù tó bá gbọ́rọ̀ yìí, tètè lọ ṣàtúnṣe ọ̀nà rẹ kó yípadà, torí Ọlọ́run ẹ̀sán yóò gbẹ̀san lára gbogbo àwọn tó ti dá lóró. Ọlọ́run ẹ̀sán yóò gbẹ̀san lára gbogbo àwọn tó ti fìyà jẹ. Ọlọ́run ẹ̀sán yóò gbẹ̀san lára gbogbo àwọn tó ti palẹ́kún. Ọlọ́run ẹ̀sán yóò gbẹ̀san nígbà tó omi géètì ẹ bá bẹ̀rẹ̀. Kò sẹ́ni tó máa sọ pé kò pẹ̀lẹ́. Ayé yóò fi ọ ṣe ẹlẹ́yà nígbà tó omi géètì ẹ bá bẹ̀rẹ̀. Àfi kó tètè yípadà léni. Yípadà léni kó onú wà búburú. Yípadà léni kó onú wà ìwà ipá, ìwà ìkà, ìwà ìkà, ìwà ìdánilóró. Yípadà léni o, torí Ọlọ́run ẹ̀sán ti kanlẹ̀kù. Ó ń kanlẹ̀kù. Ó ń kanlẹ̀kù. Yóò gbẹ̀san o. Yóò gbẹ̀san o. Má sọ pé ó tàbà sókè, oyí ó dó borí. Bọ́ba yóò rí ọ. Ọba ọ̀run wù ẹ́ o. Kò síbi tó lè sá pamọ́ sí kúrò lọ́wọ́ Ọlọ́run ẹ̀sán. Àfi tó bá ronú pìwàdà, tó bá ronú padà, tó dẹ̀ yí padà, tó ṣàtúnṣe ọ̀nà rẹ. Ìyẹn nìkan ló lè fi bọ́ kúrò nínú ẹ̀sán. Ẹ̀sán, Ọlọ́run ẹ̀sán, Ọlọ́run ẹ̀sán, Ọlọ́run ẹ̀sán. Kò bẹ́ ẹnikẹ́ni ṣàgbàdà nípa ẹ̀sán. Kò bẹ́ ẹnikẹ́ni ṣeré nípa ẹ̀sán. A kì í fàbẹ̀tẹ́lẹ̀ mu nípa ẹ̀sán. A kì í fẹ́ bọ́ mu nípa ẹ̀sán. A kì í fi èdì mu nípa ẹ̀sán. A kì í fi àkálábá mu nípa ẹ̀sán. Nígbà tó bá tó àkókò, yóò gbẹ̀san. Yóò gbẹ̀san. Ọlọ́run yóò gbẹ̀san. Ìwọ tó fún ní agbára díẹ̀ tó fa agbára yẹn tó fi ṣiṣẹ́ ìkà. Ọlọ́run yóò gbẹ̀san o. Ọlọ́run yóò gbẹ̀san o. Ìwọ tó fún ogun bá yé aláyé jẹ́. Ọlọ́run yóò gbẹ̀san o. Ọlọ́run ẹ̀sán ti kanlẹ̀kù. Ó kanlẹ̀kù ilé rẹ. Ó kanlẹ̀kù ọkàn rẹ. Ó kanlẹ̀kù bó ṣe gbọ́rọ̀ tètè yí padà kó ṣàtúnṣe. Àwọn tó ti dè mọ́lẹ̀ lọ tú wọn sílẹ̀. Àwọn tó ti kàn mọ́lẹ̀ tètè lọ tú wọn sílẹ̀ o. Àwọn tó ti fàgádágodo mú tètè lọ tú wọn sílẹ̀ o. Torí pé Ọlọ́run ẹ̀sán ó máa dé o. Ó ń kanlẹ̀kù. Ó ń kanlẹ̀kù. Àkókò ẹ̀sán dé. Àkókò ẹ̀sán dé. Ọlọ́run yóò bèrè lọ́wọ́ rẹ. Ọlọ́run yóò bèrè gbogbo ìdílé tó ti palẹ́kún. Ọlọ́run yóò bèrè o. Ọlọ́run yóò bèrè o. Gbogbo àwọn tó dáyàn lóró. Gbogbo àwọn tó fìyàn ṣoògùn ọ̀la. Tó fìyàn ṣoògùn ipò. Ọlọ́run yóò gbẹ̀san o. Ọlọ́run yóò gbẹ̀san o. Ọlọ́run yóò gbẹ̀san o. Àkókò ẹ̀sán dé. Àkókò ẹ̀sán dé. Ọlọ́run kanlẹ̀kù ilé rẹ. Ọlọ́run ẹ̀sán kanlẹ̀kù tètè yípadà léni. Yípadà kí ọjọ́ ẹ̀sán tó dé. Kò sí nǹkan tó lè fi bribe Ọlọ́run. O ò lè fi ohunkóhun bribe Ọlọ́run. Olorun esan o ma gbesan ni afi to ba ronu pada afi to ba yi pada ko lo tu gbogbo awon to de sile ko lo tu gbogbo awon to mu ni igbekun sile ko lo tu gbogbo awon to fi aye won sinu akalaba sile ko lo tu gbogbo awon to ti fa aye won sinu omi je sinu ekun ati balunje ko lo tu won sile ki won lo lofe ko de toro idari je ise ngba yen lo to bo o ko lowo olorun esan kanleku o kanleku akoko esan de bible fast 30:23 fast okay job 37 fast 23
4: nipa ti olodumare
3: a ko le wadi re ri
4: o re koja nipa ipa ki ba idajo ati
3: otito je
4: nitori na eniyan e ma beru re
3: ke eniyan ko ma beru re
4: ohun ki soju saju
3: olorun oni soju saju enikeni ni ojo esan yes ko ni soju saju enikeni to gbo ninu to so pogbon o le fogbon be eniyan o le fogbon mu olorun o le fogbon inu re ko fi mu eniyan sugbon o le fi mu olorun olorun esan yo gbesan yo sese yo da ejo ododo yo se idajo ododo nitori na e tete yi pada leni gbogbo eyin ase buburu e yi pada nitori olorun esan o ma de o Isaiah 66:15
4: nitori kiyesi
3: Oluwa n bo wa
4: ti o ti na
3: ati awon keke re bi ajayika iji
4: lati fi irunu sesan ibinu ati ibawi re nipa owo ina
3: o ma bo wa o to ti binu re lati sesan fun awon ika eniyan lati sesan fun awon oluse buburu nitori na iwo oluse buburu yi pada leni iwo to n se rere ma pa iwa re da o ma yi pada o to ba n se rere tele na to ba tun wa yi pada to ba be si se buburu esan buburu to be si se yen na la ma so fun e nitori na yi pada leni tori po olorun esan o n kanleku Amos chapter 9:2-4 nígbà tó ọlọ́run ẹ̀sán bá dé àwọn kan yóò sá wọ́n bẹ̀ sí sá kijokijo pé àwọn fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ọlọ́run ẹ̀sán yes chapter 9:2 tí àwọn olùṣe búburú tó bá tí ọlọ́run ẹ̀sán bá dé tó rò pé àwọn fẹ́ gbẹ́bọ àwọn fẹ́ ṣètìtù àwọn fẹ́ ṣe ọlọ́run ò ní gba màálùú lọ́wọ́ wọn kò ní gba adìyẹ kò ní gbé wúrẹ́ kò ní gba àgùntàn kò ní gba ohunkóhun kò ní gba ọrọ ètùtù kankan lọwọ wọn nígbà náà ni wọn máa sá kiri wọn máa sá pé kí ló dé báwọn yìí torí ọlọrun ẹsàn dé ọlọrun dé bọ bá tẹ sá lọ sínú olè ó níbẹ lòun ti máa mú wọn yes ọwọ ọlọrun yóò tẹ wọn lọjọ ẹsàn bí wọn bá gun òkè ọrun lọ kán lọ ṣèpàdé ní àwọ sánmọ kán lè ṣèpàdé ní ọrun kẹta
4: láti
3: bẹ̀ lọ́lọ́run yóò ti mú wọn sọ̀kalẹ̀
4: àti bí wọ́n tilẹ̀ fi ara wọn pamọ́
3: ní òkè kámẹ́rù bí wọ́n bá fi ara wọn pamọ́ kó tún lọ sórí òkè ní agíjù kó lọ sórí òkè níbẹ̀ kó lọ máa ṣe o kó lọ bá iwin inú àpáta múlẹ̀ kó lọ bá igi inú orí òkè múlẹ̀ kó wá ní ibẹ̀ náà fẹ́ sá sí láti bẹ̀ ọwọ́ ọlọ́run yóò tẹ̀ wọ́n ọlọ́run yóò wá wọn rí lọ́jọ́ ẹ̀sán ọlọ́run yóò mú wọn kúrò níbẹ̀
4: àti bí
3: a tilẹ̀ fi wọ́n pamọ́ kúrò níwájú ọlọ́run kó tún lọ sí ìsàlẹ̀ òkun kó lọ bá iyẹmọja kó lọ bá mọ̀mí wọ̀ta wẹ̀ ẹ̀wọ̀n ẹ̀mí tí rìn nínú obi kó lọ bẹ̀ lọ́wẹ̀ ọlọ́run láti bẹ̀ lòun yóò ti pàṣẹ pé ìgbòho yóò sì bù wọ́n ṣán ìyẹn ni pé ọlọ́run ló ní ìsàlẹ̀ òkun gbogbo agbára ti bẹ nínú omi ọlọ́run ló ní yes
4: láti bẹ ni èmi yóò sì pàṣẹ fún ejò ni àní òun yóò sì bù wọ́n
3: ṣán òun yóò sì bù wọ́n jẹ Yes.
4: Asi pe won si le lo si igbekun.
3: Ati bo ba ti e lo si igbekun ni waju awon ota nko ni ko lo fun won pamo sinu tubu.
4: Lati be wa le mi o si.
3: Lati be wa Olorun lo ma pase fun ida.
4: Ohun o si pa won.
3: Ohun yo si pa won. Ohun yo si pa won. O ku ese kan.
4: Emi
3: asi te oju. Olorun yo te oju yo oju Olorun yo wa koro si won si bi lati gbeso ojo esan de nitori na gbogbo eyin oluse buburu e yi pada nitori esan kanleku esan kanleku gbogbo eyin ka eyan gbogbo eyan dani loro gbogbo eyan bateni je gbogbo eyan payan lai nidi e yi pada esan ti kanleku leyin yin esan de ojo esan bere nitori na e yi pada eyan to serere e be si serere yin lo esan na de o oni to serere agberere o one so fun eniyan buburu e so fun olododo pe yo dara fun tori pe yo je irese re e so fun eniyan buburu pe yo buru fun tori pe irese na lo ma gba asiko esan de lati gba ere onikaluku ise to onikaluku nse ye ise owo re wo se ise rere ni tabi ise buburu e je ka gbadura ni oruko Jesu Olorun a dupe lowo yin fun oro yin to jade Olorun gba ope wa oro na ti jade lo Olorun je ko se soronu pada je ko se soronu pada gbogbo kan to gboro je kon ronu pada ko nu ise buburu je kon ronu pada ko je kon ronu pada awon to nse rere agbara ise rere tesiwaju Olorun e fi fun wa loruko Jesu ojo esan ma je oburu fun wa ojo esan je ka rerin ajo je ka jere ise rere wa je ka jere ise owo wa je ka jere ise owo wa loruko Jesu gbogbo awon oluse buburu Olorun yi won pada leni je kon le yi pada Olorun bukun oro yi je ko se soronu pada Jesu Oluwa wa
4: amen amen.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Doctor, this one, number 141B, Hospital Road, opposite General Hospital, now Filter Teaching Hospital, Akure, number 141B, Hospital Road, opposite General Hospital, now Filter Teaching Hospital, Akure, call 070-670-65267, 070-670-65267. Doctor, this, your head is our concern.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí mà ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Number one radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure.
4: Lati le share Radio Adaba FM. Agomeje tilu.

òmìnira wọn gbà títí tí wọn fi ń kó ìròyìn náà jọ ń ṣe ni àwọn tó lọdì mọ gbígbà wọn sílẹ bóyá ń ṣe ni wọn san owó tàbí àwọn nǹkan míì ni wọn tí fi ojú rẹ léde bẹ́ẹ̀ ò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ni ọ̀hún nípínlẹ̀ ọ̀yọ́ ló wáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí lásìkò ìgbà tí àwọn adìhámọ́ra ogun dédé ya wọ iléèwé tó wà ní ìjọba ìbílẹ̀ náà tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ gbé àti àwọn olùkọ́ni wọn tí wọ́n jí wọn gbé sá lọ àwọn èèyàn tó ń lọ bíi 39 àti àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ 7 òun ni wọ́n jí gbé lásìkò ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ìròyìn eléyìí tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ báyìí jẹ́ kó yé ni wípé àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ni ọ̀hún ló ti rí òmìnira wọn gbà ẹgbẹ́ àwọn olùkọ́ni ní fásitì iléèwé adẹkùnlé ajásin ní àkùngbà àkókò ló ti gùnlé ìyanṣẹ́lódì báyìí látàrí àìsàn àjẹ́lẹ̀ owó oṣù wọn nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi ta látọwọ́ alágabìnrin ẹgbẹ́ ọ̀hún comrade bolu osodi ṣe lálàyé pé ètò ìyanṣẹ́lódì ọ̀hún ni yóò bẹ̀rẹ̀ ní 12 òru oku ìṣẹ́jú kan lónìí ti ṣe 10 oṣù 7 òní ọjọ́ jimọ̀ ó sì lálàyé pé ìpinnu ọ̀hún òun ni wọ́n ti tẹ̀lé níbi ẹgbẹ́ ọ̀hún ti ṣiṣẹ́ ìpàdé nínú ìpàdé kan eléyìí tó wáyé ní 28 àti 28 níbi tí wọ́n ti fi ojú ọ̀rọ̀ léde àtàjáde ọ̀hún ṣàlàyé síwájú wípé ìyanṣẹ́lódì ọ̀hún ló wà lójúnà àti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tako bí wọ́n ti ṣe kọ̀ láti san owó oṣù wọn ti oṣù karùn-ún àti ti oṣù kẹfà lọ́dún tá a wà yìí ìjọba ìpínlẹ̀ yìí ló ti pa á láṣẹ fún gbogbo àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama tó jẹ́ ti ìjọba àti aládàáni láti rí dájú wípé wọ́n fi gbogbo àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn akẹ́kọ̀ọ́ wọn ṣọwọ́ sí orí ẹ̀rọ eléyìí tó ń ṣe àkóónú àwọn àlàyé lẹ́ka ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ yìí kó tó di 14 oṣù 7 ọdún tá a wà nínú ẹ̀ kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ọ̀jọ̀gbọ́n ìgbẹ́kẹ̀lé ajíbẹ́fun ló fi ojú ọ̀rọ̀ léde níbi ìpàdé àwọn oníròyìn tó wáyé lónìí nílùú àkùrẹ́ ọ̀jọ̀gbọ́n ajíbẹ́fun ṣe lálàyé pé ìjọba ìpínlẹ̀ yìí ló ṣe àkọọ́lẹ̀ ìdábí 15 péré eléyìí tó kéré jọjọ nínú ìdábí 95 eléyìí tí wọ́n ń retí láti lè jẹ́ kí wọ́n pegedé fi gbọ́rọ̀ jẹ́ ká fún ètò kan eléyìí tó jẹ́ ti báǹkì àgbáyé ó ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá fi orúkọ wọn sílẹ̀ ni yóò gba ohun ìdámọ̀ kan tó jẹ́ ti ìkẹ́kọ̀ọ́ eléyìí tí yóò jẹ́ bí ohun ìdámọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kọmíṣánná fi kún wípé irúfẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tí ò bá ní ìdánimọ̀ náà tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọn ò ní gbà láàyè láti forúkọ sílẹ̀ fún ètò ìdánwò lábẹ́nu tó sì ní àwọn òbí àti àwọn iléèwé tọ́rọ̀ bá kàn ló gbọ́dọ̀ ṣe ojúṣe wọn kó tó di gbèdéke 14 oṣù 7 eléyìí tí wọ́n fi léde dàósíìsì àkúrẹ́ ti ìjọ anglican communion ló ti ṣe ìpàdé kejì ti sínọ́ọ̀dù 15 rẹ̀ pẹ̀lú àkòrí èrè tó ga jùlọ níbi ètò ọ̀hún làwọn àlùfáà àti àwọn olùjọsìn ìjọ ọ̀hún láti gbogbo àwọn dàósíìsì ní àkúrẹ́ ti kórajọpọ̀ sí ayẹyẹ ọdún orí ọ̀fẹ́ ìfarajìn àti fífi ara jù fún iṣẹ́ ọlọ́run àwọn ọmọ dàósíìsì ọ̀hún ló gbóríyìn fún most reverend simeon olúwọlé bọ̀rọ̀kìnní níbi ó ti ṣèṣì tán láti fẹ̀yìntì lẹ́yìn 34 lẹ́nu iṣẹ́ olúwa nínú ọ̀rọ̀ ìwásù rẹ̀ bíṣọ́ọ̀bù ẹkùn dàósíìsì dánrẹ̀ right reverend dókítà olúbọ̀dé ọ̀tẹ́nàìkè ṣe lálàyé pé nínú gbogbo iṣẹ́ ìsìn fún ọlọ́run nínú ayé yìí èrè ló tún wà fún ọlọ́run ti kálára rẹ̀ agbésọ̀bù ti ìpínlẹ̀ yìí bíṣọ̀bù dàósíìsì àti ààrẹ sínọ́ọ̀dù most reverend simeon olúwọlé bọ̀rọ̀kìnní ṣe lálàyé pé ọlọ́run ló ti jẹ́ olóòótọ́ láti bí 34 sẹ́yìn àti pé ń ṣe ni ó ti fìgbà kan jẹ́ olùkọ́ni ní kọ́lẹ́jì níbi tí ó ti kọ́ni fún odidi 15 nínú ọ̀rọ̀ ìyàwó bíṣọ̀bù ọ̀hún ọmọbabìnrin kristiana adetunbi bọ̀rọ̀kìnní dúpẹ́ fún ọlọ́run fún ìgbésí ayé ọkọ rẹ̀
lára àwọn tó wà níbi ètò ńlá ti rí olùdíje nígbà kan rí fún ipò gómìnà nípínlẹ̀ yìí nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp èyí tayo jẹgẹdẹ

0: tó fi mọ àwọn kànìkànì mìíràn. Ọmọye lórí ọ̀rọ̀ ìṣàkóso owó orí ọ̀gbẹ́ni Rotimi Ogunléyé ló ti ṣe lálàyé pé ìjọba àpapọ̀ ló lè ṣe àṣeyọrí lórí ètò ṣíṣe owó ìrànwọ́ rẹ̀ bí ó bá ṣe àkọọ́lẹ̀ eléyìí tó dúró rí nípa àwọn tí yóò jẹ àǹfààní ètò náà. Ogunléyé ló fi ojú ọ̀rọ̀ nílẹ̀ lásìkò ìgbà tó ń kópa lórí ètò kan láàárọ̀ òní lórí ìkànnì Adaba FM ní ìdáhùn sí ọ̀rọ̀ eléyìí tí akọni níwájú adájọ́ Fẹ́mi Fọlànà sọ nípa pé fífi owó ìrànwọ́ fún àwọn ọmọ ilẹ̀ yìí ló jẹ́ ojúṣe tó wà lábẹ́ òfin ìjọba àpapọ̀. Ọmọye ọ̀hún ṣe lálàyé pé orílẹ̀-èdè yìí ló gbọ́dọ̀ kọ́kọ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ àti àwọn àlàkalẹ̀ rẹ̀ dáadáa kó tó di wípé yóò dáwọ́lé irúfẹ́ ètò bẹ́ẹ̀. Ó fi kún pé ṣíṣe ìdámọ̀ àwọn ọmọlẹ̀ yìí tó kù díẹ̀ káàtó fún un ló nílò kíkó àkóyawọ́ àti láti rí dájú wípé ìrànlọ́wọ́ ọ̀hún ló dé ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé àti irúfẹ́ àwọn tó nílò rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀sun Adémọlá Adeleke àti olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nínú ètò ìdìbò sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Oyèbámíjí òun ni wọ́n ti tàn síra wọn báyìí lórí èyí tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìgbìyànjú láti lè jẹ́ kí àwọn kàràǹbà nìkan máa ra káàdì àwọn olùdìbò ṣáájú ètò ìdìbò sípò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà nínú ẹ̀ nípínlẹ̀ Ọ̀sun. Ọ̀rọ̀ ọ̀hún kò sẹ́yìn bí Adeleke ti ṣe kìlọ̀kìlọ̀ wípé ó ń ṣe ni àwọn ẹgbẹ́ òṣèlú kan ń gbà á lérò lójú náà ti lè jẹ́ kí wọ́n máa ra káàdì ìdìbò àwọn olùdìbò àti gbogbo àwọn nǹkan tó tọ́ sí àwọn ènìyàn náà lójú náà àti lè dáńbarú ètò ìdìbò eléyìí tó mọyẹ lórí tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ ọ̀hún. Adeleke fi ẹ̀sùn kan wípé ó ń ṣe ni àwọn kan tó ń gbà á lérò láti má jẹ́ kí àwọn olùdìbò ṣe ẹ̀tọ́ wọn nípa dídìbò àti láti lè dáńbarú ìforúkọsílẹ̀ tó ń ti àwọn ètò mìíràn. Nínú ọ̀rọ̀ tiẹ̀ náà lásìkò ìpolongo ìbò eléyìí tó ń ṣe nílùú Òṣogbo olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Oyèbámíjí ló tún ṣe kìlọ̀kìlọ̀ fáwọn àwọn ènìyàn pàápàá jùlọ láti má ṣe ta káàdì ìdìbò wọn tó sì ṣe kìlọ̀ fún wọn wípé àwọn kan ló ń gbà á lérò lójú náà àti lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí nípa ríra káàdì ìdìbò wọn. Ọ̀rọ̀ ń lo fìléde lásìkò ìgbà tó ń báwọn ènìyàn sọ̀rọ̀ nínú ọjà Sabo tó wà ní ìlú Òṣogbo. Èrò àwọn èèyàn ló tún ti sọ̀tọ̀ọ̀tọ̀ báyìí lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ níbi àwọn kan ti ṣe ní ó ṣeéṣe kí wọ́n máa sì wọ́n lò láti ọwọ́ àwọn gómìnà tọ́pọ̀ sì tún faramọ́ ìgbésẹ̀ ọ̀hún pẹ̀lú àlàyé pé yóò wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ àìsí ètò ààbò nílẹ̀ yìí. Asòfin Natasha Apoti Ndwanga ẹni tó ń sojú ẹkùn ìdìbò ààrẹ gbùngbùn ní ìpínlẹ̀ Kogi ló wá tako mímọ́ lò wọ́n lọ́nà àìtọ́ láti ọwọ́ àwọn ìjọba ìpínlẹ̀. Ó ṣe lálàyé pé gbogbo àwọn àlàkalẹ̀ òfin eléyìí tó bá rọ̀ mọ́ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ló gbọ́dọ̀ ṣàkóónú òfin kan eléyìí tí yóò mú kí wọ́n ta kété sí ohun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú lójú náà àti má ṣe lè jẹ́ kí wọ́n dabarú wọn àti pé ojúṣe wọn ni láti dáàbò bo aráàlú àti ẹ̀tọ́ ọmọnìyàn. Gómìnà Peter Mba ti ìpínlẹ̀ Enugu ṣàtẹnumọ́ èrèdí àgbékalẹ̀ òfin eléyìí tó rọ̀ mọ́ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ pẹ̀lú àlàyé wípé ń ṣe ni ó gbọ́dọ̀ ní àtìlẹyìn gbogbogbò àti pé ń ṣe ni ó gbọ́dọ̀ kojú òṣùwọ̀n lórí ìpinnu ṣíṣe. Nínú ọ̀rọ̀ tiẹ̀ gómìnà ìpínlẹ̀ Ogun Dàpọ̀ Abiodun ṣe lálàyé pé ọlọ́pàá ìpínlẹ̀ ló yẹ kó ti wáyé àti pé gbogbo ìgbésẹ̀ tó bá yẹ ni wọ́n ó gbé eléyìí tí yóò mú kí wọ́n máa pinwọ́ ìwà kò tọ́ láwùjọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí ló ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kan lórí ọ̀rọ̀ ètò ààbò àwọn olórí ọmọ ogun olórí lẹ́ka ọ̀rọ̀ ìwádìí tó ń ti fìmúfúnni àti àwọn olùbádámọ̀ràn àgbà nílẹ́gbẹ́ ààrẹ tó wà nílùú Àbújá látàrí àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tó ń gogò sí báyìí lórí ọ̀rọ̀ owó oṣù àwọn ọmọ ogun lẹ̀ yìí. Ìgbésẹ̀ ń kò sẹ́yìn bí ààrẹ ti ṣe kọ̀ láti buwọ́lu òfin méjì kan eléyìí tí ilé asòfin ilẹ̀ yìí ti fọwọ́ sí tẹ́lẹ̀ látàrí àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tí wọ́n ló wà nídìí ọ̀rọ̀ náà. igbimọ eleyi to ga julọ to nri si oro esin islam nile yi lo ti benu atelu akolu eleyi ti won tun se se ile iwe girama kan ni lasa ni ipinle bonu igbimọ sapejuwe iwa igbesun mi gege bi iwa eleyi to dun kokomo oro eto abo le Nigeria ninu ate jade kan ile ti won fita latowo en toro kan Abbas Jima lo se lalaye pe igbimo un lo benu atelu akolu na nibi ti a oluko kan ati opopolopo awon akeko titi di jijigbe salo ti won si pe fun igbese lati gbogun ti iwa igbesun mi to nti ijinigbe lorilede Nigeria igbimo lo wa ro ijoba apapo lati ma se sun asun peye ati wipe un se ni ki won tun tem pele mo oro eleyi to ni se pelu gbogun ti oro aisi trouble lorilede Nigeria ile ise olopa nipinle Rivers lo ti fi kile ofin gbe arakunrin kan tojo ori re nbe ni arin ogbon odun latari bo ti se gun baba re pa ni ipinle na ni agbegbe oro epo ni ijoba ibile ohun ni ijoba ibile obio apo ni agbegbe ipinle na isele on lo waye ni ojo kerin osu keje odun ta wa ninu e eleyi to nse a in la lenu awon olugbe agbegbe na ọkan lára àwọn tó bá oníròyìn sọ̀rọ̀ eléyìí tí kò jẹ́ kí wọ́n fi orúkọ rẹ̀ léde ló ṣe lálàyé pé àwọn ará àdúgbò òun ló dédé dáhùn sí ìpè pàjáwìrì látọwọ́ àwọn ẹkọ ẹ̀ṣọ́ aláàbò ní agbègbè náà ní nǹkan bíi aago mẹ́wàá òwúrọ̀ ó tó di wípé wọ́n bá bàbá arákùnrin ọ̀ nínú ìpọn ẹ̀jẹ̀ nínú ìròyìn eléyìí tí wọ́n tún fi ojú ẹ̀ léde látọwọ́ ọ̀gá àgbà eléyìí tó mójútó agbègbè ọ̀hún ni wọ́n ti ta àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò lólobó eléyìí tó mú kí wọ́n fi kélé òfin gbé afurasí náà tí wọ́n sì palẹ̀ òkú bàbá rẹ̀ mọ́ kúrò nílẹ̀ ìròyìn jẹ́ kó yẹ nìyí pé afurasí ọ̀hún òun ló ti kọ́kọ́ hùwà kò tọ́ sí bàbá rẹ̀ eléyìí tó mú kí ó tún peléke sí kótóró adì wípé ó fi ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ látàrí pé ó gbójú agbọ̀n sí nípa bó ti ṣe ń gbìyànjú láti ta ọ̀kan lára àwọn dúkìá bàbá rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti kọ̀ láti buwọ́lu àwọn òfin méjì kan eléyìí tó di fífọwọ́ sí látọwọ́ ilé asòfin àgbàlẹ̀ yìí látàrí àwọn kùdìẹ̀kudiẹ̀ kan eléyìí tó rọ̀ mọ́ àwọn asòfin ọ̀hún ni wọ́n ti fi àwọn asòfin ọ̀hún ni wọ́n fi ọ̀rọ̀ ń tó létí nínú ọ̀rọ̀ kan eléyìí tí ààrẹ fi léde tí wọ́n sì ṣe lálàyé pé ó ń ṣe ni ó kọ̀ láti buwọ́lu òfin méjèèjì tó sì di kíkà látọwọ́ ààrẹ ilé asòfin àgbàlẹ̀ yìí Godswill Akpabio lásìkò ìjókòó àwọn asòfin àgbàlẹ̀ yìí. Òfin eléyìí tí ààrẹ kọ̀ láti buwọ́lu ọ̀hún láti rí ṣíṣe àtúnṣe òfin ìgbìmọ̀ ìwádìí àti ìdàgbàsókè ọ̀rọ̀ ohun èlò tó fi mọ òfin eléyìí tó ní ṣe pẹ̀lú òfin ilé ẹ̀kọ́ gíga ti forúkọ sílẹ̀ fún ríra ọjà àti ṣíṣe ìṣàkóso ìpèsè nílẹ̀ yìí nínú àtẹ̀jáde ni ààrẹ ti ṣe lálàyé pé òun kọ̀ láti buwọ́lu àwọn òfin náà látàrí agbára ti abala òfin ìkọkàndínlọ́gọ́ta òfin ilẹ̀ yìí tọdún 1999. Wáyé o ilé aṣojúṣòfin ilẹ̀ yìí o ni wọ́n ti bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ làdúrí tó ń ti àkọlù eléyìí tí wọ́n ṣe sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè South Africa. Ilé aṣojúṣòfin ọ̀hún ló wá kọ àbá látọwọ́ àwọn aṣòfin lójú náà àti lè jẹ́ kí wọ́n gbégi lé ìbáṣepọ̀ eléyìí tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì. Ẹ̀wẹ̀ ìsíkẹrin àwọn ọmọlẹ̀ yìí eléyìí tí ó ń kọ́ àṣà wọn kúrò lórílẹ̀-èdè South Africa ló ti gúnlẹ̀ sí pápákọ̀ Murtala Mohammed tó wà ní ìpínlẹ̀ Èkó lọ́wọ́ ilé aṣojúṣòfin ọ̀hún ṣe lálàyé pé èròǹgbà láti lè jẹ́ kí wọ́n wá ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń ṣẹlẹ̀ ọ̀hún ló jẹ́ eléyìí tó ṣe kókó báyìí tó sì di dídàbà látọwọ́ yusuf gagi láti inú ẹgbẹ́ òṣèlú apc tó wá láti ìpínlẹ̀ plateau. Yusuf gagi ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó bani lọ́kàn jẹ́ gbà látàrí bí wọ́n ti ń ṣekú pa àwọn ọmọlẹ̀ yìí lórílẹ̀-èdè South Africa. Wáyé o igbákejì abẹnugan ilé aṣojúṣòfin ilẹ̀ yìí benjamin kalu ló ti rọ àwọn oníròyìn lati ma ri daju wi pe won o fi gba kan bo kan ninu ninu awon iroyin to ba ni se pelu orilede yi kalu lo pa bi yabidun oro hun lasiko I lasiko gba to n foro wiro pelu awon oniroyin to ise la pe agbanrin eleti ijoba ba ti se aseyori lo gbodo di eleti won polongo re ati bi to ba ti ku die ka to na igbakeji abenugan ile asofin ohun lo soro ohun nibi esiso loju awon aladari tun nile asoju ofin ohun o se lalaye pe opolopo awon to da ni orilede Nigeria ngbese to si ye ki awon oniroyin na ko ma fun rere re nje be ba se ndara po mo wa iroyin asale re lati le se radio adaba fe 88.9 Akure ilu lara mokinla wa ta tin gbon sategun baba padade e gbo nipa iroyin le okere abala awon amuludun ton ti iroyin re daraya e ma yin kuro nbe an pada bo e ku kale
1: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
6: Me and Maggi, so good together.

0: àdúrà kẹkẹlẹ
1: ọjọ mọndé
0: ìnira àdúrà wọn máa yọ lórí àdúrà wọn tó wà lẹyìn
1: iléèwé orímọládé
0: ní sábọ
1: ìlú ondo
0: aago mẹrin
1: sílẹ bá àrọlẹ ni
0: lọjọ mọndé yìí bákan náà
1: àdúrà ó tún gbára sọ
0: ní aláàdúrà pẹlẹgrẹnt tó wà ní
1: bàǹjẹ máa rẹ fẹ
0: ilé olújì
1: nípínlẹ ondo
0: ní gbogbo ọjọ túnde
1: àdúrà wọn máa gbìnà yá
0: ní aláàdúrà pẹlẹgrẹnt
1: tó wà ní
0: kájọlọ ju orin
1: níjọba àbílẹ òdìgbò
0: ní ìlú rẹ
1: nípínlẹ ondo
0: aago méje sílẹ ju àbọ òwúrọ
1: ní ọmọ wáyé
0: ní ọjọ túnde yìí kan náà
1: ní ìdánilẹkọọ ọlọrun
0: àti àdúrà tó gbọ́ gírígírí
1: ní aláàdúrà prayer city
0: tó wà níbi mango
1: nílùú ọrẹ
0: aago márùn ún rọlẹ
1: sáàbò méje àṣálẹ
0: lòun
1: fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà
0: 00-3376-2049
1: tàbí
0: 00-2342-0285
1: ṣé òfin yẹn náà aláàdúrà lónìí
0: gbogbo agbára ó jẹ tọlọ́run.
2: wáyìnà júdà náà ò là ó mú lè ga àlébù bó ṣe ò bá ń gbógun bá jẹ́ bá ń gbógun ọmọ ogun ọlọ́run àwa là ó borí.
3: ó dájú àwa là ó borí o.
2: Borí dada.
3: Àwọn ọmọ ogun ọlọ́run èmi ń borí.
2: Ìmọ̀lẹ̀ ni borí òkùnkùn
3: èmi ni ń borí. Ìmọ̀lẹ̀ ni borí òkùnkùn èmi ni ń borí.
2: Ìmọ̀lẹ̀ ni borí.

0: ẹkùn.
1: Gbogbo wa ta fọkuta bọwọ jẹ ma lọwọ láti wákàtí.
2: Recover.
0: Amina.
2: Recover.
0: Amina.
2: Recover.
0: Amina.
2: Recover.
0: Amina.
1: Tó bá dasí pé òkúta kọ́ ni tiẹ̀, lábẹ́ bó tún lè orí, ìkórìíra la dẹ sí ọ, táwọn ń bala rẹ fi adi ọ̀tá rẹ, wá dẹ̀ gbáwájú rẹ kọjá, tàbí ká pàwọn ò tiẹ̀ rí ọ, àwọn ò mà pọ̀ wá ṣọ́ọ̀bù. Níbo ju òun òfò tó sì tilẹ̀kùn ṣọ́ọ̀bù pa. Oo, ẹ̀mí tí ń ṣiṣẹ́ àdánù àti òfò nù ayé rẹ, iná yọ wọlé. Kọjọ́nà, kọjọ́nà, kọjọ́nà, kọjọ́nà, kọjọ́nà, kọjọ́nà, kọjọ́nà, kọjọ́nà, kọjọ́nà, kọjọ́nà, kọjọ́nà, kọjọ́nà, kọjọ́nà.
0: Amina kò bá yẹ kó.
1: A kọ́sítọ́mà ẹ̀tọ́ ti sákòlọ́ kádà wọn padà.
0: Amina.
1: Kádà wọn padà.
0: Amina.
1: Kádà wọn padà.
0: Amina.
1: Ìwọ oníṣòwò tó ń gbọ́ mi, mo súre fún ọ, ó yá kọ́sítọ́mà tójú kọ́sítọ́mà lọ. Kọ́sítọ́mà kan ṣoṣo tó borí ẹgbẹ̀rún kọ́sítọ́mà. Ó yá ká ì rìkọ́fà rẹ̀.
0: Amina.
1: Ká jogún ẹ̀ fún ọ.
0: Amina.
1: A kọ́sítọ́mà tá a tara wọn gòkè.
0: Amina.
1: Àwọn tí ìrajà tán ti tún sanwó ẹ̀ ti ń bọ̀ ara lóṣù tí ń bọ̀ ti sanwó ẹ̀ lẹ̀. Ó ṣe kò gẹ̀ wọn.
0: Amina.
1: Ó ṣe kò gẹ̀ wọn.
0: Amina.
1: Ó ṣe kò gẹ̀ wọn.
0: Amina.
1: Ìwo ń ṣe ọwọ́ iṣẹ́kíṣẹ́ tó ń gbà tó ṣe pé o tún yáwó parí ẹ̀ iṣẹ́ kọ́ yẹn ìyẹn dópin báyìí.
0: Amina.
1: Ìyẹn dópin báyìí.
0: Amina.
1: Ìwọ ni ó ṣe kó tẹ̀sán ṣẹ́ wọ́n fi ọmọ bí iṣẹ́ ṣe tó nìyẹn lómìn ni wọ́n gbé fún. Tó bá pé ọ̀rọ̀ yìí jẹmọ́ lónìí ìwọ ni ṣe ọwọ́ láti wákàtí quotation tó máa ṣe bó ti kó inflate owó tó. Alágbára tí kẹ́ni látara ẹnìkan.
3: Alá.
1: Àgbàlú ẹnìkan fẹ́nìkan ni. Àgbàlú ẹnìkan fẹ́nìkan ni. Àgbàlú ẹnìkan fẹ́nìkan ni. Ẹni tiẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ó yá kápàlí ọlọ́wọ́.
0: Amina.
1: Quotation yòówù tó bá ṣe báyìí ó gbà fún ọ.
0: Amina.
1: Wọ́n gbèsè fún ọ.
0: Amina.
1: Wọ́n gbèsè fún ọ.
0: Amina.
1: Wọ́n gbèsè fún ọ.
0: Amina.
1: Ó di òṣìṣẹ́ ńlá.
0: Amina.
1: O ò ní ṣe jọlúmọ́nù.
0: Amina.
1: Ó di agbaṣẹ́ṣe.
0: Amina.
1: Local government ó pèsè fún.
0: Amina.
1: State ó pèsè fún.
0: Amina.
1: Bá àbàtí ìlànà fún ọdọ́dọ̀ federal, mo súre fún ọ pé àwọn tí wọ́n fi dọ́là sanwó fún, tí wọ́n fi pásítà lè sanwó fún, tí wọ́n fi èrò sanwó fún, ó yá wọ́n á gbéṣẹ́ fún.
0: Amina.
1: Wọ́n á fi dọ́là sanwó ṣe.
0: Amina.
1: Wọ́n á fi pásítà lè sanwó
0: ṣe. Amina.
1: Tó bá jẹ́ wọn mò ń bá wí gbọ́lọ́ tóbi ibi tó ti ń
0: bọ̀ ní.
3: Amina.
1: Má mi sàmì nǹkan mẹ́rin. Ohun tuntun tó òfin ló gbà rí.
2: Lọ́dún
1: a yóò kí ọkú náà wẹ̀.
0: Amina.
1: Kí ló gbọ́ tí mo rí?
0: Ohun tuntun tí òfin ló gbà rí lọ́dún a yóò kí mi kún náà wẹ̀.
1: Ó ṣe bẹ́ẹ̀ tún ilé kan.
0: Amina.
3: Gbà yẹ yóò kí mi kún náà wẹ̀.
1: Betty tóbi fún àlá.
0: Àlọ́ wa ti bẹ̀rù.
1: Àwọn èèyàn pàtàkì tí ó rò pé wọ́n wọ́n lè pàdé ẹ̀ẹ́dọ̀jà alájọṣe lọ́dún yìí.
0: Amina.
1: Kí ló gbọ́ tí mo bí kí ló gbọ́ tí mo bí.
3: Àwọn èèyàn pàtàkì tí ó rò pé wọ́n lè pàdé ẹ̀ẹ́dọ̀jà alájọṣe lọ́dún yìí.
1: Wídàdà wídàdà.
0: Àwọn
1: èèyàn
0: pàtàkì tí mi rò pé wọ́n lè pàdé ẹ̀ẹ́dọ̀jà alájọṣe lọ́dún yìí.
1: Wídàdà
0: wídàdà. Àwọn
3: èèyàn
0: pàtàkì
3: tí
1: mi rò pé wọ́n lè
0: pàdé ẹ̀ẹ́dọ̀jà alájọṣe
1: lọ́dún yìí. La kí ni mo wí.
0: Àánú tí ò kọ́ mọ̀.
1: Kí ni mo wí.
0: Àánú tí ò kọ́ mọ̀.
1: Tí wọ́n bá ń sọ pé àánú tí ò kọ́ mọ̀, àánú tó ṣe pé tí bá ń bẹ lọ́dún èèyàn, ogo rẹ̀ ìṣògo àdúgbò, ibikíbi tó bá dé wọ́n mà pé èèyàn pàtàkì dé. Kódà kókò ní state ẹ̀ kó bọ́ state ibòmíì wọ́n mà pé èèyàn dé. Àánú tí ò kọ́ mọ̀. Kí ni mo wí.
0: Àánú tí ò kọ́ mọ̀.
1: Ògo kọ́ lògo inú ẹbí. Breadwinner lé wọn, o ò tí ì lógo. O gbọ́wọ́ èyí ò bá ní olówó kan òtòṣì mẹ́fà. Àwọn eléyìí náà ni ó fọ ètò ọkọ̀mọ àbúrò ẹ̀wà ètò ọkọ̀mọ ẹ̀gbẹ́ ẹ̀wà. Mágàjì ilé yín tó pẹ̀tọ̀ ńjọ́ alọ kóbì ìyá rẹ̀ níbí àná. Irú rẹ̀ kí tún má ṣe alóore ó sàn jọ ni. Àwọn ọmọ ìmọ̀ ara ń sùkú bó sì ran òun ni ó tà mọ́ rẹ̀. So olówó kan òtòṣì mẹ́fà òtòṣì gbogbo wọn àmọ́ tá a bá fún ológo tí ò kọ́ mọ́. Ọ̀rọ̀ agboolé kọ́ ọ̀rọ̀ agboolé kọ́ ọ̀rọ̀ bùkún kọ́ ó dẹ̀ ń tí ń bùkún yàn ni. Pípàdé tẹ́mi rẹ̀ pàdé ha ẹ̀wù pẹ́jú tó jogún lára bàbá àbí ìyá ọyá bọ́ ọlẹ́.
0: Bọ́ọ̀lẹ̀
1: bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀.

0: tó fa ẹ.
1: Fọ́kọ́lọ́run mi ẹ̀wù ẹ̀wù ìpàjù.
0: Fọ́kọ́lọ́run mi aláàárọ̀, fọ́kọ́lọ́run mi ọ̀ ẹ̀wù kẹwù ẹ̀wù ìpàjù. Fọ́kọ́lọ́run mi ọ̀.
1: Láti inú òfo pọnú ògo.
0: Ẹ mi ìlà.
1: Kí ló gbọ́ tí mo wí?
0: Láti inú òfo kí n tó sínú ògo.
1: Wí kórìlẹ̀.
0: Láti inú òfo kí n bọ́ sínú ògo.
1: Wí lẹ́ẹ̀kan sí.
0: Láti inú òfo kí n bọ́ sínú ògo.
1: Wo bí ayé overtaking wà lẹ́nìwẹ̀ẹ́ ó depend lórí ọkọ̀ tó gbé lọ́wọ́. Tó bá desperate ó lè overtake ẹni tí ń lọ́wájú ó lè bá kó tún yà. Mo súre fún ọ. Àwọn tí wọ́n wú ọ sọ̀sọ̀sọ̀ tá ló ti tán fún ọ, ó padà ràn wọ́n lọ́wọ́.
0: Àmínà.
1: Àwọn tí wọ́n wú ọ sọ̀sọ̀sọ̀ tá ló ti tán fún ọ, ó padà ràn wọ́n lọ́wọ́.
0: Àmínà.
1: Iye ju ẹni tẹ́ ń jọ ń ṣe tẹ́lẹ̀ tí búburú gbà ti sọ ọ́ di ẹni tó jìnnà sí wọn. Kó ṣòro fọlọ́run o.
0: Kókókó sọ̀rọ̀. Kó ṣòro fọlọ́run. Kókókó sọ̀rọ̀.

0: ọ̀nàtọ́dìmọ̀ ọ̀nàtọ́tọ́mí ilá. Gbogbo ọ̀wọ́tí ọ̀nà dìmọ̀. When one door close, another one should be open. Tó bá ní bẹ́ẹ̀, gbogbo ọ̀wọ́tí ọ̀nà dìmọ̀, mo súre fún ọ, ọ̀wá dúpẹ́ kọ́nà tuntun náà. Wà á dúpẹ́ kọ́nà tuntun náà. Ìwọ́tọ́nàdìmá bọ́sí next level.
1: Amina.
0: Jọ́mọ̀ pé òkè ń bẹ lẹ́yìn òkè.
1: Bẹ́ẹ̀ni.
0: Àgbéga ń bẹ lẹ́yìn àgbéga.
1: Bẹ́ẹ̀ni.
0: Lábẹ́ bó tún lórí, ó rí pẹ́ntì lo kílè tó kéré jù mọ́ ọkọ̀ tó ń lò ní ìsìn gan. Tọ́ pé mikra náà ní yangá rẹ, mo súre fún ọ, kọ́dún ìtó kolẹ̀, kọ́dún ìtó kolẹ̀, kọ́dún ìtó kolẹ̀. Wà á fi kọ́kọ́rọ́ jíìpù lé ọ. Ọlọ́run ó fi kọ́kọ́rọ́ jíìpù lé ọ. Alágbára ó fi kọ́kọ́rọ́ jíìpù
1: lé ọ.
0: Sọ pé ó ṣẹbẹ́ lẹ́nu ẹ̀ta.
1: Ó ṣẹbẹ́, ó ṣẹbẹ́, ó ṣẹbẹ́.
0: Alágbára tí gbẹ ẹ̀tọ́ ní fún ni.
1: Alá.
0: Wobí wobí wobí wobí. O lálátìlẹyìn èyàn ò pé o má jẹ èyàn. Alátìlẹyìn àgbà kì í kú.
1: Alá.
0: Alá o tá mo pè é.
1: Alá.
0: Pé dáadáa.
1: Alá.
0: O gbà wù àwọn eléèbó ni wọ́n ní one with God is majority. One with God is majority. Alquran kan wá sọ ní Alquran 3:160 kọ́ ni pé tóun ọlọ́run bá ràn yín lọ́wọ́. Ẹ bá wo Qurani. Quran 3:160.
2: Sùnkùn mú lọ́wọ́ falákọ̀ọ́lẹ̀ balakọ̀ọ́m. Wàyí yẹ kúrúnkùn fa.

0: orúkọ ọlọ́run àjọ kí ayé àsàkí ọ̀run. Wípé ọlọ́run olùkápá ìjọba.
1: Ọlọ́run ló kápá ìjọba, oníṣèjọba tí ẹ dàrú mọ́ lọ́wọ́. Ìjọba sánmà tàbí tilẹ̀.
0: Ìrẹ ni o máa ń fi ìjọba fún ẹni tí o bá fẹ́.
1: Àwọn tí wọ́n fi ìjọba Nàìjíríà lè lọ́wọ́ báyìí, Olúwa ni kọ́ wọn máa ṣe.
2: Amínà.
1: Bẹ́ẹ̀ lórí ìjọba òkè. Pírẹ́sìdẹ̀ntì, Edo ní ìjọba àṣàlẹ̀. Gọ́vnà, Edo ní ìtàbẹ̀ rẹ̀. Chairman Council. Alágbára tó bá jẹ́ tọgbọ́n ìwọ ló lọ́gbọ́n. Tó bá jẹ́ ti ìmọ̀ ìwọ lórí mọ̀. Tó bá jẹ́ tó iye ìwọ ní fún mi. Àdúpẹ́ àánú rẹ̀. Èyí tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí, ẹlẹ́dà jalè padà dúpẹ́.
2: Amina.
1: Rọ ìgbà fún wa.
2: Amina.
1: Ìwọ ló ṣèjọba sánmà méje tí ò dàrú mọ́ lọ́wọ́.
2: Alá.
1: Ó ṣèjọba ilẹ̀ méje kò dàrú mọ́ lọ́wọ́.
2: Alá.
1: Ó ń ṣèjọba ẹranko nugbó láì dàrú. Gbogbo ẹni ń jẹ rọrùn. Ẹja nubú. Gbogbo ẹni ń jẹ rọrùn. Àwọn àlìjànú. Nta lè fojú rí àti nta lè fojú rí. Àwọn ẹ̀dá kan bẹ́ ń sàlẹ̀ odò. À ń kan bẹ́ ní òfurufú. Yárọ́bì. Ọba tó ní ìjọba tí ń ṣe ìjọba tí ẹ̀dàrú mọ́ lọ́wọ́. Orílẹ̀-èdè bá ní tún ṣe.
2: Amina.
1: Bá ní tún tò.
2: Amina.
1: Wọnú àwọn tí ń ṣe ìjọba báyìí kọ́ wọn máa ṣe.
2: Amina.
1: Wọn ò pẹ́ ìwọ Ọlọ́run ló gbọ́n wá gbọ́n wọn.
2: Amina.
1: Ìwọ Ọlọ́run ló nìmọ̀ fún wọn nímọ̀.
2: Amina.
1: Ìwọ Ọlọ́run ló lòye fún wọn lóye.
2: Amina.
1: Tí wọ́n fi ṣèjọba tílu ó fi rojú tí ó fi ráyè. Tẹ́bi ò fi ní pa wá tá a fi ní dààmú. Olúwa kọ́ wọn máa ṣe.
2: Amina.
1: Àwọn ìjì ó ṣe.
2: Amina.
1: Kò ní bàjẹ́ fún wọn.
2: Amina.
1: Alábàá kókọ yín máa ṣe.
2: Amina.
1: Alábàá kókọ yín máa ṣe.
2: Amina.
1: Kí ló má dàrú mọ́ yín lọ́wọ́.
2: Amina.
1: Bó ṣe ń da èkó tó máa da síwájú sí.
2: Amina.
1: Bó ṣe ń lu èkó tó máa dùn síwájú sí.
2: Amina.
1: Ibi ó wá kù sí ẹlẹ́dà kò bá yín ṣe.
2: Amina.
1: Látọ̀dọ̀ ọjọ́ba àgbà kó ṣe wá.
2: Amina.
1: Ẹ̀jìnà kókọ yín máa ṣe.
2: Amina.
1: Mo wá béèrè fún orí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ìjọba inú ilé ẹni kọ̀ọ̀kan yàtọ̀ fún ti federal yàtọ̀ fún ti state yàtọ̀ fún ti council. Ìwọ náà ń ṣe ìjọba inú ilé rẹ bàbá ìyàwó àtọmọ ìjọba ni wọn náà ń ṣe òun tó bá pọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ agbára àtúntò kó wọlé rẹ wá.
2: Amina.
1: Agbára àtúntò kó wọlé rẹ wá.
2: Amina.
1: Àwọn ìyó ti ṣe.
2: Amina.
1: Nàìjíríà mọ́jà arógun bẹ̀.
2: Amina.
1: Má fi yàn mú wa.
2: Amina.
1: Mọ́jà àrídàmú.
2: Amina.
1: Etí ń ṣẹlẹ̀ alábọ́ra ṣẹ́gun ẹ̀ fún wa.
2: Amina.
1: Orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀.
2: Amina.
1: Ẹni tí ń sọ̀rọ̀ náà ni Ṣéhù Bùlá Aminu Ọládùá aláṣẹ àti olùdásílẹ̀ ìjọ Ọládùá Sheriff Dinin Islam. Ìjọ tí kì í ṣẹbọ tí kì í ṣoògùn ẹbọ ń bẹ lọ́dọ̀ àwọn tí ń ṣe ògùn ń bẹ lọ́dọ̀ àwọn abéṣùmulẹ̀. Àwọn ànábì Ọlọ́run kì í ṣe ẹni ó rán wa ń ṣe òpè káwọ ṣe àdúrà là ń gbà lórí gbogbo ìṣòro tó bá rí bẹ́ẹ̀ pèmí lórí aago bó o bá ní ìbéèrè 08033762049.
3: Àdúrà nígbà agbára kọ́ ẹ̀dá tí bá ń gbélé ayé láì mú àdúrà mọ́ ọmọ kò yẹ ká tó o. Adájọ́ bí Sheik Bílíọ̀nù Ọlá àdúrà tó fi bí àwọn ètò àdúrà kẹ́kẹ́ lẹ̀ ọjọ́ Mọ́ndé ìní náà àdúrà wọn máa yọ lórí ilẹ̀ àdúrà wọn tó wà lẹ́yìn ilé ìwé orímọ̀lábẹ́ ní Sábọ́ ìlú Ondo aago mẹ́rin sí lẹ́fà àrọ̀lẹ́ ni. Lọ́jọ́ Mọ́ndé yìí bákan náà àdúrà ó tún gbára sọ ní Ọlá àdúrà pẹ̀lú tó wà ní Bánjẹ́ Marẹ̀fẹ́ ilé olújì nípínlẹ̀ Ondo. Ní gbogbo ọjọ́ Tuesday àdúrà wọn máa gbìnà yá ní Ọlá àdúrà pẹ̀lú tó wà ní Kẹ́gbẹ́lọ ojú orin ìjọba àbílẹ̀ òdìgbò ní ìlú Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo aago méje sí mẹ́jọ àbọ̀ òwúrọ̀ ní ọmọ wáyé ní ọjọ́ Tuesday yìí kan náà ní ìdánilẹ́kọ̀ọ́ Ọlọ́run àti àdúrà tó gbóná gírígírí ní Ọlá àdúrà prayer city tó wà níbi Mango nílùú Ọ̀rẹ́ aago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje àṣálẹ̀ lòun. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00-3376-2049 tàbí 00-2342-0285. Ṣé ìwúlẹ̀ nínú ọ̀rọ̀ àdúrà ló ní gbogbo agbára ó jẹ tọ́lọ́run.
4: Baba kere wa de balẹ kasagua lori itọju ilera ati ailesedede ọlọmọ okunrin nikan soso chai chai chai idunnu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le du be lo simi jakuje debi pe o ti wa so eda kure te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori ailesedede tin bo ofira idakole arara ti e kosun lo opa eyin dudun ara tita ara gbigbona inu kikun inu kekun aya tin lu pipi pi ma le gba se o wa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa wa pe mi de be
5: bazo olo ma jarogun aiso
6: Moki onile moki alejo ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogba aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to ba le ma ba iwo olomokunrin ja kan si mi
7: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
6: phone number mi 08164122777
8: kila amo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan okunrin re ko le ma gbera dada ki ago re ko le ma kan bi ago ki e sara re ko le ma gbera abi oruko ti e ti e tiri pada si boda asuke asuke niwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso eguje egu o saje osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable to ti ma ba won se boya omo ogoji odun ni eni adota odun ni eni ogota odun ni eni tori pe e sara re ogbe la dada agbore o le kan bi agbo abi e sara ti re kere ju ojo ori re lo ada fon re o le gbe la dada ma fi degula
6: baba kere
7: wa kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street Akure
8: ibenuwa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo igba e ri keri ka la nro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi biri so fi resi ko po to ba bi dagula o le pe mi sori ero bani soro mi
6: 08164122777
8: boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi to ba ire se eyo ti e a ma ta a ma yun e boya ara ta eni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro eni orikerike ara nro eni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe ni ja ninu isu ara ni iye olomokunrin ni pe ko jilo wuro ki kan omokunrin re ko duro dede to ba ti pe kan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe ni ja ninu isu ara ni se mo pe ogogo wa ninu moto ti a n pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni ipenija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se nse ibi to mi n gba wole omi o ni le gbabe wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu iso ara omo olomokunrin iso ara kan wa to n sise pato ti iso ara yi to ba ti ni ipenija o ni olomokunrin ma di boda sukesuke abi iwo ti e ni aisan ti a n pe ni arun jedijedi to ba fe se gaati e nkan ma jade nibi gaati e o ma fo ti sinu iru nkan bayi yoo da kan si mi
6: baba ngana baba kere
7: wa kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
8: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba n se wo olomo okunrin ninu agbo ara ninu isan ara olomo okunrin nikan ni mo n pe o
6: phone number mi 08164122777
8: agbo marugo takebe ohun ni agbo ti emi n gbe kakiri ti olomo okunrin to ma le dangajia to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re n wu ni o le sun daada bo se n sun tẹtẹlẹ gbogbo oru nkan bayi ko da elomi to ba loogun lọwọ asise ti ogun ba tan a tun pada si bo se n se ni iru nkan bayi ko da a ni lati se ayẹwo ka le mọ iru ogun to ma ba e lara mu ti irin ajo ọsẹ kan ti o fi ni di ọdun kan mu e lọwọ ti o ba wa si ọdọ wa ti a ba bere lọwọ awọn to nilẹ a mọ pe nkan bayi lo n se o ka to mọ ogun ta ma fun ọ awa kii n se eyi awa kii n se ohun itọju ọlọmọ ọkunrin nikan ni ti ẹ ba ri ọlọmọ obinrin ni ọdọ mi boya o wa nitori ọkọ rẹ
7: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
6: baba ngana baba kere wa phone number mi 08164122777 08164122777
9: 27 77.
10: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
11: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
10: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
11: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
10: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
12: Offer valid while stocks last.
10: Me and Maggi, so good together.
13: So èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
14: Ètò ìgbéyàwó láyé.
15: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
16: Kí ló ṣẹlẹ̀?
15: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
13: Ní tòótọ́.
15: Káṣá sọ pé o ti rà wọ́n àbí.
13: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
16: Èmo ló tún jẹ́ CDK báyìí.
13: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ lọ.
15: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
13: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
15: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
13: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
17: Ẹ pè CDK sórí 0707 454 3005.
16: CDK, sanwó díẹ̀.

0: Guy, why you dey smile like this? Wetin happen?
1: Cause I don't win trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
6: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó, onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà. Akẹ́ìndégbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkàn kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dínà ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
7: Elédùmarè mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú ńbẹ̀. Kí lè ṣe mi Elédùmarè ṣàánú mi.
8: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dé báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú?
7: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kodò. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá lékenkà. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ̀.
8: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ni kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá. Ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ lọ.
7: Ìwọ́ tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń dun ta náà ni, bó o ti sọ léṣì náà nu, o tún ti gbé e dé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè gbogbo ògbàntí ẹ. Ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gáza o, má jẹ́ nǹkan ra tèmi mọ́ o.
8: Jẹ́ ń tún ajá ẹ sí. Bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
7: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi, ṣùgbọ́n níbo o gan lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
8: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
7: Ó dáa o, jẹ́ ń dán wo kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wò báyìí, òun ló bí yọ kẹ́rẹ́.
8: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀, dán wò lónìí kó o rí pé rere ni Olúwa.
7: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí, òun ló mọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
8: Bàbá àbejì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè perégedé ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi lò ń tẹ gbà.
9: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yàn kan. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yàn kan ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o, ẹ̀yin àgbẹ̀ oníkòkó. Ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kérè oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì à ati koko rira ela mo je o ani sase daru
6: irorun la de fun gbogbo eyin agbe oni koko oni tomato ati ata agbe oni kokumba akainde gbegban ogun korikori ikore onle won o ba won o gba towo won se ti lo ogun ikore ri eyin ta ti lo ri e gba e lo lo wo ke pada wa royin oko korikori de ise bi merin lo ma se fun koko ki je ki koko pala ki je ki koko ri a ma je kon menu koko tobi ko yo mo daada ko tun lo rin gbogbo rug ati carpet ara koko lo ma si danu gbogbo ere oko to wa ninu oko koko ta ba nlo ikore si ni o ma je lara afani ara ogun ikore e lo lo ogun ikore loni ke jaro mi e le ri ogun ikore ra ni gbogbo bi ta tin ta oju lowo ogun korikori akiyi to kere ma didun obe ikore lagba ile ise choice agrochemical limited awon ni won se ikore
10: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, e wo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, ti e kan sun lo ni.
11: Aba, ajo ko ti gbo ni, nipa 24/7 Aba Make Sure. Koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gba lode. 24/7 Aba Make Sure. Ko lo ti nu rara. O ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu. Logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nada ki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija o si always guide me
12: How much are you going to learn your metal?
13: Oh, Bella Bini, is your own Sarah and now money. Probaji, Ubala, Maromi, Sarah, your mafa, Miso, Lati Barai, DDS, No Maromigo, Debbie Pay, your labor, a monk, and let you know me, my uncle, a chance, a meeting, my coming go, Oda, Rosu, Dede, oh, that must be your Jubilee and Jew, Rona Bayoje, I own with your wasumi. I
12: go here, she losing Jalope. She woke when you papa broke you. Goni ogulugbo ade tun fi wi atego so ma ara aye lore lori eyike yi isoro tun jo mo idalenu iwo na gbianju ko si ba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode tun fi wi atego sewu san
14: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo nki yin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 dudu yemi len opposite oye mekun grammar school ni ilu akura boyo fe bere nkaka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lo lori ati pe kini ile ise baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ateyi to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi o ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati ronun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wora wa ni ran iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 0706460649 0706460649 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gege bi epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won a lo gorun odun won a lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba si ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ba fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pa wo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se ara wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yemi Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia odi
15: Oma ti de o ti ko wonlu patam pat orisirisi sola dogode patam pat
16: patam pat tu ti de pelu the best solar energy supplier 201,999 naira e wa ra sola to ma gbe gbogbo ile yin ati tv ati fan ati nota won mo ma fi kawe pelu gbogbo eroja le to ku be ni oni 310,999 tun be to ma da won eroja yin fun wakati to po best leyi to nge free time be pelu just 1 million naira na bo bakane ni patam pat tu de pelu CCTV leyi te ma fi wo ile wo office wo bi ise tabi gbogbo adugbo lori phone yin for security purpose promo nlo lowo bayi o just 53,999 foto ni two camera sugbo just 32,999 foto ni camera kan e ma bo ni new office patampa to kale saarin yellow house rekabi ti weba bank lo bade sida road agure telephone 070-6642-3064 eku dede asiko yi ibi fi o la ti ba igi ogan wo ibi sakata para la ti ba won oro agbasanko gbogbo awon kan to se pataki to mo eniyan nlo ni sata waye ni pataki oro sola ati phone ati freezer ta won kan mi to se pataki tori e la se wa gbe part and part to je olotu fu gbogbo nkan won yi wa sori eto lati wa so awon kan ti won tun kode fara ilu
17: Ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lo fe laptop to be latori bi 80,000 naira that is 79,999 see 120,999 soke ben ati awon brand new phone to be latori 85,999 see 101,999 soke e o ma gba fans si ni ofe
16: ah obe mani ye
17: Any laptop, any printers, any Google computer materials. The buffet, Lottery accessory phones, the Google lower, Emma Bonnie pattern part. Lako street light today, Lati enhanced security materials. Laye Kaili, I want street light in Yabe Lottery 27,999. See, I won't be 30,000, 40,000, Google lower, Lodo one. You know, to what I see, Bell, I need solar CCTV cameras. Lottery 25,999. I want solar CCTV cameras. Single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa. Gbogbo package to ma lo battery. Ke to ma fi so bi ni bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks to lo orun directly. Eh ni the NEPA. Lori awon solar systems wa. Ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won. Ba fi de gbe fan won. A tun wa ni to je pe o tun ni bulb ko si pe mo nlo le iwe ko ni na kon tun le yo lo library won le gbe kiri so ko si essence pe mi ri na kawe mi iyen 150,000 naira ni atu wa ni eledo egbe myself and my family oni 251 oni 300,000 wa oni 500,000 wa ni solar ni lati do the normal part and part multipurpose multipurpose lori laptop lori solar lori phone
16: e je ki awon eyan mo ibi te kale si
17: a wa ni number 49 obade shida road ni part and part complex our laarin wema bank obade shida ati yellow upstairs to nje rica beam to je former lako e ti ri wa me
16: kila won kan mi te tun ni bayi
17: photocopier machine printers freezers
16: o wa dabi 70s dabi shelerance leko ni
17: e se yen nkan o gbogbo eni ti to le leti mo solar materials lati ori controller lati ori ion to je ti solar to tun do nepa lati ori fluorescent light to mama lo ina kekere ele to wa yam lenu ju won lo foye bi ye gba meter ele me atun ni on da generator nigba
16: to
17: ye pe
16: to je pe owo ti o fi ra meter tabi ba na lori e tabi re ko generator yo ju ilopo ilopo owo ti o fi ra solar
17: ele to wa je ba ma re pe ta ba tun wa lo ni freezer o wa o depend lori site freezer ye iyan to ba nlo freezer meje o le lo se ile ta gbe freezer kan e ri oni 1 million naira e ri oni 800,000 to ma gbe freezer yin even e ma ri oni 600,000 ta gbe freezer yin ta ba dodo wa a o so fun yin better te ba ni isu pelu solar yin e le kan si wa a wa ba yin wo a mo awon ko to ye ke se a tun ma se swapping and se upgrading elomi ti le ra solar kan tele to wa nlo ti o gbe to ba pe wa a wo a o ba upgrade e a do wo kekere mo a fi gbe nla gbogbo ko ta nso ro yin atori laptop atori solar atori phone even te ba fe se repair phone yin laptops yin e ma bo to ara won ba yin se ni number 49 part and part complex to wa laarin wema bank branch ati rikabi mouse o je yellow upstairs obade shida
16: to ko ni ju bayi lo fun ti akoko ye to mogun olupomi lo ko temi e se people
0: Guy, why you dey smile like this? Wetin happen?
1: Cause I don't win trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
18: Ilé-iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́. Ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
10: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
11: Abba ajo oko ti igbo ni nipa 24/7 Abba Mixo kọrọjọgbọ oògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mixo kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbò ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixo gbogbo ìgbà.

0: tá bá ti ń gbọ́ ìdáwà ìdá òsì always guide náà ni. Guide ara rẹ dáadáa, ó ṣe pàtàkì, ó ṣe kókó.
1: Ìwà ìkàkùnpẹ́ ara mi yé máa lọ́wọ́. Ìwà ìkàkùnpẹ́ ara mi.
0: Gbogbo ibikíbi o náà lẹ́ti lè rí 24/7 Herbal Mixture. Ẹbí èrè ẹ̀ ládùúgbò yín, níbi tẹ́ wọ́n bá ti ń tà á, ẹ̀yẹ́ sọ pé ẹ fẹ́ ra 24/7 Herbal Mixture. Ẹ rí ń bẹ̀. Àwọn tí ọba tí ní ẹ sọ fún wọn pé wọn ò tí lójúlówó nù. Ọjà wọn ò tí pé.

0: pẹlẹpẹ lomi lọjọ wípé kò lè bẹrẹ mọ kí mọ fọ mẹyìn kiri ni. ẹ sì mọ̀ wípé tọ́ba ń sọ pé agbára ọkùnrin ó ń bẹ lẹ́yìn náà o. bẹ́ẹ̀ ìyẹn bá jẹ nǹkan tó bẹ̀rẹ̀ sí jẹ nǹkan tó dùn tó mu nǹkan tó dùn ó nílò láti ṣe kíni kó flọ́ọ̀ṣẹ́ ẹ̀.
1: lọ́wọ́ rìkíṣí pẹ̀lú ọ̀tẹ jẹ́ǹbẹ̀lẹ́kún ìwà ìka pẹ̀lú ọ̀tẹ.
0: èyí náà ló mú kí 24/7 abamijọ kọ́ wà ń gbòòrò ayé fún lílo ọkùnrin àti obìnrin.
2: ìwà ìka kò fẹ́ ara mi.
0: kódà àtọmọdé àtàgbàlagbà ló lè lò ó. wọ́n ní kò lọ́tí nú rárá kò ní ọtí rárá nú ni. ẹ jẹ́ ṣé báyìí ká dókè lọ́hún tá a bá padà dé ká wá bọ́ sínú ẹ̀ gan nísànsàn. ẹ mọ̀ pé ní abala àkọ́kọ́ ọ̀hún àmọ̀ràn ní sókè náà láàfúnra wa. tá a bá ti fúnra wa lámọ̀ràn tán á wà bọ́ sí abala parí òwe yìí. mo ń padà bọ̀ ẹ kó kalẹ̀ ẹ mọ̀yìn kò ń bẹ̀.
3: ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
4: abba aṣọ òkú tí ìgbọ́ni nípa 24/7 abamisọ kọrọjọgbọn ogun ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abamisọ kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamisọ gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
0: ìjáwá ìjà òsì always guide náà ni gbogbo ẹyin tí ẹ bá fẹ jẹ alágbàtà fún iléeṣẹ tó ń ṣe gbòógì 24/7 abamijọ ẹ máa pe nọmba 091-60-62-62-53 091-60-62-62-53 ohun gangan náà ni nọmba yẹn.
5: Ọlọ́run tí ò fọ́ta lọ́rọ̀ sọ́la.
0: Gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà.

0: kẹ́ ẹ jọ sọ̀rọ̀ papọ̀ kẹ́ ẹ wá di alágbàtà. Ó sì jẹ́ pé yín fẹ́ jẹ́ alágbàtà kan gbòógì. Lágbègbè yín ni.
1: Orí tó ti fọ́jí fọ́pẹ́ kakẹ́ ní.
0: Kò sí wàhálà, ẹ pè nọ́mbà 091-60-62-62-53. Ẹni kí n tó pè lẹ́ẹ̀kan sí àbí. 091-60-62-62-53. Gàgà náà ni nọ́mbà yẹn.

0: Hello, Ekalo.
1: Hello.
0: Ekalo.
1: Ekalo.
0: O ko yin be tin pe wa?
1: Ajayi lati ore ni o.
0: Ajayi lati ilu ore.
1: Beni.
0: Ija wa ija o si.
1: Always guide ni o.
0: Se n guide ara yin.
1: Agbara Olorun.
0: Dada bi.
1: Beni.
0: Oda na, oya egbo o. Ah, egba owe yi.
1: Ẹ sáwo.
0: Ẹnìkan ní ìlànà.
1: Igba èèyàn nítọ̀. Nítọ̀.
0: O nítọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹgbà. Torí mo rí, mo wo nù ràn pé ẹgbà.
1: Ẹ̀dẹ̀ ríran. Mo ní ìní
0: bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Àti pé kèèyàn sọ wípé ẹnìkan ní ìlànà ẹgbẹẹgbẹ̀rún ẹ̀dá ní rìn àbí ẹgbẹẹgbẹ̀rún ẹ̀dá ní tọ̀ àbí ẹgbẹ̀rún èèyàn ní tọ̀ nǹkan kan náà ni. Ó yẹ fún mi nọ́mbà yín.
1: 081. 39.
0: 081-39.
1: 26.
0: 28.
1: 55.
0: 2855. Kí lẹ pọ́ kọ yín lẹ́ẹ̀kan sí?
1: Ajayi láti ọ̀rẹ́.
0: Ajayi láti ọ̀rẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun. Ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Mixture.
1: A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ gbòógì 24/7 Mixture. Wájúwájú ni wọ́n mọ̀ lọ.
0: Àmì.
1: Àdìrẹ́yìn wa máa rí ṣeun.
0: Àmì. Ẹ ṣeun o. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Ọ̀nà àti ìrígbà yìí ló fẹ́ mo máa.
0: Ọ̀bẹ́yìn Ajayi láti ìlú.

0: Hello, hello.
1: Hello.
0: Oruko yin ba tin pe?
1: Hello sir.
2: Hello,
0: e kale. E kale o.
2: Yes sir.
0: Oruko yin ba tin pe?
2: Abdulatif, Lati High School.
0: Lati High School.
2: Then.
0: Ida wa ida o si?
2: Always guide me.
0: Ashiri koko.
2: Aja ko ni o tu.
0: Ro. Eh?
2: Ashiri koko.
0: Eh. Oya.
2: Ko le ti loju aja.
0: Ha. E wa loju ona. Sugbon ni bon se mo gbegun. Oya.
2: Ashiri koko.
0: E wa loju ona o. Mo kan fe ke gbegun dada ni o.
2: Ashiri koko.
0: Ẹ dúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 abamijọ.
2: Mo dúpẹ́ lọ́wọ́ ilé gbogi tó ń ṣe 27 abamijọ.
0: 24/7 abamijọ.
2: 24/7 abamijọ. Mo dúpẹ́ lọ́wọ́ wọn.
0: Ẹ ṣeun. Kí lẹ gbọ́ kọ yín? Àmì àmì àmì.
2: Abdulatif.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ já máa lọ. Àsìkò tí ń lọ nù. Àwọn méjì náà ti láǹfààní àti jẹ lálẹ́ òní. Ọgbẹ́ni Àjàyí láti ọ̀rẹ́ Abdulatif láti High School. A máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ètò lónìí. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abá Mixture. Ẹ máa pe nọ́mbà 091-60-62-62-53. Ohun gangan náà lọ já sí ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abá Mixture. Ẹ má gbàgbé ládùúgbò yín, ẹ̀yin náà lè jẹ́ alágbàtà ńbẹ̀. Ẹ̀yin ẹ pe nọ́mbà bí ó ṣe dọ́dọ̀ yín. Ìrọ̀rùn lọ́bádé. A mọ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Tá a sì mọ pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọpẹyẹmí jọ ọ̀ọ́dá òun náà ló kọ tèmi jẹ́ o. Ọgbẹ́ni olówó kan dé wọ́n ti wà ń lé agbára. Ọdọ̀jọ́ mẹ́jọ tá a tún mọ pàdé. Ire o.
3: Mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
4: Abba ajo oko ti ibo ni nipa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
5: Guy, why you dey smile like this? Wetin happen?
6: Cause I don't win trip to go abroad.
7: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
8: Thank you.
1: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

bá jẹ́ pé orin ọ̀fẹ́ ń gbowó kó tó dọ́dọ̀ ẹni láyé, kò ní kan irú àwa. Bàbá mi ò lówó lọ́wọ́ tó lè fi rà á. Màmá mi ò lówó lọ́wọ́ tí wọ́n lè fi rà á. Ipá mi kọ́, agbára mi dẹ̀ kọ́ ni. Àánú ni mo rí gbà. Lọ bẹ́ẹ̀, àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ fọhùn òòrùn dé. Òòrùn fi ìmọ̀ hàn, kò sí ibì kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ èrò wọn. Èrò wọn la gbogbo àgbáyé já, òun sì dé òpin ayé. Dayo, olówó kan dé ní lórúkọ tèmi. Mo ń kí yín káàbọ̀ sórí ètò àsìkò mi fún tálẹ́yìn. Ètò tòní máa dùn.

0: ọjọ́
1: kì í wò bá wa ṣe ń wò kì í wò bá wa ṣe ń wò kì í rìn bá wa ṣe ń rìn kò kì í gbé bá wa ṣe máa ń gbé ọwọ́ ta máa fi mu kọ́ lòun náà máa fi mu o gbogbo ìṣe gbogbo bó ṣe ń ṣe ó yàtọ̀ pátápátá sí tiwa olúwa àyàfi ìwọ lẹ́yìn rẹ ọlọ́run ìwọ náà tún ni ọba tí ò ní níwájú tí ò ní lẹ́yìn ayé fara tí ó dúró kò fara ti nǹkan kan lẹ́yìn rẹ ìwọ náà ló tún kù.

ẹlẹ darapọ mọ wa lori itakun ayelujara ikanni ibanidọrẹ Facebook dayo olowo kan de asiko mi iyen lori Facebook niyan a o ma rira wa wo bi iran olohun ma mọmọ fi awon kan pamọ ka yo ma ba fi won pamọ o o ma je ki enikan o jiya die ko ma ba jiya yeraye ṣùgbọ́n tó bá ń ṣe rere àwa èèyàn a máa rò pé ó ń ṣe bí láwọn ìgbà kan tí olúwa bá ń ṣe rere èèyàn a máa rò pé ó ń ṣe bí èèyàn wọn máa wò wípé kí ló dé ó ṣe jẹ́ mi náà ìbá má ti jẹ́ kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ yé e torí ọba tó ti mọ òpin láti ìbẹ̀rẹ̀ ni. Fún díẹ̀ yìí kò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ kan wò gbogbo bó bá ṣe ní kó rí náà ló máa rí o gbogbo bó bá ṣe ní kó ṣe náà ló máa ṣe o bó ṣe rí gangan nìyẹn máa jọba lọ olúwa lájùlé ọrùn gbogbo báwa gan ṣe ń ṣe lápá bí

0: bó ṣe rí gangan nìyẹn. Nígbà tán bá níwọ nìkan ló mọ̀ ọ́ ṣe.
1: Tí ò fẹ́ kí Dáfídì dáàfin.
0: Bó ṣe rí gangan nìyẹn.
1: Iṣẹ́ ní jọ̀wọ́ kíyè.
0: Bóyá yìí ń ṣe ìṣe ẹ̀rọ rédíò yín ṣé kí n má tàn yín. Àdàbà 88.9 FM náà lẹ̀ ń gbọ́ ń sìn. Àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́ tèmi dayọ̀ lórúkọ tèmi olówó kan dé.
1: Àyànfẹ́ máa jáfara.
0: Má jáfara. Wọ́n bá níwọ nìkan ni.
1: Àyànfẹ́
0: máa wẹ̀yìn.
1: Sátani ń dọ̀ọ̀dẹ̀, ayé máa ń dọ̀ọ̀dẹ̀, wọ́n fẹ́ ṣubú rẹ̀.
0: This is ever.

0: tó bá jalè ni wọ́n ń pè ní jàgùdà. Òun yìí náà ni wọ́n ń pè ní alọ́kó lòun ó fi gbé bẹnu. Kiri ní di ọ̀kẹ́ àti gbé wiri. Ibi àfọwọ́rá ni olè ti bẹ̀rẹ̀. Ó tó débi fẹ́wọ́fẹ́wọ́. Nígbà tó bá máa yá débi kólékólé.
1: Ọkọ̀ tó fara hàn bí ọ̀rẹ́ ọ̀tá ni wọ́n ṣe.
0: Gbogbo ẹ gbogbo ẹ àdàpé olè náà ni.
1: Bàbá tí mi lẹ́yìn yẹ o, kí má ṣe pé sájò.
2: Bàbá tí mi lẹ́yìn dábọ̀ ilé.
0: Ọ̀tẹ̀ ní jẹ́rì kíṣí. Ìkíṣí ní jẹ́rì gímọ́. Iye wọn ló ń jẹ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kun. Gbogbo ẹ, ọmọ ìyá ọ̀tẹ̀.
1: Bàbá rọ mi lágbára o, kí má ṣe pọ́kùn lọ.
2: Bàbá tí mi lẹ́yìn.
0: Wọ́n pè dìdìrìn ní rìndìrìndì. Ó ní sùgọ́mù lòun jẹ́ àti sùn ẹ̀gbẹ́ àti òmùgọ̀.
1: Òye

0: ká lè dáta ara ẹni. Bí ọ̀jọ̀gbọ́n bá ń gba ẹnìkan lọ́nímọ̀ràn, ó yẹ kó lè mọ tara rẹ̀ gbà o. Bẹ́ẹ̀ ọkùnrin kúkú ni mí, mo mọ ohun ọkùnrin ẹgbẹ́ mi lè ṣe. Mi ò gbọ́dọ̀ fọwọ́ bo irọ́ lójú. Mi ò gbọ́dọ̀ fi òtítọ́ pamọ́ síkùn láì sọ́nà o. Bóyá ń lẹ mọ̀ pé ọkùnrin lè torí abo síwín, ọkùnrin lè torí ìbà dídára rẹ̀ ní gbèsè. Ẹ má máa wò pé ọ̀rọ̀ wo ni bọ̀bọ́ ẹ̀ tó mú wá lálẹ́ yìí.
1: Ó wà lọ́wọ́.
0: Kí ló ṣe ṣe tó ṣe ohun àtàwọn ọkùnrin ẹgbẹ́ ẹ̀? Wọ́n lè wẹ̀ lódò ìbàjẹ́ nítorí ìgbádùn ara. Abo làgbà náà ẹlòmíràn. Bí ọkùnrin bá ṣiṣẹ́, ó ṣiṣẹ́ ọba lógún ọdún. Tí kò bá fi owó lu nǹkan yọ, tí kò sì pààrọ̀ ẹ̀wù lódì di oṣù mẹ́fà, ó ga o. Ẹ jẹ́ ká béèrè wò ná, bóyá onítọ̀hún bá wọn ná.

0: gbọ́ bó ṣe ń dún. Ọkùnrin kì í ṣòwò àlè káṣọ rẹ̀ ó yàtọ̀. Egbò má dákokò. Àwa ọkùnrin míì a máa ti ya nǹkan o. Ọlọ́run máa kú sùúrù o. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ẹ sùn, ẹ má má sùn. Ìyàwó ń gba àwọn èlò bọ́.
1: Ẹ̀dá ò fẹ́ kára mọ́tò kápọ́lé. Ṣé o sẹ́ni dọ́dún mọ́?
0: Ọkọ ń kówó ọbẹ̀ falẹ̀. Ọkọ jọba ilé tán, ó tún ń ṣẹrú ayé kiri. Òrìṣà onílé kì í tẹ̀lé èèyàn. Oṣù ọwọ́ alẹ́. Máa gbọ́ bó ṣe ń dún. Chief Commander Ebenezer Obey. Bóyá iṣẹ́ ń ṣe ẹ̀rọ rédíò yín, Àdàbà 88.9 FM náà lẹ̀ ń gbọ́ o. Àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́ báyìí, Dayo Olówó Kandé lórúkọ tèmi.

ká kó sì kẹ́ ìyàwó tó fẹ́ kò mọ̀ kan raṣọ fóbìnrin ìdákọ́ńkọ́ ọmọ ń gbóná ẹyin nílé bàbá ọmọ ń kiri lọ ó ń mutí yó tán ó ń kiri bí egbére ó ga o a kò lè ṣọ̀kanjú wà ká má mọ́ àfi bí a bá rẹ́ni wí fún ni wọ́n bi mí pé àwọn wo tiẹ̀ ni ọkùnrin márosẹ̀ ìbéèrè ni mo ní àwọn ni ẹni tí ẹyin jó obìnrin ti jẹ ní gbèsè ẹyin jó obìnrin ti jẹ wọ́n lógún débi pé wọn ò dẹ̀ ro nǹkan míì mọ́ àwọn ní akọ̀yìn sí obìnrin ti jẹ́ nǹkan kan lójú wọn òun á fi rushing ti ìbàdàn bóbìnrin rèkó wọ́n good níbi ká fi ayọ́kẹ́lẹ́ ṣiṣẹ́ ẹbí torí àgbèrè ra mọ́tò sójú ọ̀nà níbi káwọ̀ tún káwọ̀ sí títí ká fi mú ọkọ̀ gbá nǹkan ọ̀pọ̀ èèyàn ló ti ṣe bẹ́ẹ̀ sọ ẹ̀mí nù tí wọ́n ti fẹ̀mí ara wọn ṣòfò ká pàdé abo lọ́nà ká wò òfin kọlọ́mọgé ó kọjá tán ká fojú máa lé e lọ ọkùnrin míì awo obìnrin fẹ̀fẹ̀fẹ̀ bí ẹni fojú kan màléka o gbogbo adélébọ̀ tó róṣọ fìdíṣẹ̀ sí gbogbo wúndíá tó wọṣọ alájere gbogbo onígèlè ara gbogbo ẹlẹ́yinjú ẹgẹ́ gbogbo ẹlẹ́nu pupa gbogbo ẹ̀ gbígbé ni láàrin ọ̀nà wọ́n á ti ṣèṣì gbé ìyàwó ọ̀rẹ́ wọn rí wọ́n gbégbégbé o wọ́n á gbé mọ̀lẹ́bí wọn bá a pè wọ́n ní gbọ́mọgbọ́mọ ṣó léèwọ̀ ni bí ọkùnrin ṣòfin àgbèrè dájú fúnra rẹ̀ náà ló máa rú bí ọkùnrin bá pẹ́ bó gbẹ lápò ẹnu omi àgò bí ọkùnrin gbẹ lápò tí kò ní tọ́rọ́ lọ́wọ́ o tó jẹ́ pé agbára káká ló fi ń jẹun tí gbèsè ń bẹ lọ́rùn bí ilẹ̀kẹ̀ síbẹ̀ irọ́ ńláńlá ni yóò máa fi yọnu lójú abo gbogbo ẹni tó ń mọmọ ọlọ́mọ mú wá ṣẹ́yún ènìyàn tó mọ bọ́n ṣe máa ń fìyàwó oníyàwó ṣàtẹ̀gùn bọ́jọ́ pẹ́pẹ́pẹ́ bí ká tọ̀run bọ̀ wáyé ọmọ wọn yóò padà gbẹ̀sán náà lómidan wọ́n á gbẹ̀sán lára ọmọ wọn lómidan ẹ̀kọ́ kẹkúrú kọ̀ mi tì í ṣùgbọ́n gbogbo ọkùnrin kọ́ ni mò ń bá wí o àwọn tọrọ ọkàn báyìí yóò ti máa kéètù nínú ooru ṣé bí a bá yọwọ́ àwọn wọ̀nbíà tí a bá yẹjú àwọn èké ó yẹ ká ya ẹni náà kó fi ṣẹ́yìn ni kíyàwó mọkọ rẹ̀ náà láláfẹ̀yìntì ọ̀pọ̀ ìyàwó tó ṣe é wò tí wọ́n dùn rí lójú yẹn bóyá lẹ mọ̀ pé ọkọ ní ń bẹ lábẹ́ aṣọ fúnru wọn bó ṣe rí gangan nìyẹn àwọn ọkùnrin ló jáde lónìí mi ìwà lè sọ o bóyá táwọn obìnrin máa tó jáde náà máa gbọ́ bó ṣe ń dún.

我要像烦你，哎。我嘛说我嘞。àwọn kankan wà tó jẹ́ pé bá a bá jókòó tá a bá wò dáadáa òdìgbà tí wọ́n bá sọ fún wa ó yẹ ká mọ̀ pé ọlọ́run ọba ló wà nídìí ẹ̀ kì í ṣe èèyàn fún àpẹẹrẹ ẹni tẹ́ ẹ lélélé tẹ́ ẹ fàfàfà bíi kó jábọ́ tí ò jábọ́ tẹ́ ẹ tún fi slow motion sírín àjò ayé ẹ̀ síbẹ̀ ó tún ṣì ń rọ́wọ́ yọ ó yẹ kó ti máa yé eyín bẹ́yẹn pé ọlọ́run ló wà nídìí ọ̀rọ̀ ayé onítọ̀hún pé tẹ́ ẹ bá ti wá jáwọ́ bẹ́yẹn àbùkù àti ẹ̀gbin ẹ̀tẹ́ lókù tẹ́ ẹ fẹ́ kàn

ṣe lórí Facebook. Mo rọwọ́ yín. Gbogbo àwa ọmọ July dà. Àwa náà rè. Gbogbo àwa ọmọ July oṣù keje oṣù tó lápẹẹrẹ. Tèmi di ọjọ́ kejìlélógún báyìí 22 ni mí. Ta ló wà ńbẹ̀ tó jọmọ July tí mo tún mọ̀ yẹn? Ọ̀rẹ́ mi Vincent Adebisi July ni. Ọmọ ní Ìbù Sáyọ̀ Múyìdé Múyì Benz July ni. A tún ni July tí mo mọ̀. Ọmọ ti bàbá tó mogún Olúbùnmi ọmọ Tadébáyọ̀ Wàlà July. July wo ló tún wà ń bẹ̀? Àwọn ọmọ oṣù keje tá a wà ń bẹ̀ dà.

ẹni t'ọlọrun ọba bá kó yọ nìkan ni kò sí bọ́n ṣe máa ṣe bí ọlọ́run ò bá kó ọyọ kò sí bó o ṣe fẹ́ jọ̀rẹ́ aráyé bó o bá ṣe lé wọn lè lo òmọ́ ṣe bó o bá gbà tọ̀ wọn lè lo òmọ́ gbà gbogbo bó ṣe wù kó o tutù tó wọn á lóun gbéraga ni gbogbo bó bá ṣe wù kó o jó níwà rẹ̀ lẹ̀ tó wọn ní ó ń yọ kẹ́lẹ́ bí ẹkùn ni wọn lójú ẹ̀ ló tutù inú ẹ̀ burú.

èyí ni yóò máa gbìyànjú láti yọ kòkòrò náà ṣùgbọ́n iṣẹ́ kòkòrò nínú ojú ni kó tọ̀ sínú ojú yẹn ṣẹ́rí tí kòkòrò bá kó sí ojú èèyàn báyìí lójijì tó máa fi ń tààyàn yẹn ìtọ̀ ó tọ̀ sójú inú ojú yẹn ni oró tó wà lára kòkòrò yẹn na àwọn yorùbá ń pè pé kòkòrò yẹn ló tọ̀ sínú ojú á wá máa ta ẹni yẹn láwọn bí àkókò kan ẹni wọn ò ní gbádùn ojú yẹn kò ní ó máa ṣe bákan gan fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú ni ojú yìí kò ní fi bẹ́ẹ̀ rí nǹkan ó máa wò bàlàbàlà ni kó tó bọ́ sípò padà kòkòrò tó fò sínú ojú ó lè má yé àwọn ọmọ millennium o ọ̀rọ̀ mi tí mò ń sọ lónìí lè má yé àwọn gen z àwọn ọmọ new millennium o kò ní yé wọn torí àwọn òdókorí èmi ò mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ gan mo mọ̀ pé tó bá jẹ́ pé bóyá wọ́n lóore ọ̀fẹ́ láti jókòó sídìí ẹ̀rọ rédíò wọn wọ́n lè máa bi ẹni tó jókòó àbí bóyá bàbá àbí ìyá léèrè bẹ́ẹ̀ yẹn pé dádì or mọ́mì what is the meaning of kòkòrò wọ́n lè má mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ òwe ni ọlọ́run fi ń kí ló ń fi ọ̀rọ̀ yẹn pa fún wa

kò sí bó ṣe dààmú ojú tó ojú máa padà ríran. Wá máa gbọ́ màmá àbí bàbá àbí òbí ẹ jẹ́ kí n lò ó báyẹn pé òbí. Wọ́n fi àwọn ọmọ yín wọ́n fi ń pọ́n yín lójú. Ó máa ń wáyé bẹ́ẹ̀. Ìfọ̀kànbalẹ̀ ò sí lórí àwọn ọmọ yẹn. Ẹ̀yin wá ń wò pé kí ló dé ṣe ṣayé wá ni. Kí ló dé táwọn ọmọ yìí fi ń ṣe bí eléyìí. Àbí tọ́kàn yín gan ò fi balẹ̀ lórí wọn. Bẹ́ẹ̀ bá ti lè gba ọ̀rọ̀ mi alẹ́ yìí yẹ̀wò tẹ́ ẹ ti lè dì í mú bẹ́ẹ̀ yẹn pé bó ṣe rí nìyẹn. Kòkòrò tó fò sínú ojú ni. Fún ọ̀gbà díẹ̀ ni. Ojú máa tó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ padà. Ṣùgbọ́n lóòótọ́ tó bá kọ́kọ́ kó sójú èèyàn, ó máa ń tààyàn gan. Odidi ìṣẹ́jú méjì, ẹlòmíì lè má le la ojú yẹn kó fi rí náà.

0: àwọn rere yín ti yẹ kó ní kó ti kò yẹ kó lóhun kà mọ́ ó yẹ kó ti pọ̀ lọ gan láwọn oríire yín ṣùgbọ́n ẹ̀yin ṣì ń wò wípé kò sí olùrànlọ́wọ́ àbí ojú kan gan lẹ́ṣin wà pé kí ló dé gan àwọn tá a jọ bẹ̀rẹ̀ gbogbo ni wọ́n ti ṣe àwọn oríire lọ́wọ́ wọn yìí ṣé kí n má tàn yín wọn ò kì í mú apẹ́ lẹ́yìn olóríire kò sí late comer nínú rere ṣíṣe ìgbà tí tiyín bá dé yẹn ilé àwọn èèyàn náà máa kí yín pé ẹ kú oríire wọn ì mú apẹ́ lẹ́yìn nínú olóríire kò sí late comer nínú olóríire kòkòrò tó fò sínú ojú ni ẹ mọ̀ pé tí kòkòrò bá kó sínú ojú èèyàn bí mo ṣe sọ ṣáájú ẹ máa kọ́kọ́ dúró ẹ gbàgbé gbogbo nǹkan kan ná gbogbo tẹ́ ẹ bá ń ṣe ẹ kọ́kọ́ fi í lẹ́ẹ̀ná tó bá jẹ́ pé ẹ rìn lọ tẹ́lẹ̀ ni ẹ máa láti dúró ẹ dúró fún ìgbà díẹ̀ ṣe rí àkókò tẹ́ ẹ fi dúró bí ìṣẹ́jú tẹ́ ẹ fi dúró yẹn tẹ́ ẹ ń wá ọ̀nà àbáyọ sí ohun tó fò sínú ojú láti jẹ́ kó kúrò yẹn ṣé kí n má tàn yín ó lè jẹ́ pé ọlọ́run fi kinní yẹn fi parí iṣẹ́ kankan nínú ayé yín ni ìdúró ìṣẹ́jú díẹ̀ yẹn wọ́n fi tún nǹkan ṣe nínú ayé yín ni tẹ́yìn ò dẹ̀ ní mọ̀ bẹ́ẹ̀ àti sọ ṣáájú bí ọlọ́run bá ń ṣe rere èèyàn a máa rò pé ó ń ṣe bí kòkòrò tó fò sínú ojú gbogbo ibi tẹ́yìn bá wá ìrànlọ́wọ́ lọ ìjákulẹ̀ ni gbáà ẹ má ì tí ì rò ó pin kò ì tí ì parí tèmítọ́pẹ́ clement ọládélé ẹ ṣe lórí facebook ẹ má tí ì sọ pé parí o mo ti sọ ṣáájú mo ti sọrí lórí ètò àsìkò mi ṣé ẹ rí ìjákulẹ̀ tẹ́ ẹ rí yẹn ojú kejì ni ìbùkún ìbùkún ni ojú kejì ìjákulẹ̀ àdáyanrí ẹ̀ ni wọ́n ń pè ní àlùyọ breakthrough so gbogbo àwọn ibi tẹ́ ẹ ti lọ tẹ́lẹ̀ tẹ́ ẹ bá ìjákulẹ̀ pàdé ń bẹ̀ tó jẹ́ pé kò sí àlùyọ kan dàbí alára tó jáde ẹ má ì tí ì lọ rò pé ó ti pin kò pin kòkòrò tó fò sínú ojú ni tó bá ṣe ojú máa padà ríran dáradára. láwọn ìgbà mìíràn ẹ kàn déédé rí i pé ẹ bára yín nínú àwọn ìṣòro kan á kàn wò á ní ṣe mo dẹ̀ mọ bí n ṣe dé bí ìṣá ṣé bí báwo mo ṣe bára mi nínú gbogbo wàhálà ẹ ọlọ́run ṣàánú kì í ṣe bẹ́mi gan ṣe rò ó leléyìí báwo ló ṣe wá rí bẹ́ẹ̀ kòkòrò tó fò sínú ojú ni ó wá lè jẹ́ àfọwọ́fà nígbà mìíràn àfọwọ́fà lè fà á fún àpẹẹrẹ bóyá ẹ̀yin wá nǹkan tí ò sọnù ẹ ṣáà fẹ́ gba kẹ́ẹ̀rí láwọn látàrí wíwá yẹn àfọwọ́fà ni ohun tójú yín bá rí ńbẹ̀ tó bá wá mú nǹkan bí àdójúkọ wá àbí bí ìṣòro ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé lóòótọ́ àfọwọ́fà ni ò ṣùgbọ́n kòkòrò tó fò sínú ojú ni ó máa tó lọ bó ṣe rí gangan nìyẹn báwo ló ṣe dún sétí gbọ́ yín ẹ̀yin olólùfẹ́ ètò àsìkò mi ṣẹ́yìn tiẹ̀ ti rí rí ṣó ti ṣẹlẹ̀ sí yín rí ṣé kòkòrò ti fò sínú ojú yín rí ẹ jẹ́ kí n gbọ́ ìrírí yín o bóyá ẹ̀yin tiẹ̀ ti ṣe alábàápàdé irú nǹkan tí mò ń sọ yìí rí bíi kí kòkòrò fò sójú yín rí 08162519991 nọ́mbà tó wọlé sí yàrá agbára ń bí nìyẹn bóyá ó ti fò sójú yín rí èmi ò mọ̀ èmi ó ti fò sójú mi rí ẹ lóòótá ló wà bí o orúkọ yín bọlẹ tí ń pè wá.
1: orúkọ mi ni wòlíì david solomon ẹ̀mí ń bẹ láti ìlú ọ̀kà kókó.
0: mo gbọ́ yín sà
1: kòkòrò tó fò sínú ojú tó bá dé ojú ó fò sójú wa ó máa ta ojú kíre bá máa wá ire kì í sọ fún yàn nígbà tó bá máa wá kíre bá dẹ̀ máa wá ìyẹn máa yọ ayọ̀ ṣùgbọ́n kíyẹn tó rí ire yẹn kọ́ ìyẹn máa jìyà ìyẹn máa jíṣẹ́ nítorí yẹn kọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí kòkòrò tó fò sínú ojú òun lè rọra nù kúrò dẹ́dẹ̀ mú ayé dùn tínú ayé dẹ̀ ń dùn sí yín mo gbàládúrà orúkọ jésù bàbá mi ò ní jábọ́
0: àmì
1: wòlíì david solomon ẹni bẹ́ẹ̀ láti lọ́ọ̀kà kókó.
0: ẹ ṣe púpọ̀ sà. Hello, talo wa mbi o. 081 62 51 99 91. Hello, talo wa mbi o. Oruko yin bulletin pe wa.
2: Oye, si yemi lati ibi titun.
0: Mo n gbo yin oni papapa.
2: Kokoro to fo sinu oju won pe kokoro kan ni ihako.
0: Okay.
2: To ba fo sinu oju lese kese. Yes. Ti oju yo ba take time. A ma tabi atani.
0: Hmm.
2: O dabi ireti eniyan respect.
0: Okay.
2: To ba de ba eyan lo jiji.
0: Hmm.
2: Ebi mi ti lero, o ti lero ra e ku ṣugbọn ni le sese kese ti ire yen ba de.
0: Yes.
2: Gbogbo ibanijẹ yen a lo le.
0: Hmm.
2: E se baba mi o ibi te ti ropolo aye oni mope.
0: Ami, e se o.
2: Iku oni pa yin ko ni po mo yin.
0: Ami, ateyi na sa.
2: Iraje te ma lo ti e ni pada de e ni rin.
0: Ami. E se. Ami, e se o.
3: Ma se konju. Ma jo wo. Duro dance.
0: Hello, ta lo wa nbe o?
4: Hello, e kale.
0: Oruko yin bo le tin pe wa ni papapa.
4: Oruko mi ni Adini lati Ife.
0: Lati le ife mo n gbo yin
4: kokoro to fo sinu oju
0: eh
4: ko ma jo we fọlọgbọn oni la kai.
0: Yes sir. Sho ti sele si yin ri. Hello, won ti lo. Hello, ta lo wa nbe o?
5: Hello,
0: oruko yin bo le ti n pe wa?
5: Emi engineer Amuyiwa latowo.
0: Lati owo. Engineer, o ti sele si yin ri sir?
5: Ah, o ti sele si ni dada.
0: Okay, se ninu oko ni abi loju ona?
5: Igba yen mo wa lori okada ni.
0: Eh eh.
5: O de ijo yen oju yen jo mi ya.
0: Kai.
5: Be ni ko mo ma jabo lori machine ni igbe ti Olorun ni je ki jabo.
0: Ami.
5: E ku ise.
0: E
5: ku ise opolo.
0: E se.
3: Asiko mi. Only to Gloria Pepe, and your grandpa, Dion Polo.
0: Hello, Taloa, and Bio.
6: A Kalesa.
0: Oru call you bulletin Piwa.
6: Oru call me in Michael Jomuja Lati Shua.
0: Lati Shua, a coconi. Yes, I'm a boy.
6: Or a temuana alay, or a log bunny.
0: A she?
6: I want more talk coni Ibadon, Eric, Honora, Bawamua.
0: Benny.
6: O da bi oro ikokoro to bo sin yan loju o gba su
0: o lagbara na nigba yen
6: be
0: nigba ti sele yen kokko sele
6: sele be
0: sugbon gbogbo ope ati ogo ada pada sodo Olorun
6: be ni sir
0: be ni e se
3: ka jo kogo lori eto yi o asiko mi.
0: Hello, ta lo wa nbe o? Oruko yin bo le tin pe wa?
7: Lati odi omi.
0: Yes sir. Mo gbo yin sir.
7: E se Olorun je ka rokun kokoro ko sinu loju.
0: Yes, ami.
7: Ti kokoro ba ko sinu loju. Yada o wa lori machine.
0: Abo n fe se rin.
7: Kokoro yen a pa gbogbo yen pa pe re ni. Tori nkan ti eyan o.
0: To dede sele.
7: So Olorun je ka rogun e lagbara na.
0: Ami.
7: E se go sai pito.
0: Adupe sir.
3: Siti
0: re. Ẹ jẹ́ ń gba ìpè kan sí péré. Hello, ta ló wà nbẹ o?
8: Ẹ kalẹ́ sà.
0: Orúkọ yín bo le ti ń pè wá o?
8: Mo sáfẹ́jọ́ láti Ìṣúwà.
0: Èmi náà sáfẹ́jọ́ díẹ̀.
8: Ẹ ṣe dájú mi.
0: Mo ń gbọ́ yín sà.
8: Ẹ ṣe rí ọ̀rọ̀ tẹ mú ara lẹ́yìn sà.
0: Yes sà.
8: Ọgbọ́n yín ò ní tán.
0: Àmì àtẹ̀yìn náà sà.
8: Olúwa tún máa fún yín lóye sí.
0: Àmì.
8: Nípa ti ọ̀rọ̀ tí
9: ó ṣẹlẹ̀ yìí.
0: Yes.
9: Kí n bá ṣe bó ṣe rí.
0: Yes.
9: Ṣe rí tí kòkòrò bá bọ́ sínú lójú ní òjijì. Wàhálà ni. Ó dàbí àárọ̀ yìí tí mò ń lọ sóko mo ní kí lọ mú ẹ̀gẹ́. Bí mo ṣe ń lọ. Kòkòrò yẹn kàn fò wá ni lẹ́ẹ̀kan. Mo ṣe bọ́ sínú wà láìta láì ó kù díẹ̀ kí ṣubú lórí machine. Bí mo ṣe wá dúró nìyẹn so mo ṣá wàá make sure pé mo yọ kòkòrò yẹn. Ẹ ṣe sà.
0: Adúpẹ́ o.
9: Mo sáfẹ́ jọ́ láti Ìṣúwà.
0: Ẹ ṣe. Ẹ ṣe púpọ̀ mo mọ rírì yín. tàbí ń bá kúrò lórí ètò ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí aago tọ̀dọ̀ mi 08138 55 03 88 08138 55 03 88 nọ́mbà mi gangan nìyẹn ẹ gbọ́ mi dáadáa 08138 55 03 88 ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwa tí a jọ mú titi alẹ́ yìí wá sí ti gbọ́ yín mo mọ rírì yín o yusuf faith oṣé káyọ̀dé fọlárìn amojú ẹ̀rọ wa ẹ ṣé o felix kọmọláfẹ́ òkè làyè yín àti gbogbo àwa tá a wà lẹ́nu iṣẹ́ pátápátá títí di ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí ètò àsìkò mi iwájú ni ọlọ́kọ̀ tèmi ń wà mí lọ kì í ṣe ẹ̀yìn lórúkọ olúwa àtàtìlẹ́yìn gbogbo àwọn tó nílé ayé tèmi dayo adéyẹmí olówó kan dé lórúkọ tèmi ó di ọjọ́ mẹ́jọ.

0: àwọn ẹni mímọ́ kó mọ yé ìràwọ̀ ìbàrẹ̀ o atoni ìgbà ìwọ ni ọ̀rọ̀ ma ní sẹ́fàyàtì ìwọ ni atofisi ogun rẹ ògbẹ́ni níjà kẹrù ó bo níjà ìwọ ni o ìwọ ni o onílé orí òkè téńté tí rí pẹ̀kú ẹyẹkẹyẹ ọgbẹ́ra jìgì dẹrù oògùn ọgbẹ́ra jìgì dẹrù oògùn ìwọ ni arúgbó láíláí ẹyí tí ẹ lè sàmì ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ní àkókò yìí èní ni ìdáǹdè bá ayé yìí èní ni ìtúsílẹ̀ bá ayé
1: rẹ̀
0: èní ni ìtúsílẹ̀ bá ayé rẹ̀ ẹgbọ́ mi dáadáa olúwa wípé ọ̀pọ̀lọpọ̀ ní fi ògo san gbèsè bẹ́ẹ̀ ni sà ogo rẹ̀ ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ogo yìí wọ́n lè ṣàánú ẹ̀ nítorí wípé wọ́n ti ń fògo ẹ san gbèsè ní ibì kan ibi àjèjì tí wọ́n ti ń fògo rẹ̀ san gbèsè ẹ̀jẹ̀ jésù kọ́ra wọn padà a fẹ́ ra wọn padà pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ máa kígbe ẹ̀jẹ̀ jésù agbélébù tó ń tẹ̀jẹ̀ ẹ ra mi padà ní yàrá àjèjì
1: tó
0: ti ń fògo mi san gbèsè àǹtí mọ̀mọ́ dádì ògo rẹ̀ ṣe àìsàn kìkẹ́ ń ṣàyànmọ́ rẹ̀ àyànmọ́ rẹ̀ ṣe àìsàn bẹ́ẹ̀ ni sọ
1: ó
0: lè jẹun tẹ́gbẹ́ ń ṣe ẹnu rẹ̀ ò gbọ̀rọ̀ láwùjọ wọn jẹ́ o tẹ́gbẹ́ wo bí o wọn da ẹ̀dúró ogo rẹ̀ ń ṣàìsàn ogo rẹ̀ wọ́n fi ń san gbèsè sọ̀lẹ̀ gbẹ̀dúà ẹ̀kẹ́ ní yàrá àjèjì
1: tó
0: ti ń fògo mi san gbèsè agbélébù tó ń tẹ̀jẹ̀ ẹ̀rà mi padà ẹ̀rà mi padà tó bá lè sàmì èmi ni kò
1: dọ́lá
0: igi àràbọ̀ ogun ilé yìí kó mọ fàya kó mọ wúwo kó mọ wúwo kó mọ wúwo igi àràbà ogun ilé baba igi àràbà ogun ilé ìyá kó mọ wúwo kó mọ wúwo kó mọ wúwo kó mọ wúwo gbòǹgbò igi
1: tó
0: gbé ogun ayé rẹ wọ báyìí lọ lúwa wí
1: o
0: báyìí lọ lúwa wí o ó yẹ kó mọ wúwo kó mọ wúwo kó mọ wúwo kó mọ wúwo kó mọ wúwo gbòǹgbò ogun tó gbé ogun ayé rẹ wọ gbòǹgbò ègún ìrẹ́yìnrẹ́ gbòǹgbò ègún ilé baba tó gbé ogun rẹ rọ kó mọ wúwo kó mọ wúwo ẹ máa kígbe ẹyin gbòǹgbò èpè àti ègún
1: ẹ
0: gbé ogun ayé mi rọ ẹ wúwo lulẹ̀ ẹ wúwo lulẹ̀ ẹ máa wúwo ẹ máa wúwo ẹyin gbòǹgbò èpè ìrẹ́ìrán gbòǹgbò èpè ìrẹ́ìrán gbòǹgbò èpè àbáláyé gbòǹgbò èpè ìrẹ́dé ìrẹ́ gbòǹgbò èpè àdáyébá tó gbé ogun ayé mi rọ yálulẹ̀ yálulẹ̀
1: yálulẹ̀
0: yálulẹ̀
1: yálulẹ̀
0: yálulẹ̀
1: yálulẹ̀
0: yálulẹ̀ dagonisobolulẹ̀ níwájú agbọ́ ti yẹrí ogun tó jà mí jayé mi o oní láti dagonisobolulẹ̀ o dagonisobolulẹ̀ níwájú agbọ́ ti yẹrí o ogun tó jà mí jayé mi o
1: oní láti sobolulẹ̀
0: o yá sobolulẹ̀ o
1: yá sobolulẹ̀
0: o yá sobolulẹ̀ o
1: yá sobolulẹ̀
0: o yá sobolulẹ̀ o
1: Ogo ni mi
0: ọba ni mi
1: ọba ni mi
0: ìdẹ́fimi sàgbẹ́tọ̀
1: ìdẹ́fimi sàgbẹ́tọ̀.
2: mo fe koja
3: ejen koja
2: ewolule inte fi mi seru to eyi ti mo seru labe eyi to eyi ti mo fogo mi san gbese to etumile mo fe lo etumile ejen dide
3: etumile
2: mo fe juba ilo eyi te de mi
3: Mo igi igbagbe.
2: Tolori ofiri mi. Etumile. Efayele.
3: Efayele.
2: Tumile. Kofayele. Fimile. Kokokuso. Tumile. Kokokuso. Bayi loluwa wi. Oluwa ti so mi dominira. Bibeli wi pe. Ti omo ba so mi di ominira.
3: Ti omo ba so di ominira ni totọ.
2: Oluwa ti so mi dominira. Iwo to de mi. Oju ti o.
3: Ati tumile.
2: Mo ti ku olu igbeku re. Mo ku ninu ewon re. Mo ku olu tubu re. Ninu ewon abalaye. To je gogo mi o yo. Ninu ewon. Ewon laile.
3: Ewa abalaye
2: ti ojogo mi ota mo jade emi sina yo mi mo jade ipe mi jade labe isiru
3: ododu
2: ayo mi dide loko eru jade kuonu ewon tori ani ma nbe ninu ewon
3: Ayo mi yasi,
2: ogidi aye mi,
3: jade
2: mbe,

0: Gaz oğlu baba.
1: Amen.
0: Oh my God.
1: Gaz.
0: İnno ama.
1: İnno ama.
0: E pancu abalayo.
1: E pancu abalayo.
0: Mo gbe lade o.
1: Ina
0: ọrun yin dan woli ele ja wipe
1: di
0: emi ba se woli olorun je ki no so kale mo ke bi omo olorun mo ke bi omo olorun
1: ino
0: so kale ino so kale ejo worun ewo yara lale lo
2: won fogo esan gbese se be na lo gbogo waye ni gbogo waye ogo nbe nbe bibeli wi gbe bi o tin dele aye lo mo bisi ki o mo re si ki o de mo gbayun lori ile se won ji o gbayun o mo gbayun kaka ko gbayun won gba o sinu inira sinu ikoro won ji o gbayun o gba ikoro ikoro nobody meru
1: daniwayo
2: won ju obisi gan ise re obisi moto melo loni ile melo loni ninu odun yi ki lo ti kojo
1: osi kankan
2: o ti ri nkan de ara mi si o bayi mo ri visa
1: ayeroyo
2: to pa fe pin fun awon eyan
1: bayi
2: visa mo ri kokoro ile
1: osi jesus
2: ki won mama yi woni mo ri omo
1: hallelujah
2: ibeji
1: hallelujah
2: ti won kode eyin te tewo
1: jesus
2: en to ti fogun odun le
1: orko jesus
2: agbara to ya o lagan re
1: orko jesus
2: agbara yen sofo dan
1: amen
2: en to fogun odun le sowo re o ba bayi loluwa wi o ya gba
1: amen
2: gba
1: amen
2: to ba ji osu keje mi te temi na yi pada osu yi itere ma yi pada eyin te ru ebo 1003 iya
1: kabiese
2: se to mo yin bayi bayi sori adua to gbo leni aso tele to gbo leni o ti gbo yi ati eri to gbo yi eru ebo ti ebo to ba ru ni o ti se ileyin olu ma mu je ko mo pe
1: o ni tawo gbadua
2: mo wonu majemu
1: kabiese olorun
2: aso tele woni yi aye re ma yi pada imbo ni wo wa send majemu yen
1: o je lo se o
2: 1000
1: 300
2: gbogbo ti to gbo ni agbaye
1: ibi to ba se gbo
2: ccb 081 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
3: 0991314343.
4: Ẹ bọ́jọ́ ìbí wòlíì.
3: Ọfẹ́
4: bá ti rú tiẹ̀.
3: Ẹ
4: kọrúkọ yín.
3: A tẹ̀lé.
4: Ẹ sẹ́ndì ẹ̀sì
3: mẹ́sẹ̀. SMS.
5: Ẹnjíníà mi, ẹ jádókè lọ́hùn.
6: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Last month mo ti fẹ́ jẹ́rìí yẹn. Yẹmi Agbábíà kan lorúkọ mi. Mo kàn rí pé lẹ́ẹ̀kan náà mo kọ́kọ́ wá sí program ní school 3. Bọ̀ látìgbà tí mo ti délé bí ìjọ kẹta mo ṣàríparà ṣe mi bàkún. Kò pẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní wúkọ́ nìyẹn. Ikọ́ tà ń sọ ìkíṣe kọ́ kékeré o. Kai,
2: Olorun de da alafia yen pada. Okun asagbara everything. Olorun de tun sile.
6: Olorun,
2: my God.
6: Bade yi bu mi.
2: Hey.
6: Mo se wo mi pe mo wa.
2: Kai.
6: Mo sa mo dupe lodo Olorun, Olorun o fi pade yi.
2: E pariwo go go go go go
7: go go go go go go go.
2: Mo so tele ẹgbọn ni wọn ni tọba ti ń pọ kini yẹn wọn o kini yẹn ń rùn bí òórùn ilẹpa so mo tún mo òórùn ilẹpa òórùn tó ti kú mo kéde yes ọfà yìí kú lára rẹ
7: jésù
2: ohun tá yẹ gbé sí ẹ lára tó ní kó pa ẹ
7: lórúkọ jésù
2: mo so tele
7: yẹsà
2: ọfà yẹn jáde lára ẹ
7: ẹmí jésù.
2: Ilesha!
8: Ilesha!
2: Ati gbogbo agbegbe.
8: Ibi o ba wa.
2: Ibi ti e ka wa wa. Eyin ara oke gbo.
8: Oke gbo.
2: Mi o gbagbe yin o.
8: Hallelujah!
2: Ile oluji.
8: Ile oluji o.
2: Mo da keke.
8: Mo da keke.
2: Mi o gbagbe yin
8: o.
2: Egbon ti Oluwa fi ran mi o.
8: Oh yes sir.
2: E jira yin o. Eyin aye koko. Garaji olode.
8: Garaji olode.
2: Ile ife.
8: Ife.
2: E jira yin o.
8: E je dide.
2: Ojo Saturday ni o.
8: Saturday ni o.
2: O ma ni agbara o.
8: Oh yes sir.
2: Lago meji aro.
8: Meji aro ni.
2: Ibi o ba wa.
8: Kani sir.
2: Meso opo de ile sir.
8: Ma bon le sir.
2: Ori oke oko to Jesu.
8: Oh yes sir.
2: Ori oke Sioni.
8: Sioni.
2: Are mo leku.
8: Are mo leku ni.
2: Majemu fe soro sir.
8: Hallelujah.
2: Mi o mo nu ibi ti won gbe majemu ojo ori re wo.
8: Adani wa yo.
2: Ti aye re fi wa loju kan.
8: Kabi ese Olorun o.
2: Majemu ye da san.
8: Ah mi Jesu.
2: Gbogbo imule.
8: Oh yes sir.
2: Ti won se pelu ojo ibi re.
8: Oruko Jesu.
2: Sirin ajo re fi loju po.
8: Oruko Jesu.
2: Imule yen do fun.
8: Ah mi Jesu.
2: Gbogbo epe.
8: Adani wa yo.
2: Ti won gbe ojo ibi re se.
8: Ah mi mimo o.
2: Ko fi se ojo ibi.
8: Kabi ese o.
2: Ninu aseti ati idamu.
8: Jesu.
2: Eni ni ko di aso.
8: Ah mi Jesu.
2: Ko di aso.
8: Amen.
2: Ko di aso.
8: Amen.
2: Ko di aso.
8: Amen.
2: Ibo lo ti ngbo mi.
8: Oh yes sir.
2: Edidi meje la mo fe lo.
8: Bani sir.
2: O ma ni agbara.
8: Alagbara o.
2: Agbelebu meje.
8: Agbelebu meje ni o.
2: Ati abela giga ni la meje.
8: Abela giga meje.
2: Oluwari ki geti mele ni la meje.
8: Oh yes sir.
2: Ati.
8: Yes lord.
2: Agbelebu meje.
8: Abi ese o.
2: Ago igbala tutun meje.
8: Ago igbala tutun meje.
2: Ati bibeli funfun meje.
8: Abi ese olorun.
2: O ni ibe lo n fe fi sise agbara.
8: Yes.
2: Ati apoti meje mu.
8: Yes.
2: Oluwa wiwe.
8: Oh yes sir.
2: Gbogbo ori to ba wo ipade yi.
8: Bẹẹni o.
2: E fi aworan won.
8: Abi ese o.
2: Iwo kan ba ma woran re wa.
8: Oh yes sir.
2: Ati ebi aduwa re.
8: Ẹ
2: mu àwọn ọmọ yín dání.
8: Kábí ẹ̀ṣẹ́ o.
2: Ó ma ní agbára.
8: Má má rẹ̀ bọ̀.
2: Má gbé orí òkè ọjọ́ mẹ́ta.
8: Ó yẹ sà.
2: Èdìdí méje tó gbélé ayé rọ.
8: Kábí ẹ̀ṣẹ́ o.
2: Ọ̀rọ̀ méje orí igi àgbélébu.
8: Kábí ẹ̀ṣẹ́ o.
2: Òpó méje tó gbé ọ̀rú rọ.
8: Adani wa yọ.
2: Ọ̀rọ̀ méje.
8: Ó yẹ sà.
2: Orí igi àgbélébu. Fìtílà méje. Sípapẹ méje.
8: Ó yẹ sà.
2: Agẹ́lì méje. Síjọ méje.
8: Kábí ẹ̀ṣẹ́ o.
2: Àárín mi sí o.
8: Ó yẹ sà.
2: Méje ni.
8: Méje ni o.
2: Ọjọ́ méje ni a fi dá ayé àti ọ̀run.
8: Ó yẹ sà.
2: Ní ọjọ́ keje. Bàbá mi sinmi.
8: Bẹ́ẹ̀ni sà.
2: Àpẹẹrẹ méje ni agbára.
8: Kábí ẹ̀ṣẹ́ o.
2: Ìsinmi àti àṣepé.
8: Yéésù.
2: Máa bọ̀.
8: Ó jẹ́ máa bọ̀.
2: Ọlọ́run fẹ́ ṣe tiẹ̀ ní àṣepé.
8: Ó yẹ sà.
2: Ìpàdé ọjọ́ yìí.
8: Bẹ́ẹ̀ni sà.
2: Mẹ́ta ni.
8: Bẹ́ẹ̀ni o.
2: Sátidé.
8: Sátọ̀dé.
2: Sọ́ndé.
8: Sọ́ndé.
2: Àti Mọ́ndé.
8: Àti Mọ́ndé ni o.
2: Wá gbé wájú Olúwa.
8: Ó yẹ sà.
2: Mọ́ndé gẹ́gẹ́ lọ́jọ́ ìbí.
8: Kábí ẹ̀ṣẹ́ o ṣe o.
2: Ṣùgbọ́n.
8: Yẹ sà.
2: Nǹkan máa ṣẹlẹ̀ sà.
8: Bẹ́ẹ̀ni sà.
2: Olúwa wí pé.
8: Ẹ o.
2: Ẹ
9: ẹ̀rí máa pọ̀gẹ́.
8: Àmì Jésù.
9: Ọjọ́ Sátidé o.
8: Sátọ̀dé.
9: Olúwa ní kí n kọ́kọ́ pín adùn.
8: Ayérayé o.
9: Fún gbogbo orí tó bá wọ ìpàdé ní àárọ̀.
8: Kábíyèsí Ọlọ́run.
9: Ọjọ́ Sátidé.
8: Ọjọ́ Sátọ̀dé.
9: Aago méje.
8: Méje àárọ̀ ni o.
9: Iná ti gbúdọ̀ bẹ̀rẹ̀ sí ní wọlé.
8: Ayérayé o.
9: Adùn ni Olúwa ní kọ́kọ́ pín fún wọn.
8: Àtàníwáyé ò máa ṣọ́.
9: Mo ti ń ṣiṣẹ́ sí adùn yìí.
8: Bẹ́ẹ̀ni sọ.
9: Láì jẹ láì mú.
8: Kábíyèsí o.
9: Láti ìbẹ̀rẹ̀. Oṣù ọjọ́ ìbí mi. Mo ti ń ṣiṣẹ́ wòlíì.
8: Ó yẹ sọ.
9: Ìdí pẹpẹ mímọ́.
8: Adániwáyọ̀.
9: Nínú yàrá mímọ́.
8: Kábíyèsí Ọlọ́run.
9: Nínú yàrá agbára mi. Ní adùn yìí ti wà o. Láti bẹ̀rẹ̀ oṣù yìí.
8: Ayérayọ̀.
9: Akọ́dayé wípé.
8: Ó yẹ sọ.
9: Mi ìgbúdọ̀ gba wọn náírà.
8: Kábíyèsí o.
9: Ọ̀fẹ́ ni kí n pin fún wọn.
8: Alẹ́lúyà.
9: Kó ba lè ṣiṣẹ́ fún wọn.
8: Mo ṣe Jésù.
9: A ti tà wọ́n ní owó iyebíye.
8: Kábíyèsí o.
9: A fẹ́ ra wọn padà. A fẹ́ ra ògo wọn padà fún wọn. Ní ọ̀fẹ́. Ọ̀fẹ́.
8: Ọ̀fẹ́ ni o.
9: Ó máa ní agbára sà.
8: Ó yẹ sọ.
9: Aago méje.
8: Méje àárọ̀.
9: Àárọ̀.
8: Ó yẹ sọ.
9: Màá pín ẹ̀bùn yìí.
8: Kábíyèsí o.
9: Títí dago mẹ́sàn-án.
8: Ó yẹ sọ.
9: Ó máa ní agbára sà.
8: Alágbára o.
9: Ìpolo ti ń gbọ́. Díẹ̀ rúwẹ́.
8: Jẹ́ máa bọ̀.
9: Wájú orí òkè ọjọ́ mẹ́ta.
8: Kábíyèsí o.
9: Ó máa ní agbára. Ọjọ́ àkọ́kọ́ ló gbúdọ̀ miss.
8: Bàbá mi ṣe o.
9: Tẹ̀tẹ̀ wájú orí òkè.
8: Jésù.
9: Ọjọ́ mẹ́ta.
8: Jésù.
9: Májẹ̀mú wípé.
8: Kábíyèsí o.
9: Ó máa ní agbára.
8: Alágbára o.
9: Èrú dáadáa ní agẹ́dẹ́ bìjà.
8: Jésù.
9: Wọ́n ní sọ wípé.
8: Kábíyèsí o.
9: Ìyanu máa jẹ́ lú wọn.
8: Bàbá Jésù. Ó yẹ sà.
9: Ìyá ara Sangota.
8: Sangota.
9: Mọ́tò ti wà nínú hall yẹn o.
8: Kábíyèsí Ọlọ́run.
9: Ní ọjọ́ Sátidé.
8: Ọjọ́ Sátọ̀dé.
9: Lágo méje àárọ̀.
8: Ó jẹ́ gbéra sọ.
9: Mọ́tò ti wà mẹ́ o.
8: Alẹ́lúyà.
9: Lọ wá 10,000 tiẹ̀.
8: Bẹ́ẹ̀ni sọ.
9: Lọ wọ mọ́tò.
8: Ẹgbẹ̀rún mẹ́wàá kẹ́rẹ́
9: ni. Èmi ni màá sanwó àbò.
8: Ó ṣe Jésù.
9: Májẹ̀mú ni sọ.
8: Ó ti jẹ àǹfààní wòlíì rẹ nìyẹn.
9: Ó ti jọ àǹfààní wòlíì rẹ.
8: Bẹ́ẹ̀ni
9: ayé èrè ògbúdọ̀ máa bá báyìí lọ.
8: Bẹ́ẹ̀ni o.
9: Ó nílò ẹ̀rí.
8: Ó yẹ sà.
9: Ẹ̀yin tèmi ní Sango.
8: Kábíyèsí o.
9: Ẹ rí i pé mo ní ìfẹ́ yín gan.
8: Sango ọ̀tá.
9: Ìfẹ́ yín.
8: Ẹ kú oríire o.
9: Ó ń bẹ ní ọkàn mi gan.
8: Ẹ kú oríire o.
9: Ẹ̀yin ará Ìlọrin.
8: Ìlọrin Àfọ̀dá.
9: Àwọn tí ó bá wà rẹ́ǹjì mọ́tò.
8: Ó yẹ sà.
9: Ni wọn ṣe dáadáa o.
8: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
9: Ẹ lọ wọ mọ́tò.
8: Ẹ lọ wọ́ o.
9: Ẹ máa bọ̀.
8: Pẹ̀lú inú dídùn.
9: Èmi á rí yín.
8: Ó yẹ sà.
9: Ó máa lágbára o.
8: Alẹ́ o.
9: Ọjọ́ ìbí wòlíì ẹ.
8: Bẹ́ẹ̀ni sà.
9: Má fi ṣeré.
8: Ẹyin tó fà.
9: Ìyanu ni ó bì fọ.
8: Bàmí jẹ́.
9: Gbogbo ẹ̀yin ará ọ̀fà.
8: Ọ̀fà.
9: Àti gbogbo ẹ̀yin ìlú tó kù.
8: Bẹ́ẹ̀ni sà.
9: Ẹ já pàdé o.
8: Ẹ dìde wìtìwìtì.
9: Ní aago méje.
8: Kábíyèsí o.
9: Àárọ̀ Sátidé.
8: Ẹ o.
9: Làṣẹ ò ti mọ rọ̀jò.
8: Jésù.
9: Ní orí pẹpẹ.
8: Ọlọ́run òkò tó
9: jẹ́ sọ. Ní ìlú lè sàn.
8: Bẹ́ẹ̀ni o.
9: God bless you all.
10: Ọlọ́run àbúkọ̀ wọ́n yóò.
11: Yóò dára fún ọ.
12: Amen.
11: Ìwọ gángan.
12: Lẹ́ẹ̀rí.

0: orí ètò lọ́la gbogbo tó ń wọ ọmọ ẹgbẹ́ ẹrù ọmọ yín sọ́dọ̀ ẹni fọwọ́ sọ̀yà pé o ní parí oṣù
1: yìí
0: ẹ̀mí ẹ̀ máa lọ sí ẹ̀yin abiyamọ ẹgbàdúrà ta ló dúró tì mí wípé tó gbọ ọmọ bá dé ló máa gbẹ̀mí mi ẹ fi ẹ̀mí ẹ̀ di àwọn abiyamọ kan bó ṣe ń dá fáwọn ọmọ wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣàìsàn báyìí ọmọ ṣe ń lọ wájú bẹ́ẹ̀ làṣẹ ń wọlé gbogbo ẹni dúró tì mí pé mi ò ní ronjẹ ọmọdé láyé ikú mú ẹ̀mí ẹ̀ lọ oyoyoyo gbogbo ẹni fagudọ́ sí mi pé mi ò ní jẹun ọmọ láyé ikú mú ẹ̀mí.

0: gbàdúà.
1: I pray.
0: Yàrá balẹ̀.
1: O fa.
0: Irúgbẹ ogun nínú ayé rẹ.
1: Every seed of battle in your life.
0: Nínú ayé mi.
1: In my life.
0: Kó mọ fàtú.
1: Ẹ má bẹ fún
0: mi. Àkókò àwọn angẹ́lì la wa.
1: This is the time of the angels.
0: Mo pè wọ́wọ́ inú ayé
1: rẹ. I brought them to your life.
0: Wọ inú ilé rẹ.
1: Into your home.
0: Gbogbo ọ̀nà tó dí.
1: Every block way.
0: Kó máa là.
1: Jésù.
0: Ọ̀nà tó dí.
1: Block way.
0: Ẹ máa là. Ọ̀nà tó tì.
1: Block way.
0: Ẹ máa là. Gbogbo tó ti gbà lọ́wọ́ ẹ.
1: What they've taken from you.
0: Lójú orun lójú àlá.
1: In your dream, in your sleep.
0: Orire tí wọ́n gbà.
1: That good thing they took.
0: Ayọ̀ tí wọ́n gbà.
1: That joy they took.
0: Gbódìdì ọmọ lọ́wọ́ ẹlòmí. Olúwa dàpọ̀.
1: Ìyá
0: bára.
1: In the name of Jesus.
0: Nínà tó ha. Lẹ́yìn àdúrà
1: yìí. After these prayers.
0: O máa rẹ́rìn
1: àyè. You will have for joy.
0: Lẹ́yìn àdúrà
1: yìí. After these prayers.
0: O ṣerere.
1: You will prosper.
0: Lẹ́yìn àdúrà
1: yìí. After these prayers.
0: Ọ̀nà rẹ̀ ṣí.
1: You will prosper.
0: Lẹ́yìn àdúrà yìí.
1: After these prayers.
0: Ọ̀nà rẹ̀ là. In the name of Jesus.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Orúkọ mi ni Orísanmi Morayo. Mo ó dà mo give testimony ní last week.
3: So ìdí ni tí mo fi sọ ní ọyẹn last week wípé gbogbo nǹkan tẹ́ pé ìnira ni mo fi máa ń ṣe tí mi ò kí ń fi ìrọ̀rùn ṣe nǹkan tẹ́ pé ìnira mo fi ń ṣe pé eléyìí tí mo wá lẹ́nujọ́ mẹ́ta gbogbo nǹkan tí mo wá ń ṣe pátá pẹ̀lú ìrọ̀rùn ni mo wá ń ṣe. Nígbà tí máa tí mo ṣe jáde nínú ibi báyìí ní ọjọ́ yẹn tí mo lọ gbowó tí máa fi wọ mọ́tò tí máa wórí fóònù mi morí ẹnìkan sẹ́ndí 130 sí mi tí mi ò dẹ̀ lérò ti tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ mo kàn rí tó sọ for the tithe pé kí n ṣe tithe bedroom mi o pé tọ́yọ́ mi bá kọ́kọ́ sè yẹn náà mo wá sẹ́ndí ti kitchen o mo ní mo yin ọlọ́run lógo torí pé nǹkan tí mi ò tiẹ̀ lérò rárá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run authority ọlọ́run bàbá mi sam ojo ohun tó fi mo nígbọn lẹ́nu ọ̀sẹ̀ tí mo darapọ̀ mọ́ ìjọ yìí ara rọ̀ mí ara tù mí lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ẹ̀rí mi ara ò ní ní yín ẹni fìnira lórí ayé yín ogun tó jẹ́ èmi tí mo dúró wájú yín kò ní jà yín o lórúkọ jésù.
4: Ọ̀rọ̀ yìí ti dé ìdí.